gbogbo wọn ma lọlé wọn ọmọkùnrin yẹn fẹrẹ gé o ń sáré bọ sí nàìjíríà kì í sọ ọmọ nàìjíríà o ń sáré bọ sí nàìjíríà nígbà tó dé nàìjíríà ó lo almost 3 months lórí òkè no more war lọdọ mi nìbàdàn ní ìlú apatẹrẹ nígbà náà ló tó bẹrẹ sí tẹsíwájú nínú rìn àjò ayé ẹ mọ gbàgbé o ọdún mẹrin láti ṣòfò mama ẹ gbé ọwọ lé orí yín mo gbàdúà ọmọ tí wọn bí eré tọmọ rí ó ṣe tí ó dérí ọgbà ẹwọn ọmọ rí ò ní ṣe mi ìmẹni tí mo pàdé lónìí tó wà ń sàmì àdúà yìí

lorúkọ Jésù ọmọ rí òní yàn. Mo bá ẹlẹ́dàá yín sọ̀rọ̀ ní àkókò yìí bá a ṣe ń gbàdúrà lọ́wọ́ fún àwọn ọmọ ní every Thursday, Thursday mẹ́ta, Sunday mẹ́ta. Ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa, gbogbo ọ̀rẹ́ tọmọ yín òní tí ó di ọ̀rẹ́ ibojì lorúkọ Jésù ọmọ yín òní nírú ọ̀rẹ́ bẹ́ẹ̀. Ìrìn àjò kan ni Joseph lọ ni ò padà sílé mọ́. Bàbá rẹ̀ wá fún ọgbọ́n.

orúkọ Jésù business lọmọ rẹ kò ní wọgbọ́ mọ ọ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ yín ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín ẹ máa sọ báyìí tẹ̀lé mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ nínú ọlọ́run àti nínú májẹ̀mú wòlíì tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí bó o bá gbà mí ní wòlíì gbé ọwọ́ ọ̀tún rẹ gbèlé àyà rẹ dráìvà ìwọ nìkan ló láǹfààní láti gbé ọwọ́ lé àyà nítorí pé àdúrà rẹ ti gbà má gbọ́wọ́ láyà o lè máa sọ̀rọ̀ jáde ṣùgbọ́n má gbọ́wọ́ láyà ìwọ dráìvà ìwọ tó kì í ṣe dráìvà gbé ọwọ́ ìgbàgbọ́ yẹn gbèlé okan àyà rẹ ẹ máa sọ wípé láyé kan tí mo wá yìí ọmọ ò ní dogun fún mi ẹ pé láyé kan tí mo wá yìí ọmọ mi ò ní di amúgbó láyé kan tí mo wá yìí ọmọ mi ò ní di ọ̀daràn láyé kan tí mo wá yìí ọmọ mi ò ní di anínní láyé kan tí mo wá yìí ọmọ mi ò ní doyè nùsì láyé kan tí mo wá yìí ọmọ mi ò ní di aṣẹ́wó láyé kan tí mo wá yìí ọmọ ò ní kú ṣáájú mi láyé kan tí mo wá yìí mo máa rí ọjọ́ ayọ̀ ọmọ mi láyé kan tí mo wá yìí èmi yóò jèrè ọmọ ẹ sọ pé láyé kan tí mo wá yìí ayé ò ní fi bí ọmọ mú mi ẹ sọ pé láyé kan tí mo wá yìí ọ̀tá ò ní fi ọmọ mú mi ẹ wí pé láyé kan tí mo wá yìí ọmọ mi yóò bólógo jẹ ọmọ mi yóò bólógo mu ẹ pé láyé kan tí mo wá yìí láàrin àwọn ológo a máa bá ọmọ mi níbẹ̀ ẹ sọ pé ọmọ tèmi kì í sológógóró ọmọ tèmi kì í ṣe onígbó ọmọ tèmi kì í sọ ní kọlọ́ọ̀sì mo gba ayé ọmọ mi kúrò nínú ìdè sàtánì ẹ pariwo pé mo gba ayé ọmọ mi kúrò nínú ìdè òkùnkùn ẹ sọ pé ẹ̀yin ọmọ mi ẹ lọ ṣe rere ẹ̀yin ọmọ mi ẹ ó dọ̀jú alẹ́ ẹ̀yin ọmọ mi ẹ ó san owó mi padà owó tí mo ná lórí yín ẹ ó san owó mi padà ìyá tí mo jẹ lórí yín ẹ ó san ìyá mi padà ẹ pariwo pé mo ti jìyà lórí ọmọ o èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ màmá yóò sọ̀rọ̀ gbogbo kálukú sọ tí ẹ ń sìn ẹ̀mí èṣù ó lè sọ pé kéèyàn ọmọ sọ̀rọ̀ tájú àwọn òfin lọ ẹ pariwo pé èmi ti jìyà lórí ọmọ o èmi ò ní jìyà lọ́wọ́ ọmọ ìyà lórí ọmọ dá o ìyá ọwọ́ ọmọ ni ọ̀dá o ìyá lórí ọmọ dá èèyàn lè jìyà lórí ọmọ kò gbé oyún kò pọ́n sẹ́yìn kò sanwó iléèwé kò bá tún gbogbo ìgbọ̀nsẹ̀ rẹ̀ ṣe kò sanwó kò ṣe gbogbo wàhálà yẹn ṣùgbọ́n ìyá ọwọ́ ọmọ tọmọ ọmọ sọ pé mami mi I think you are very full mo rò pé orí yín ò pé ṣé ẹ lè pè mí kẹ́ ẹ tó wá ni ẹ wo mami mi bí ẹ bá kú ẹ lọ kú dànù èmi ò lówó kankan lọ́wọ́ ń sìn ìyá ọwọ́

fún èmi tí mo jẹ́ wòlíì. Ìyá ọwọ́ ọmọ wa o. Màmá ò ní jìyà lọ́wọ́ ọmọ. Màmá ò ní jìyà lọ́wọ́ ọmọ. Bàbá ẹ̀ ní jìyà lọ́wọ́ ọmọ. Ẹ máa sọ báyìí pé ayé ò ní fọmọ mọ́ mi. Ayé ò ní fobìnrin mọ́ màmí. Ayé ò ní fobìnrin mọ́ màmí. Ipa ayé ò ní ká ọmọ mi. Ẹ sọ pé ọmọ tèmi ni ò yọ̀ǹda rẹ̀ fún kú òjijì. Ọmọ tèmi ni ò yọ̀ǹda rẹ̀ fún àìsàn. Láti òní lọ, ayé ọmọ mi jáde sí gbangba. Ẹ pé láti òní lọ, ayé ọmọ mi jáde sí gbangba. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ ń bá lépa àwọn màmá yìí. Ẹ̀mí rẹ̀ ni ó fi di. Ògùn Ọlọ́run ṣíji bọ̀ ọ́. Àánú Ọlọ́run yóò dàpọ̀ mọ́. O ò ní rí kú òjijì o. Àánú àánú mo bèrè fáánú fún ọmọ yín. Àmọ́ yín ò ra àánú gbà. Àánú tẹ̀yìn ò rí gbà rí láyé. Àmọ́ rí ò rí gbàdúrà ẹ lọ. Bẹ́ẹ̀ ló máa rí. Bàbá àdúrà AK-47 Prọfẹ̀t Kẹ́lẹ́bọ Ládìrún Olúlàdé. Mo gbàdúà fún yín. Àtọmọ ti yín, àtọmọ tèmi. Àdúà tá a gbà lónìí yóò gbà mọ́ wọn lórí. Bẹ́ẹ̀ ló máa rí. O ti ṣe bẹ́ẹ̀. Ẹ jọ mọ́ mi. Prógrámù tó ń lọ lọ́wọ́ Thursday mẹ́ta, Sunday mẹ́ta, fọ́tò gbogbo ọmọ yín òní kẹ́ ẹ kó lọ́wọ́. Lẹ́yìn èyí náà wàá súre fún yín. Ẹ jọ tẹ́ bá rígbó òróró kan ẹ gbé lọ́wọ́ sí. Ẹ jẹ́ àpàdé ní challenge ní Ìbàdàn. Tẹ́ bá ti dé challenge, ẹ wọ mọ́tò tó ń lọ sí Màlété. Ẹ sọ kalẹ̀ nínú ọmọ wọ lọ́dọ̀ bàbá AK-47. Ibẹ̀ ti dọjà àgbáyé. Mọ́ mi sẹ́, ẹ̀yin tẹ́ ẹ̀ dẹ̀ ti travel rí, ẹ mú passport yín lọ́wọ́. Gbogbo orílẹ̀-èdè tẹ́mi fẹ́ wọ̀ lánàá.

0: bá ti débẹ̀ má jẹ̀mú orí òkè yẹn wà ńbẹ̀ kò sí bẹ́ẹ̀ sí máa débẹ̀ tẹ́ ní bá pastor Matthew bàbá mi ò ẹ gbọ́dọ̀ bá níbẹ̀ lórúkọ Jésù àánú sọ̀rọ̀ lórí yín bí àjọ pàdé nù àdúà níbẹ̀ lórúkọ Jésù àánú sọ̀rọ̀ fún yín o lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ jẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀run rí jẹ́ àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ni ń dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkè òkè kan tí à ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ ọ lọ wo ẹnìkan tó mọ pásítọ̀ kan tó mọ tó fẹ́ kó lọ àbẹ́nìkan tó ti ṣe ọ́ lóríri kò ràn lọ sí Jerusalemu oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalemu wọ́n jọ ìmí mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọ́wọ́ o oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa phone number hello phone number 08066 48 14 55 08066 48 14 55 I love you so much it shall be well with you Jésù olúwa wa
1: amen

0: ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Jẹ́ a máa bá wọn sọ, ọmọ ṣe wùwà ìbàjẹ́ mọ́ o.
2: Àwòdì tó lè bára lórí yẹ́, ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
3: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
2: o. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA, owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mọ owó, ẹ mọ̀ pé kò lè dọ́ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. AA balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsinyìí.
4: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
5: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
6: So delicious, Mommy!
7: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
8: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
9: Airtel.
10: Indomie wrappers on your table.
11: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
10: Something big, just like that.
11: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
10: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
12: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myindomiemoments.
13: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
14: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
15: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
16: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
17: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
18: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
17: 0807-112-4000.
18: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
19: Aunty, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
20: Jesse fees? Hey, I dey all
6: always hold my Jesty fees as I dey come out for house.
9: Correct. Jesty fees. Now the new natural fresh kankpe bubble powder for one time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesty fees inside cup of water, drink am. Now carry go be that. Jesty fees. Coolele mind as you dey hustle dey go. Jesty fees. Now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they make and market Jesty fees.
20: Ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léralera lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kásidé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tì sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Káàṣì ẹlẹ́rìíjọ́ àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Lágelú FM *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣì ẹ̀, ọmọ mo ti káàṣì ẹ̀. Iṣẹ́ kékeré o.

0: Orúkọ mi ni Ìdòwú Felicia. Mo gbé orúkọ Ọlọ́run ọba ga nínú ayé bàbá wa ṣe bí ọba. Mo mọ bàbá tú ọ̀rẹ́ mi kan. Ìgbà tí bàbá fẹ́ lọ sí orílẹ̀-èdè Canada, ọmọ mi kan tó wà ń bẹ̀, wọ́n ti ń wa ọmọ ìgbà tí ìyàwó ẹ̀ kọ́kọ́ lóyún, oyún yẹn bàjẹ́, àti ìgbà yẹn wọn ò ní oyún mi mọ́. Mo wá pè é, mo ní bàbá ń bọ̀ wá sí Canada, make sure pé o rí bàbá o. Ó bẹ̀rẹ̀ sí ní complain, ọ̀nà yẹn jì yí àwọn ọmọ lọ bí iṣẹ́, àwọn mo ní wá tí o bá fi rí bàbá tó bá lọ láti lọ rí bàbá yẹn, èmi àti ẹ a máa jà. Mo ní láti pe ìyàwó, pé ìyàwó ṣé o mọ̀ pé obìnrin nìwọ, make sure wí pé o mú ọkọ ẹ. Ẹ fi ọjọ́ yẹn sílẹ̀ pé owó iṣẹ́ ọjọ́ yẹn màá san fún yín, iṣẹ́ tẹ máa miss níjọ́ yẹn màá san owó yẹn fún yín. Ẹ make sure pé ẹ lọ rí bàbá. Wọ́n dẹ̀ gbọ́ sí mi lẹ́nu, mo ti pe bàbá, bàbá ní kò sí problem, mo ti bá wọn sọ̀rọ̀. Ó dẹ̀ dùn mọ́ mi nínú pé bí wọ́n ṣe dọ́hùn-ún tí wọ́n sọ pé láti ọ̀dọ̀ mi bàbá ní kán wọlé tó àwọn wá, wọ́n dẹ̀ pray fún wọn gbọ́wọ́ lé wọn. Oṣù yẹn gan-gan-gan February ọdún yẹn, òun ni Ọlọ́run ṣe é. Ìpè yí pé mi àṣẹ ti jáde, Ọlọ́run kò ní forúkọ yín.
1: Orúkọ mi ni Joseph Taiwo. Mo jẹ́ ọmọ ìjọ Ṣebí Ọba ní Lusada branch. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ní oṣù tó kọjá, ó ní ìṣòro tí a ṣe last. Mo dẹ̀ fẹ́ lọ ṣe meeting pẹ̀lú ẹnìkan, ẹni jẹ́ gbòógì ní sáìdì yìí. Local government mi ẹni wá pè mí pé àwọn fellowship meeting. Nígbà yẹn ìgbà jẹ ìgbà tẹ́lẹ̀ ń pè mí because kinní ẹ̀ wọ́n ti sọ fún mi láti state wí pé ẹni báyìí báyìí máa pè mí, mo ní pé kò sí ìyọ̀nà. So nígbà wọ́n pè mí, mo wá ẹni ẹ̀ pín mi ní question kan. Question ó jẹ́ ìgbọ́n pé ó dùn mí pé ó ká mi lára nílé pé mo ti ń sáré wípé ìkìtì lè rí representative ẹ̀ ní Balagrin báyìí ní òòlù. Níjọ́ yẹn wá ní pọ̀npẹ́ bá mi ṣe meeting, mo wá dúró gbíjà yẹn láti ṣó mi, mo wá síwájú pẹpẹ yìí. Mo dẹ̀ sọ fún ọlọ́run pé Ọlọ́run èmi báyìí mo nílò ẹni báyìí pèsè ẹni báyìí fún mi. Èmi mo ní pé ọkọ náà pèsè ẹni báyìí fún mi pé ẹni báyìí tó máa ra tíkẹ́ẹ̀tì tó bá tẹ̀ jẹ́ ìyọkan ló jẹ́ra nínú méjì tó wà ní ìkíà mi. Inú mi á dùn bí mo ṣe mọ yín lọ yẹn. Nígbà tó di ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí wọ́n ṣe pè mí nìyẹn. Wípé àgbójinú mo ní pé sá nǹkan báyìí báyìí báyìí báyìí ló wà ń lẹ̀. Mo ní pé sá bí mo ṣe wà báyìí o, mi ò rẹ́ni mo ti sá àwọn tí mo lọ bá nǹkan táwọn aṣíwájú làwọn ń pè wọ́n fún ọ̀sánwó. Lọ bá ní pé tí wọ́n bẹ̀ ní pé ẹni ní pé ẹni tó contest fún party wa ó ti ra ticket. Wọ́n dẹ̀ wá deliberate ní state wípé ní local government mi o wípé èmi ni wọ́n fà jáde wípé mo máa benefit nínú slot yẹn. Wọ́n dẹ̀ fún mi ní slot yẹn. Mo dẹ̀ ṣe primary election mi ní ìjọ Friday. Ọlọ́run dẹ̀ gba gbogbo ògùn. Àwọn INEC wá wọ́n dẹ̀ ṣe ẹ̀tọ́ wọn, wọ́n dẹ̀ submitted. Báyìí mo ti di candidate in party. Ẹ ṣeun.
2: Sọpẹ́ Olúwa o! Mo gbọ́dọ̀ ní ẹ̀rí. Àkókò ẹ̀rí mi tọ́.
3: Àkókò ẹ̀rí mi tọ́.
2: In the name of Jesus. Àbí kò ṣe bí ọba. Jẹ́ kí n fún ẹ ní
4: address
2: yẹn. Ní Canada. Number 69. Mivan Drive. North York. Fort Mivan, Toronto. Ní Ontario. M9L. 1YB. Ibi lati ma pade.
4: That's where we meet.
2: Ẹ gbọ́ mi sá.
4: This is sá.
2: Àfikọ́rọ̀ ẹ̀ kó gbọ́.
4: Your case will just be settled.
2: Àfikọ́rọ̀ ẹ̀ kó gbọ́.
4: Your case will just be settled.
2: Program mọ alẹ́. Aago mẹ́jọ. Nigeria time.
4: Nigeria time.
2: Ọwọ́ àmì bẹ́ẹ̀ o.
4: Is there o.
2: Canada la ti ṣe.
4: We hold it in Canada.
2: But Nigeria time náà ni ó wáyé.
4: It will be Nigeria time.
2: So
4: ẹ jùmọ̀
2: pé as sumo time program gba
4: yìí. So you know that we move to
2: our program period. Bólúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà.
4: I pray that the Lord live
2: with us and the Lord
4: will
2: do
4: what
2: ẹ gbọ́ mi sá.
4: Lizzie sá.
2: Gbogbo èyí tí ẹ fẹ́ lọ sílẹ̀ ọba.
4: All of it, I want to travel abroad.
2: Mo fẹ́ kó sóòsì díẹ̀ lẹ́nu.
4: I want you to sow your seed today.
2: Pé èmi náà fẹ́ lọlẹ̀ ọba.
4: I also want to travel abroad.
2: Tọ́lọ̀ bá karú àwa yìí yẹ.
4: If God can count us worthy.
2: Táwa náà lè travel.
4: And we are able to travel.
2: Ìwọ náà lè lọ.
4: You also can go.
2: There's
4: no thing God cannot do for
2: but
4: you.
2: Said, seed in your
4: but you know that seed is so very powerful. Sow your seed.
2: Come on, can you so seed there? I because sore. If you want to sow your seed, you won't lack.
4: If you ask somebody to sow your seed or your off result when you have much before
2: you can. Whatever
4: you use, you destroy.
2: I work for I work.
4: Flesh for flesh.
2: Whatever
4: you have, you
2: to redeem his soul.
4: Whatever you use, that's what you
2: use.
4: And I know that.
2: Lord,
4: the glory of God. Lord will justify you.
2: So see the.
4: So your
2: Baba
4: seed.
2: Oba.
4: Baba Shibioba.
2: Una amalo wa ne Canada.
4: He's the one in Canada.
2: Oluwa.
4: Lord.
2: Elana femina.
4: Make way for me.
2: Elana foma.
4: Make way for my children.
2: If you bear.
4: You need to ask.
2: Una ne ase.
4: You also have authority.
2: Mo de badro.
4: And I pray.
2: Oluwa timbe temi wa.
4: Ne
2: wa dulu wa timbe do. Oluwa die lo.
4: God we answer.
2: Also
4: the brothers celebrate.
2: And in fact,
4: celebrate
2: bless your
4: birthday.
2: Bless
4: your birthday. Your wedding day.
2: Your favor
4: and mercy
2: of
4: God.
2: Sokale.
4: Come
2: and in the name of Jesus.
4: Amen.
2: Jesus. Wari ogwelo.
4: Amen.
2: You the darafu.
4: Amen.
2: Yaka wo oruko awon celebrant
4: wa. Let's share the name of the celebrant
2: that are here. Adetayo. Kemisola.
4: Adetayo Kemisola.
2: Adetayo Bolanle.
4: Adetayo Bolanle.
2: Adebayo Omoyeni.
4: Adebayo Omoyeni.
2: Omogbo nkan. Oke Afolasade.
4: Oke Afolasade.
2: Ati Aziz Zainab.
4: And Aziz Zainab.
2: Happy birthday to you.
4: Happy birthday to you.
2: Gbadura.
4: I pray.
2: Loruko Jesu.
4: In the name of Jesus.
2: Owo Olorun ati anu e.
4: Atojurere
2: ko sokare sinu aye.
4: Welcome to your life.
2: Wara Anuba. Happy birthday. And happy wedding anniversary. Loruko Jesu Wara Anuba.
4: Don't forget, you have Jesus. Jesus, are with you. He called you and speaking to you. Don't let it be tired. Because tomorrow may be too late. Surrender your life to him today in the name of Jesus.
2: Wari Anuba. Wade sebi oba. Bless our prayer, baby. Boy, bono boy, jeje. Oh, yeah, baby.
4: Amen.
2: Wabu
4: your testimony.
2: Wade sebi oba.
4: Jesus,
2: Oluwa wa.
4: Jesus, my Lord.
2: Face somebody.
4: That I am
3: let me
4: testify.

tó yẹ kó bọ̀ bàbá rẹ ṣeré o. Iṣẹ́ ìwọ̀dà gbára láì polú wa ti ṣetán láti gbàrà rẹ fún ẹ padà lọ́wọ́ àwọn tó ń gbàrà dá. Àwọn ìka ènìyàn arúgbó bòkú jẹ́ ogun àtijọ́ wa bá ní dé pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ odò. Kánádà gbàrà mi fún mi náà second edition. Iwọ náà máa gbọ́ sókè pariwo wípé olúwa gbàrà mi fún mi. Iṣẹ́ yìí máa wáyé lọ́jọ́ Thursday June 18 ọdún 2026 bẹ̀rẹ̀ látago 9,000 ní Wesley Hall 69 Nivan Drive New York Vince and Nivan Toronto Ontario NIL 1YB is eminent apostle Dr. S.M. Omotapa JP Babasobi Obalulu Dalejo Agba for partnership and inquiry 0+234-915551551 tabi +1416

0: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama.
1: You just call me.
2: What the fuck?
0: Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
3: Sade, kí ló dé sí lálẹ́ ní Domi ṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
4: Mo ń kó àwọn àkókò yín Domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
3: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
4: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì Domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
3: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín Domi tèmi náà jọ.
5: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.
6: On the

0: Ǹjẹ́ o ti gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé-ìwòsàn alábọ́dé tí ó túmọ̀ sí healthcare center ló wà káàkiri orílẹ̀-èdè wa? Ó dá mi lójú pé ìkan nínú wọn wà ní agbègbè rẹ. Ìjọba ti pinnu láti ṣàtúnṣe àwọn healthcare center wọ̀nyí tí a mọ̀ sí ilé-ìwòsàn alábọ́dé lẹ́yọ̀kọ̀ọ̀kan kí wọ́n lè pèsè ìtọ́jú tó péye fún ọ. Oríṣiríṣi ìgbìyànjú ló ń lọ lọ́wọ́ ní ilé-ìwòsàn alábọ́dé, ìyẹn Premier Healthcare Center tó wà nítòsí rẹ̀. Ṣé ti ìtọ́jú ni ká sọ ni? Abẹ́rẹ́ àjẹsára kí aláboyún ó bí wẹ́rẹ́, ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ àti ìgbáyégbádùn ará ìlú. Àwọn Healthcare Center súnmọ́ ọ ju bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé-ìwòsàn alábọ́dé, ìyẹn Healthcare Center tó súnmọ́, nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọwọ́ agbègbè àgbéjọpọ̀ ìlera àkọ́kọ́ orílẹ̀-èdè tí a mọ̀ sí National Primary Healthcare Development Agency (NPHCDA).
1: Brian, drink up your cup of Calvel Choco and let's go!
2: In a world filled with many ragged robots, it's up to architect Bisola and her assistant Brian to keep the peace and rebuild the city.
3: We'll need the power of numbers to help us measure.
4: And more cups of Calvel Choco to improve your math-solving skills to help you complete your mission.
1: Let's get up and go!
2: Give your kids Calvel Chocolate and enrich them with the necessary vitamins they need to get

0: sórí
1: ilé ìtẹ́mi ọlọ́run wà lára ẹ̀
0: sórí ìjọba ọ̀run lèmi ń lé
1: bẹ́ẹ̀ni
0: lọ́wọ́ mi létayé ìjọba ọ̀run ni
1: kọ́kọ́ létayé náà
0: ọlọ́run sì rí wípé mi è kọjá ayé mi
1: àmọ́ ayé ìlà àkọ́kọ́ ṣe àtọ́sọ̀rùn
0: bẹ́ẹ̀ni ayé ìlà àkọ́kọ́ ṣe àtọ́sọ̀rùn ẹ̀ẹ́dẹ́sẹ̀mọ́ ẹ̀ẹ́dẹ́sẹ̀mọ́ a ó bẹ́sẹ̀ rẹ wo dẹ́sígo tó wọlé ògo a ó bẹ́sẹ̀ rẹ wo gbogbo yóò fàyè iṣẹ́ a ó bẹ̀ wo àwọn dúdẹ ti pa á wà mọ́ bá yí túlẹ̀ báyìí wípé lọ́jọ́ báyìí ìrìntẹ́ rire lọ́jọ́ báyìí o àwọn àyè tẹ́ lọ́re gbogbo ẹ á wà mọ́ bọ́ yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan á mọ́ bọ́ máàkì ẹ̀ wípé ibi ó lọ yí ọkọ̀ bójúmọ́ lápá bí máàkì ń bì fiyún lẹ ẹ jẹ́ lọ sínú ìròyìn gan nísànsán ká sì ti Èkìtì ká ti gbé ìròyìn síta lówùúrọ̀ yìí gangan gẹ́gẹ́ bí ó ti ku bí ọjọ́ méjì báyìí tí ètò ìdìbò sí ipò gómìnà eléyìí tí wọ́n pe àmọ́ fún ogójì oṣù kẹfà ọdún 2026 ní ìpínlẹ̀ Èkìtì bí ó ti ń kanlẹ̀kùn dẹ̀dẹ̀dẹ̀ wọ́n ní àwọn òṣìṣẹ́ elétò ààbò wọ́n dúró wámúwámú o láti má jẹ́ kí ọ̀fọ́n kankan kó fìrònàgbà pínpín àwọn nǹkan èròjà ìbò lóníranran tí wọ́n lò wọ́n ló ti bẹ̀rẹ̀ sí ní di kíkó lọ ò sí àkàtà wọn bí tó ṣe kókó ṣe pàtàkì kí wọ́n lè rí nǹkan lò fún ètò ìdìbò náà kódà àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gàlọ́gbà náà ni wọ́n ti ń gbaradì báyìí tí oníkálukú sì ti ń gbé gbogbo ìgbésẹ̀ láti rí pé ètò ìdìbò yìí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ láì ní kọlùkọ́ kankan nínú kódà bó ti jẹ́ wípé ètò ìdìbò sí ìpínlẹ̀ sí ipò gómìnà ìpínlẹ̀ Èkìtì kìí sábàá bá gbogbo ètò ìdìbò gbogbogbò wa lọ torí àwọn ti jẹun ọmọ inú oyún àjọ olómìnira tó ń rí sọ̀rọ̀ ètò ìdìbò lẹ́nìí ní ìpínlẹ̀ ọ̀hún ti ṣe lọ́jọ́bọ Thursday lẹ́nìí ló ti sọ di mímọ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ o láti máa kó àwọn nǹkan èròjà ìbò lọ sí àwọn ìjọba ìbílẹ̀ 16 ti ń bẹ ní ìpínlẹ̀ náà kódà àwọn òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni làbòlú àwọn NSCDC wọ́n ní àwọn náà wọ́n ti fi wọ́n ṣọwọ́ lọ sí àwọn ààyè bí 1,000 nínú iye àti mọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti má ti jẹ́ kí ọ̀fọ́n kankan ó fi ìrònà gbaṣẹ́ lẹ́nìí lọ́la lọ́tùla tí ọmọjọ́ ọjọ́ ìbò gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ sí àwọn ààyè tó ṣe kókó nígbà tó ń bá ìwé ìròyìn punch sọ̀rọ̀ lánàá ti ṣe ọjọ́rú Wednesday ẹni tí ń ṣe alábòjútó fún ètò ìdìbò ní ìpínlẹ̀ ti Èkìtì ìyẹn resident electoral commissioner ọ̀mọ̀wé Bùnmi ọmọsẹ̀yìndé mi ọmọsẹ̀yìndé gbogbo aláyọ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ètò ti ń lọ wọ́n sì ti ń pín àwọn èròjà ìbò tó ṣe kókó ṣe pàtàkì sensitive material wọ́n ti ń kó lọ sáwọn ààyè tí ó ṣe kókó ṣe pàtàkì láwọn ìjọba ìbílẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tí ẹ mọ́ ballot paper ni bimodal voters accreditation system machine ni voters register ni àtàwọn nǹkan tí wọ́n máa lò ṣá gbogbo ẹ̀ ni ó ti ń bẹ ńlẹ̀ báyìí ó ní ní àkàtà ti àwọn inec we have done most of the thing we needed to do. Ó ní ebó ni o English ló kọ́ o wọ́n ní gbogbo tó yẹ kí àwọn ó ṣe ní àti àkàtà wọn ni àwọn ti ṣe láti jẹ́ kí ètò ìdìbò náà kó lọ bó ti tó o àti bó ti ṣe yẹ pẹ̀lú èyí ìlànà tí wọ́n tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàkalẹ̀ fún ìlànà ètò ìdìbò ní ìpínlẹ̀ ti Èkìtì kódà iléeṣẹ́ ọmọ ogun ojú òfurufú the Nigerian Air Force àwọn náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ní àti àkàtà wọn àwọn náà wà nínú ìgbésẹ̀ ìgbìyànjú yìí àwọn èròjà ìbò yìí náà ti gbé làwọn ti airlift ẹ̀ wọ́n ti gbé pẹ̀lú àwọn ọkọ̀ ojú òfurufú wọn láti gbé wọn lọ sí àkàtà bí sí àkàtà wọn bí tí ó yẹ kí àwọn ó gbé lọ ní orúkọ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí inec kódà lọ́jọ́rùú wẹ̀sì àná ẹni tí ṣe olùdarí àgbà fún ohun tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ air commodore ehimen ejodame ó ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbésẹ̀ tí àwọn gbé àwọn èsì àyọjúràn látọ̀ni 15-16 oṣù kẹfà yìí gẹ́gẹ́ bí àjọ inec ṣe béèrè fún àwọn ò kí ń ṣe àyọjúràn wọ́n béèrè fún láti ràn wọ́n lọ́wọ́ gbé ìgbésẹ̀ yìí àwọn sì kẹ̀dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò sí ipò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ ti Èkìtì yẹn. No problem, no cause for alarm. Yóò lọ nírọwọ́rọsẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run.
1: Ó ti da ẹjẹ́ kí a tẹ̀síwájú ìròyìn eléyìí náà ni ó ń jáde láti àkàtà ẹni tí í ṣe aṣojú orílẹ̀-èdè Nàìjíríà ìyún ni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè fún orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní wípé àwọn ìgbésẹ̀ eléyìí tó ṣeé ṣe kí orílẹ̀-èdè Nàìjíríà ó gbé láti fi fèsì padà sí ìkọlù tó ń wáyé lórí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n wà ní orílẹ̀-èdè South Africa náà ló wà lákàtà ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ṣe sọ. Wọ́n ní alákòóso fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Ambassador Bianca Odumegu Ojukwu náà ló sọ̀rọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ka ti aláṣẹ lórílẹ̀-èdè Nàìjíríà náà ni ó ń jíròrò papọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ilẹ̀ South Africa ní ìlànà tó wà ní ìbámu pẹ̀lú àjọṣepọ̀ orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àti àwọn ìgbésẹ̀ míì eléyìí tí àmúgbòòrò tún ti débà o. Gẹ́gẹ́ bó ṣe wí ó ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà ni wọ́n ní ojúṣe gẹ́gẹ́ bó ṣe wà ní inú ìwé òfin láti ṣe àti láti pinnu èsì eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà yóò fọ̀ fún wọn o. Tó bá jẹ́ wípé ìjókòó sọ̀rọ̀ pọ̀ eléyìí tí àwọn jọ ń sọ̀rọ̀ pọ̀ pẹ̀lú ìkọlù tó ń wáyé lórí àwọn ọmọ orílẹ̀-èdè wa ní ilẹ̀ náà tóhun ti okoòwò wọn wọn ni tí eléyìí kọ̀ tó bá forí ṣánpọ́n Ambassador Odumegu Ojukwu náà ló tún sọ̀rọ̀ wípé ìgbésẹ̀ láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó 180 ni tí wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Ethiopia náà ni kò ní pẹ́ parí o tó sì jẹ́ pé wọ́n wá sílé láti wá parí sáà ẹ̀wọ̀n wọn o nígbà tí wọ́n tún wá bílèrè síwájú sí wípé ó da o irú àwọn ìgbésẹ̀ wo àbí ìjẹ̀yàwó òun náà ló wà ńlẹ̀ fún orílẹ̀-èdè Nàìjíríà láti fi fèsì padà fún ilẹ̀ South Africa. Ó ní wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí eléyìí tí ó gbọ́ngbọ́n gidi gan ni fún ìdí èyí ó ṣe pàtàkì o ká a ṣe sùúrù nígbà tí a bá gbé ìgbésẹ̀. Ó ní gẹ́gẹ́ bí òun ti ṣe sọ tẹ́lẹ̀ ó ní ẹ jẹ́ kí a wò ó ta bá ní ká wo orílẹ̀-èdè Nàìjíríà náà báyìí a rí oríṣiríṣi àwọn ilé-iṣẹ́ tó jẹ́ ilé-iṣẹ́ ti ilẹ̀ South Africa tó wà ń bí ta bá sì ní ká mọ̀ ká ní méní méjì ó tó 100 níye eléyìí tí wọ́n wà lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ sì ni kò sí ẹnìkankan tó ń sọ fún wọn wípé ẹ mú káàdì ìdánimọ̀ yín wá. Ó ní kò sẹ́nì kankan tó ń sọ wípé ǹjẹ́ ìwọ tó ń ṣiṣẹ́ níléeṣẹ́ yìí ṣọmọ South Africa ní òní àbọ̀mọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kò sì sí èèyàn kankan tó ń gba ṣọ́ọ̀bù wọn lọ́wọ́ wọn tàbí tó ń lé wọn jáde kúrò nínú ọ́fíìsì wọn. Ó ní ṣùgbọ́n o irú eléyìí ńkọ́ ó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní South Africa. Ó ní ìdí rèé tó ń sì fi wárò wípé ní báyìí a nílò láti jókòó ká a tún ṣe àtúngbéyẹ̀wò àwọn ohun tí ó so wá papọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè àti àwọn onírúurú ìgbésẹ̀ eléyìí tó wà lórí tábìlì wa eléyìí tá a fi lè gbé ìgbésẹ̀ fífèsì padà fún ilẹ̀ South Africa. Ó ní a ní iléeṣẹ́ MTN a ní MultiChoice a ní Stanbic Bank a ní Proti àti bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ àwọn iléeṣẹ́ tó jẹ́ ti orílẹ̀-èdè South Africa. Ó ní ṣùgbọ́n o ìgbésẹ̀ tí àwọn kan ń gbé ní ilẹ̀ South Africa yìí náà ló sì ń ba orúkọ rere ilẹ̀ ọ̀hún jẹ́. Ó ní pàápàá jùlọ iṣẹ́ ribiribi eléyìí tí Madiba Nelson Mandela kí Elédùmarè kó fi ọ̀run kẹ tó ti ṣe sílẹ̀ ó ló ṣe iṣẹ́ takuntakun láti rí wípé orúkọ ilẹ̀ South Africa ó jẹ́ orúkọ rere tó sì wà ní òkè téńté. Ó ní ó ní bí ìṣẹ́jú kan péré àbí bí sáà kan péré àwọn tí wọ́n ń lé àwọn èèyàn yìí náà ni wọ́n sì ba iṣẹ́ rere yìí jẹ́ eléyìí tí bàbá yìí ṣe fún 28 tó fi wà ní ọgbà ẹ̀wọ̀n. Ó ní kódà gan láàrin ilẹ̀ South Africa gan níṣe ni àwọn èèyàn wọ́n ń wọ́gi lé àwọn ayẹyẹ nkankan àwọn àpérò oríṣiríṣi eléyìí tí wọ́n ní níbẹ̀. Ó ní ẹ wo ẹ mọ̀ jẹ́ ká tanra wa o ṣe rí orílẹ̀-èdè South Africa ó ti da epo sí aṣọ àlá rẹ̀ nípa bí gbogbo àgbáyé àti àwọn ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sì ń fojú wò ó gẹ́gẹ́ bí orílẹ̀-èdè eléyìí tó kórìíra orílẹ̀-èdè míì eléyìí tó ń kọlu orílẹ̀-èdè míì. Ó ní kò ń ṣe nǹkan eléyìí tí òun náà sì nígbàgbọ́ wípé wọn ò fara mọ́ tàbí inú wọn ò dùn sí fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ìwé ìròyìn The Nation ló gbé ìròyìn náà.
2: For this Niger, everybody go chop, whether you be man woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: Olagbara fẹ́ in ten lọ social medium yìí. Ẹ̀yọ́n social medium.
1: Sọ̀rọ̀ lórí social medium lánàá
0: ni. Wọ́n bá bi kí ló kọ ẹ̀kan ibì kan tí mo já sí lánàá. Nàbà bí ó ń tàn wípé kí ni genotype yín? Ó ní ṣẹ́rí genotype mi tí mo like. Ìní mi like genotype tó bá ga. Mi dẹ̀ like kọ́ sanra. Ṣẹ́gẹ̀ ó ní mo like ẹni tó jẹ́ genotype tó ga. Ṣùgbọ́n mi like kọ́ sanra. Kọ́ mọ́ jẹ́ kúkúrú. Àní what is your genotype? Ó ní iná ni mi sọ. Ṣẹ́gẹ̀ ọ̀tún idóòmù ó sì tún. Ìgbọ́mọ̀ ìgbọ́ bí ó lé genotype tó ń wá ọkọ̀ tó wá ní ò láìkì ẹni tó ga ẹni tó sanra ìlọ́fẹ́ kéde gan. Ó tiẹ̀ ti fàkọ́gbé pé ẹ túmọ̀ genotype.
1: Kò ṣe pé kò mọ ọ̀tọ̀ ni tó mọ̀ sí ni.
0: Èyí ọ̀mọ ni.
1: Ìtọ́
0: mọ̀ sí ó ti yé mi ibi òun mọ̀ sínú. Ok, alright. Ọyáwó ẹjẹ́ ọbámọdé la Gẹ̀ẹ́sì United Kingdom. Ilé ẹjọ́ kan ti ń bẹ nílùú London ní United Kingdom lánàá ti ṣe ọjọ́ Wednesday ọjọ́rùú ni náà da ẹjọ́ kan nù tíketíke àtominú ẹ̀. Eléyìí tí wọ́n fi gbé ẹni tó ti fìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà Mama Dezeni Alison Madu Eke àti ẹ̀sùn gbígba ìbọ̀bẹ́ ẹ̀sùn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ 6 bribery charges tí wọ́n fi gbé wá sí àkàtà iwájú ilé ẹjọ́. Wọ́n ní gẹ́gẹ́ bí àjọ eléyìí tí ó rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ẹ̀sùn lónìíràn United Kingdom's National Crime Agency wọ́n ní wọ́n gbé màmá yìí wá sí àkàtà iwájú ilé ẹjọ́ o. Kódà wọ́n ní ngbà tá a bá ẹ lè má mọ̀ fẹ́ni tí ọba mọ̀ wípé ta ga là ń pè ní Alison Madu Eke. Wọ́n ní wọ́n ṣiṣẹ́ wọ́n sin Nàìjíríà wa yìí wọ́n sin Nàìjíríà tiwa tá a wà yìí wọ́n sin wá lábẹ́ ìṣàkóso ọ̀mọ̀wé Goodluck Jonathan láàrin ọdún 2010 sí ọdún 2015 gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rẹ́ epo rọ̀bì nílẹ̀ yìí. Àmọ́ ó wá ń jẹ́jọ́ o níwájú ilé ẹjọ́ ní Southwark Crown Court pẹ̀lú àwọn ẹ̀sùn márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ni ó fọ̀nà àlùmọ̀kọ́rọ́ ó fi ń gba ìbọ̀bẹ́ léyìí tí ò ní àkóyawọ́ nu téèyàn sì lè ṣàlàyé. Màmá 65 yìí tí wọ́n jálákòóso tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kódà nígbà tí ilé ẹjọ́ tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní àwọn ẹ̀sùn tí wọ́n fi gbé Alison Madu Eke yìí wá sí ilé ẹjọ́ ó wẹ̀ ọyán kẹ̀kẹ̀ kò sì lẹ́jọ́ kankan jẹ́ o ní àkàtà iwájú ilé ẹjọ́ lọ́wọ́ yìí. Àmọ́ nígbà tí Frank Tietie tí ó sọ̀rọ̀ lórí ìgbẹ́jọ́ yìí ó ní ó mà ṣe o gbajúgbajà òjìmì agbẹjọ́rò kan nílẹ̀ wa Nàìjíríà ó ní àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ńlẹ̀ yìí Anti-Graft Agencies ó ló ṣeé ṣe kí wọ́n mọ́ ṣiṣẹ́ wọn dí ojú àmì lábẹ́ bó ti tó àti bó ti ṣe yẹ lórí alákòóso tẹ́lẹ̀ náà Dezeni Alison Madu Eke. Gẹ́gẹ́ bí Tietie tí ó máa ṣe àlàyé ọ̀rọ̀ lánàá nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó padà ṣe gẹ́gẹ́ lẹ́yìn tí wọ́n ní ilé ẹjọ́ tí ó dá Alison Madu Eke sílẹ̀ wípé máa lọ láyọ̀ àti àlàáfíà ò ní ẹjọ́ jẹ́ o. Ó ṣe àlàyé o wípé ṣé ẹ rí in tí ń bẹ́lẹ̀ yìí béèyàn bá ṣe di ẹrù rẹ̀ látilẹ̀ iná ni yóò ṣe ba ibùsùn tẹ́ sì rí yìí béèyàn bá ṣe tẹ iná ni yóò ṣe sùn lé lórí. Ìbí àjọ yìí bí wọ́n ṣe di ẹrù wọn tó mẹ́hẹ̀ sí èsì rẹ̀ iná láǹfààní láti rí gẹ́gẹ́ bí ilé ẹjọ́ náà ti ṣe àgbékalẹ̀ ìgbẹ́jọ́ wọn o. All right. Yóò rọrùn.
1: Tá a jẹ́ ká tẹ̀síwájú ká lọ sí àkàtà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti jẹ́ kó di mímọ̀ wípé àtúntò eléyìí tí ìṣèjọba òun tó gùn lé káàkiri àwọn ẹ̀ka ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí àti ìṣèjọba òun náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní so èso rere o. Àwọn èso rere eléyìí tí ó ṣe é tọ́ka sí gẹ́gẹ́ bó ṣe sọ̀rọ̀ lánàá ní ìlú Àbújá lásìkò tó ń ṣe àfilọ́lẹ̀ àwọn ilégbèé mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ kan eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ fún àwọn tí wọ́n jẹ́ adájọ́ ni ile ejo giga tile ye to wa ni katampe woni ni olulu le ye ilu abuja are salaye o wi pe ise akanse ohun ohun na ni o nse afihan ilakaka isejoba ohun lati ri daju wi pe o ro eto isejoba awa ara wa lagbara se be si ni pe o di dodo ko pese awon ilegbe ye fun awon eni yi lati tubo ofimo amugboro deba eka eto idajo nile yi ki won fi tubo le wa ni ominira ti won ati lati mo agbega deba igbaye gbadun awon ti won je osise ni eka eto idajo ile yi o gege bi igba keji re Kashim Shettima bo se soju fun Are Bola Ahmed Tinubu o soro siwaju o wipe ise akanse ohun ki kan se ka kan gbe ile kale lasan tabi ka ko bloku ka lesin mensi mo ka mu opo ka ri mo ka ko igi ka ko le lori ka mu panu ka dabo oni ki o koja gbogbo eleyi oni sugbon ilakaka won ati akitiyan won lati ri daju wipe eka eto idajo nile ye gege ba se mo wipe o wa lara opo kan gbogi eleyi to gbe isejoba awa ara wa ro ni orilede Nigeria ni o lakotan oni wipe nigba ti awon gule eto atugbe dide ireti eleyi ti won forere re ti won polongo re ti won gbe lowo ninu egbe oselu APC oni wipe awon damajemu pelu awon omo orilede Nigeria be si ni awon se ileri lati ri daju wipe awon mu ayipada otun deba eka ye awon si ri daju wipe awon mu abo to fi ese mule wa sori orilede Nigeria yo lara re lawon tun ti so wipe ilana ofin ifese ofin mule ni orilede Nigeria na ni koni je eleyi ti o je jamba kan to gbodo wa bo se ye ko wa ba se la kale bi a se fi ese re mule ti yo si ma je sisa mulo ni ibamu pelu bo se wa ni ilana re iwe royin the nation lo gbe ekunrere royin na
2: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good.

0: ẹ ṣeun aki yin gan púpọ̀ púpọ̀ fún ẹ̀yin èèyàn wa tí ẹ ti lọ sí àwọn ojú òpó wa lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook bẹ ṣe ń wọbẹ̀ náà làwa náà ń rí yín ìtóyìn egbin ọlá cultural ẹ ṣeun mò ń jẹ́ o ó pelè àásù èmi náà ń jẹ́ o ìyá o ọlọ́dàríjì ọ ayọ̀dèjì abọ́badé akí ẹ̀yìn náà pẹ́ kó ojúmọ́ o ọlámìkì ọmọ àbílẹ̀ gbàmú gbàmù jigí jigì èèyàn lukman tìjà nínú alájà ma adékànbí ẹ ṣeun ọlá tó jí abimbola adéyẹmọ fún iṣọ joshua king akim omot jọgẹbánisọlá accurate ajibola ayinlapolo sherifat funke aziz afa arorakewiaya akíyẹyìn náà jayé ọlá abdulrauf matthew ajibade sherifat funke aziz ẹ ṣeun gan púpọ púpọ akí gbogbo yín pátápátá ẹyin olólùfẹ wa bẹ́ẹ̀ ṣe ń wà ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ Facebook wa yìí àwa náà mọ rírì yín gan o adéyẹmọ fún iṣọ́ joshua matthew cash akíade gbogbo yín la kí o ẹ jẹ́ wọn á lọ sí àkàtà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí a ti ń gbọ́ wípé ẹ̀ka tí máa pín owó lẹ́kajẹ̀ka ní orílẹ̀-èdè nàìjíríà tá a mọ̀ sí the federation account allocation committee ní àmọ̀ ti pín owó tí ṣe tírílíọ̀nù méjì ó lé bílí mẹ́ta ₦2.3 trillion láàrin ẹ̀ka àjọba mẹ́tẹ̀ẹ̀ta ní orílẹ̀-èdè ti nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ìyẹn láti oṣù karùn-ún ọdún 2026 tá a wà yìí wọ́n léyìí tó ń ṣe àfikún sí àgbéga sí iye tí wọ́n pín tẹ́lẹ̀ pẹ̀lú bílíọ̀nù ₦43 billion ₦43 billion sí iye tó bá dé tẹ́lẹ̀ ₦2.26 trillion tí wọ́n pín ní oṣù tó lọ lọ́hùn-ún nígbà tí wọ́n máa wo sàkún rẹ̀ wípé pẹ̀lú àlàkalẹ̀ àti bí nǹkan ti ṣe lọ lóní tuntun àyáràn yìí àgbéjáde rẹ̀ ń ṣàlàyé o wípé ní ₦2.25 trillion ni ó bá oṣù kẹrin ọdún tá a wà yìí lọ pẹ̀lú èyí tí ó tún fi gbéra pẹ́ sókè sí ti oṣù kẹta wọ́n sì ní sísẹ̀ntẹ̀lé bí kinní ọ̀hún bó ti ṣe lọ àmọ́ nínú àlàkalẹ̀ tuntun àyáràn lọ́jọ́rùú wednesday láti pàṣẹ ẹni tí ṣe olùdarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ní ọ́fíìsì ẹni tí ṣe olùṣirò owó wà gbà fún orílẹ̀-èdè nàìjíríà báwọ̀ àmákúwá ló ṣàlàyé o wípé pẹ̀lú oṣù kẹfà tọdún tá a wà yìí ìyẹn federation account allocations committee nínú ìpàdé eléyìí tí wọ́n ṣe lólùlulẹ̀ yìí àbújá níbẹ̀ náà ti ṣe àlàyé o wípé àpapọ̀ owó tí ṣe ₦2.3 trillion ìní wọ́n pín o fún ti oṣù karùn-ún ẹ̀mọ̀ pé oṣù kẹfà yìí ti parí èyí tó lọ lóṣù kẹfà lóṣù karùn-ún ìní ó wà nílẹ̀ tí wọ́n pín o léyìí tí ó máa wà láàrin ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ bí wọ́n ti ti ọ̀bẹ bọ́ wọ́n sì pin lékìrí lékìrí bambashi iná ni kinní ọmọ bá dé lóṣooṣù ni bí ìgbà tí èèyàn ń dájọ ní ọmọ wọn máa kájọ oṣooṣù ni ìṣẹ́jú mélòó ọlọ́run sànú.
1: wọ́n ní ẹni tó sì fìgbà kan rí jẹ́ olórí orílẹ̀-èdè yìí ọ̀gágun abdulsalami abubakar náà ló ti lọ sí oko ìrántí o ó sì sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ lásìkò tó wà lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà ó sọ̀rọ̀ lórí onírúurú ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba eléyìí tó bá sáà ìṣèjọba tọlógun fínra ní orílẹ̀-èdè yìí o bákan náà ni ó sọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ lásìkò ìgbà tí major general mama vata tí ó fẹ́ dìtẹ̀ gbàjọba lásìkò ìṣèjọba babangida ọ̀ni tẹ́ ẹ̀ bá gbàgbé wípé babangida náà ni ó jẹ́ olórí orílẹ̀-èdè yìí láàrin ọdún 1985 sí ọdún 1993 wọ́n ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ olórí ológun fórílẹ̀-èdè yìí òun náà ni ó tún lọ sí oko ìrántí o bí oríṣi rọra kó yọ tí wọn fi ró òun náà mọ ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀gbàjọba eléyìí tó mú ẹ̀jẹ̀ lọ́wọ́ gidigidi gan tí ó wáyé látọwọ́ major gideon oka eléyìí tó wáyé ní ọdún 1990 ọ̀gágun abdulsalami ó wá sọ̀rọ̀ ó ní bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé òun jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹlu ajagun feyinti eyin oni babangida oni ṣugbọn o won mo mo yo ohun kuro ninu eto igbajọba eleyi to waye ni ojo keta dinogbon osu kejo odun 1985 idite gbajọba ohun ohun na lo si yo ologbe ajagun feyinti to tun je are orilede yi muhammadu buhari kuro nipo ati brigadier tunde idiagbon kọlọ n fọrun kẹ àwọn méjèèjì òun náà ló sì gba agbára kúrò lọwọ wọn bákan náà ni abubakar tún lọ sí oko ìrántí lórí àwọn bí ẹsẹ òṣèlú kò ṣe múlẹ dáadáa lórílẹèdè yìí lábẹ àkóso ìṣèjọba àti ológun eléyìí tó kọ sínú ìwé rẹ tó wà ní ẹka kẹwàá ìwé ọhún tó kọ tó pè ní call of duty my autobiography èyí ni ìwé nípa ìgbésí ayé rẹ gangan ìpèsè iṣẹ ìpèsè ojúṣe rẹ àti bàǹbàǹ lọ wọn ni nínú abala yìí ẹka yìí eléyìí tó pè ní one co after the other eyín ni ìdìtẹ̀gbàjọba tẹ̀léra wọn ìkan wáyé ìmíì tún tẹ̀lé o ní eléyìí ńkọ́ náà ni ó sì jẹ́ àsìkò tó fi ìṣèjọba ológun làkàlàkà ní orílẹ̀-èdè yìí àti onírúurú ìpèníjà eléyìí tó wáyé ní àsìkò náà abdulsalami ọ̀gágun abubakar abdulsalami òun náà ló sọ ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí ìwé ìròyìn the nation òun náà ni ó gbé àbáníkẹ lọ wá gbé ọ̀ṣùgbọ́n wọn sanwó òpolówó ọjà ẹ mọ́ bínú.
0: ok adúpẹ́ adúpẹ́ pé òkú ẹ ṣeun ga púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin ti wa pátápátá porongodo náà la kí lójú òpó facebook a kì yín lórí rédíò tí ẹ ti ń gbọ́ wa a kì yín ẹ ṣe o edumare yóò máa wà pẹ̀lú yín kò sì ní fi ẹ̀yin náà lẹ̀ ń gbà kọ̀ọ̀kan lágbà lọ́wọ́ ọlọ́run ká fàsìkò yìí ká fi kí àwọn ọlọ́jọ́ bí ní òní kan ṣoṣo èèyàn mẹ́ta ní ṣọjọ́ bí.
1: bí èbá ṣe pé ìròyìn tá n kà àbáni kí dẹ sí sá ọjọ́ yìí bí ṣe
0: pàtàkì ó ṣe gógó. ọ̀gá wa túndí ọmọ ọláwúwo ìní lọ́jọ́ bí wọn ọ̀gá gbogbo wa yányán ní ìkànnì ọmọlúàbí lágelú àti abẹ́kúta nu aṣíwájú rere ti kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ sòdí tí sì kó wọn jẹ́ síbi tọ́da edumare yóò bá ní dìyín mú o yóò sì jẹ́ kí ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà ara bí ọ̀gá wa ti ṣe ọjọ́ bí lónìí labátórí bimbo sadiq obimbim ọmọ sansan bí owó nù èyí náà ni ọjọ́ bí titi ẹ̀ náà àjíkẹ́
1: ajórúkọ bí ẹ ń fọṣọ àmì
0: kan òun náà ṣe ọjọ́ bí lónìí bẹ́ẹ̀ náà ni àlàáfíà
1: Kodri
0: Adérọgbà Aláfidà òun náà ń ṣọjọ́ bí ẹ lónìí gbogbo yín pátá lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní kájọ́ nùbànú jẹ́ ẹ ní kájọ́ lórí àárẹ̀ igba ọdún ọjọ́ kan náà ni ó sì máa jẹ́ fún yín láṣẹ lọ́wọ́ elédùmarè kúnlẹ̀ ọmọ anífowóṣe ló kọ tèmi bàbá tí ń dìde báyìí bàbá tí ń jẹ kéèkì lọ́tún láàmú jẹ kéèkì lọ́sì
1: àtúmọ̀
0: jà ọ́ àmọ̀jọ kan náà sí
1: bẹ́ẹ̀ni
0: bímbọ náà ó sì ṣe homemade yóò ṣe wá
1: bímbọ sí lẹnu iṣẹ́ lẹ́nu ṣùgbọ́n àwọn wà
0: dúùtì ó gbọ́dọ̀ gbé homemade
1: wá ọ̀gá wọn wà
0: dúùtì ọ̀gá rẹ̀ ó forí kó láàárọ̀
1: yìí dẹ̀ tíṣẹ̀ ti mi rí wà dá ọmọ
0: mi nù torí gbogbo àwọn obìnrin tó wà gbọdọ̀ kúlẹ̀ ọba ní fowó ṣe lórúkọ àmì ojúlówó wa ní ìkan
1: ìfẹ́ wà látọ̀ọ́
0: ó lè rí kúlẹ̀ ọba ní fowó ṣe mò ń ṣe ojúlówó wa ní ìkan ìpìrìsẹ́ńtà yìí náà ni aago méjì gbáǹkọ́ gbèrò yìí lẹ́tún láǹfààní àti gbọ́ ẹ kú kalẹ̀.
1: tẹ́bíládé àlòkò lórúkọ ti tèmi ó dìgbà kan náà eré o.
2: ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣe bí ọyọ́ láàrin
3: ó fún un mojèèrè ìwà tọpọlọ ló ń lò.

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí
1: yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù live it 100 mtn

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbẹ̀ngbẹ̀n nìkan ọ̀rọ̀ akọ́dá ayé aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnígbàtọrọgbà nígbàǹgbà láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sápátá málágbádá lọ́rùn málágbádá ṣubú ya kàtá ǹdí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Eléta gbẹ̀ tọ́ ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ń fẹ́ lákòókò yìí. Arétẹ téǹdì rẹ máa gbóhùn mi rògùn o. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí sì ń fẹ́ ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Arétẹ téǹdì rẹ máa gbóhùn mi rọ̀sà. Àtẹ̀fúùfù àtafẹ́fẹ́. Ẹbí ṣe ọwọ́ ọlọ́run ló dùn márì náà lẹ́yìn méjèèjì. Wọ́n yá ẹ parapọ̀ ẹ sùúrù gúdù. Ẹ jẹ́ kí ohun yìí dé tetí ìtọ́ba tìjòyè. Tí bọ̀rọ̀ kìíní ìlú eléyìí ti ń gbọ́ wà yí káàgbá ńlá ayé láàárọ̀ tòní lọ́sàn-án bá a sì jẹ́ láṣàálẹ̀ bálàkókò bá yí sí i lọ́dọ̀ tiyín à ń kí yín káàbọ̀ sórí ètò àdìtú níkànnì ti splash 105.5 ibadan splash 105.5 ibadan a wà lórí ìkànnì facebook náà splash fm 105.5 ibadan. Splash FM 105.5 Ibadan láwà lórí ìkànnì ti Facebook lẹ́ẹ̀kan sí a kí yín káàbọ̀ sórí ètò àdìtú àgbàlá àdìtú náà lẹ́kalẹ̀ sí yìí o. Bí ẹyẹ ti ń fọhùn bọ́ ta àgbàlá àdìtú náà lẹ́kalẹ̀ sí yìí o. Ibi àwọn atọpinpin oníṣẹ́ ìwádìí ti ń tẹ́pẹpẹ ètò kalẹ̀ títọba tìjòyè tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin sì ń fara balẹ̀ fi tí gbéyàwó ọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá gbọ́ òní oro kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀ òní oro ṣùgbọ́n ẹ jẹ́ nǹkan kan ṣe báyìí ná Túndé Ọláwúwo. Èlò olóòtú ètò yìí Desmond Adégbòyega bàbá aládòótọ́ládò tí sì ń yọná lẹ́nu. Ìlàmójú ẹ̀rọ ti ń bẹ fún sáà ta wà yìí. Onígangan yóò tún yàtọ̀ nù gbogbo ọjọ́ torí bẹ́ẹ̀ bá déwájú ọ́fíìsì wa báyìí bíi tẹ́ǹtì bíi 2000 ńlá ti tò kalẹ̀. Àwọn ẹran mìsòro tó jẹ pé kọ́kọ́ fi sàsun tẹ́ máa gbé sẹ́nu tí àwọn ẹlẹ́rìn dòdò tí a ti kó sínú búlọ́ọ̀kù bí ọ̀tẹ̀ síná búlọ́ọ̀kù tá a ti gbogbo ẹ ti tutù dáadáa. Bọ́ọ̀bá wa wà ń kára ọ̀rìn jẹsẹ̀ mu ẹ máa wò pé kí ni ń sẹ màálù tí Desmond gan tọ́kọ́kọ́ donate ná bí màálù bí 50 ó ní ẹ kọ́kọ́ sàsun lọ náà ẹ pa gbogbo títì rẹ láti challenge dé ring road ẹ dààmú lónìí torí pé òní ẹ lọ́ọ̀rẹ́ kó gbogbo àwọn kíní èyí tó ń mú pọ̀ jù rọra máa mú kíni rọra máa mú rọra máa mú ó mú kú mu nìwọ ni ó mú ààrẹ pa níbi bẹ́ẹ̀dì ń bẹ́ẹ̀dì ní sùúrù bára rẹ ní sùúrù èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣe bẹ́ẹ̀dì iléeṣẹ́ west midland communication lónìí splash àti lágelu fm méjèèjì join together látorí ọ̀gá wa pátápátá níkànnì méjèèjì yìí ọmọọba Túndé Ọláwúwo. Ọmọọba Túndé Ọláwúwo ń sọjọ́ bí lónìí àbá ṣe Desmond ó ti ka ìwé aláwòye kí ló kọ bàbá òun náà kí ló kọ bàbá tí máa ń kọ̀wé aláwòye òun náà ti ìrántí ó kọ rẹ̀ mọ́ ọbẹ̀ bàbá ọbẹ̀ ọba ọbọ̀lẹ̀ ọba kìíní kan ọba àbá abẹ ọba Túndé Ọláwúwo ń sọjọ́ bí o a sì bá a ṣe congratulations my boss. Ìgbà ọdún ọdún kan ni ojoojó ní ṣòwò kọ́ máa lè nájà kòkòkò báyìí ìlàrọ̀ ta lè bọ́lọ̀ tí ń bẹ tẹ́mì rẹ̀ sì wá ṣe ìṣàmọ́dún o àṣàmọ́dún ṣẹ̀ mínú àlàáfíà ni o ẹni ṣínú àìsàn lógo lọ́wọ́ ọlọ́run olódùmarè ìyún bẹ́ẹ̀ aláfidà kọ́dírì adérọ̀gbà ẹ ti mọ̀ òun náà sọjọ́ bí lónìí obìnrin ọlọ́wọ́ ọdọ́hún tí máa ń tẹ bọ́tìnì gbàràgbàrà bọ́tìnì tó ń tẹ kì í tàwọn ọmọ yàwúrí kọ́ bọ́tìnì tí Desmond kọ́ ní ń tẹ̀ bí ń bọ́ sọ̀díìkì òun náà sọjọ́ bí lónìí studio manager àbí managers lápò òun ni tó gáláǹtì ni ẹyin mẹ́tẹ̀ẹ̀ta bàbá ti parí báyìí ń ṣe ni o kò sí tẹ́ǹtì ń ta torí ẹlòmíì. elomi o ti sare ma digba dagbon yo ti fa la lojo da ni bayi pe in lo re je eh iya ka bo mo ku le mo nse ni o won se fe content de ni pa ba de bi ah o da mo sa ma agbiraisi da ni mo wa ti mo fun ara re happy birthday to you Mr. Ogawa Tunde Olawo Bimbo Sadiq ati Alafida Akinwale Fatai evidence no ma wo mi daada o ye ja bere eto amona ha wa siwaju wa o se wa ri bi call the special one lo ko mi emi lo tori ijoko na agbada lamilenge ni waju olodumare o ma jepo lo wa katatata amona o iwoda.

0: ojú ẹ̀mí alágbára rẹ̀ dà sí mi lórí ọlọ́run tọ́láyé àtọ̀run. Akẹ́yìn káàbọ̀ sórí ètò gan-an nísàn. Ó yẹ ẹja bẹ̀rẹ̀ ètò, mo kí ọ dáadáa bàbá yìí ń tẹ̀lé mi back to back ni. Ẹ̀yìn bàbá Adéyẹmí Olúdayọ̀, wọ́n ní bàbá JF Ọdúnjọ, mo kí yín dáadáa. Wọ́n gbogbo bí mo ṣe ń pọ̀ kalẹ̀ báyìí ni wọ́n sì ń tẹ̀lé mi back to back, mo kí yín ẹ ṣeun. Ó yẹ ẹja wọnú ètò báyìí gan-an nísàn. Àyá àjẹjọ kọ́ là ń sọ fún yín wípé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn àkàrà lẹ́gbẹ̀ẹ́ títì tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti la búrẹ́dì báyìí ẹ to àkàrà sínú ẹ̀. Àwọn èèyàn fẹ́ẹ̀ pè mí pa lẹ́yìn ìgbà tá a parí ètò pé mr ṣeun ṣé àkàrà bó ní tibẹ̀ ń ná. Mo ní ewo lẹ̀yìn rà jẹ ìyìn ní ẹ má ra àkàrà máa dà á pọ̀ lọ́wọ́ alẹ́ tàbí láàárọ̀ kùtùkùtù àṣẹ ìbáṣe lọ bọ́ bá ti pa búrẹ́dì báyìí ò ní tú láìlọ́ọ̀nù rẹ o irú ọ̀fà ya ni ẹ wà á là ẹ bá ń tàkàrà sáàrin a máa dà á pọ̀ ọba wa rí ẹlẹ́ǹdòdò kí lọ́wọ́ ọ̀sán kọ́ kejógẹ̀ kọ́ sẹ̀mẹ́ẹ̀ sí ìhun lọ bẹ́ẹ̀. Ẹyẹ mọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ wa lákòókò yìí mo tún mú mi dé lóní kẹ̀ǹkẹ̀lukẹ̀. Ọmọ Báyọ̀dé ní Bẹ̀lẹ́ka ṣoṣo mi di àlọ́hún òde òrò sẹ́ kọlọ́mọ ó kìlọ̀ fọmọ rẹ̀ inú èèyàn jìn o. Banu sọ má béèyàn sọ. Inú èèyàn jìn o. Bára rẹ sọ̀rọ̀ má béèyàn sọ̀rọ̀. Ṣùgbọ́n kí n tiẹ̀ tó yà lásápá abẹ ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook. Arákùnrin kan ní rìnrìn àjò ó gbéra láti ìlú Èkó èsì ń lọ síbi kan tí wọ́n ń pè nílùú Benin. Ngbà ó dí ọ̀rẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń travel dáadáa ẹ ti mọ̀ pé èèyàn máa ń ní stop over ní ọ̀rẹ́ àbí ká sọ pọ̀ kó dúró fún yàn díẹ̀ pé ẹnà yẹ o ẹnà páná sẹ̀ ẹ ń bá lówó kọlọ rèé jọ ẹn tí ò bá sì lówó ra pé ọwọ́ tà kọ́ ọ máa sẹ́ mu díẹ̀díẹ̀ ẹ ń bá lówó oúnjẹ gidi yọ wọ kàyìn àwọn rẹ́sítọ́rántì tó gbáfẹ́ ìwọ́n tó bá ṣe pé ẹ̀gbẹ́ títì ló ti ra bọ̀lẹ̀ àtẹ̀pà ọ̀sà ṣá ti jẹun either you eat or you no eat sat chop something now. Nígbà tọ́rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ ọba dá onífùfú dúró ọ̀rọ̀ fùfú méjì wọ́n bá kọ́bẹ̀ sínú láìlọ́ọ̀nù. Nígbà tó bẹ̀rẹ̀ sí ní jẹ fùfú ẹ̀yà ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí kí lọ bá nínú ọbẹ̀ eléyìí tí wọ́n tà fún o. Lé ayé tó tó ẹrù ń bà nìyàn ayé lókun o kó má má gbé wa lọ ẹnì nǹkan bá dé bá ló lè ròyìn. Ntọ́ bánú ọbẹ̀ ọ̀hún kò lè fojú wòran rẹ mọ o ẹnu lọ dẹ̀ẹ́lẹ̀ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kí lọ wá bá ń bẹ̀ ganan. Mò ń bọ̀ ẹ jẹ́ nǹkan kọ́ polówó ọjà náà bí n bá ti wá polówó ọjà tán in fẹ́ breaking transmission mo fẹ́ jẹ́ kí n da gbogbo ẹ̀ lẹ̀ tán pátápátá kẹ́ ẹ wá gbádùn ẹ yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook báyìí ẹ máa ṣí ààrẹ bí n bá dé báyìí fọ́nrán lẹ́kọ̀ọ́kọ́ bá pàdé lórí ìkíní ẹ kú kalẹ̀.
1: Ìràwọ̀ ńlá kan ti já. Akin ọkùnrin mi tún ti ṣíwọ iṣẹ́ lókè èèpẹ̀. Chief Gladius Adébọ̀wálé Adéwòmí. Ó dìgbà
2: ó. Olóore lọ, kò máa pọn mi ò kẹrù tòdò.
1: Pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run fún ìgbà ayé rere láńkéde ìtòsíkú bàbá wa. Bàbá ńlá wa Chief Gladius Adéwálé Adéwòmí. Ẹni ọdún 85 years ni wọ́n. Kí wọ́n tó jẹ́ pé ẹlẹ́dà. Bá a ti ṣètò ìsìnkú wọn rèé. Àìsàn onígbàgbọ́ máa wáyé ní St Paul's Anglican Church lẹ́gbẹ̀ẹ́ Bishop Court. Múyèdè Ànífádé Àkóbọ̀ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ìyẹn lọ́jọ́ 18 oṣù kẹfà tá a wà yìí. Níbi gan náà ni ìsìnkú ti máa ṣẹlẹ̀. Ní Friday ọjọ́ kẹta ọjọ́ 19 oṣù yìí bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀. A wà lọ fi ara lóògbé fúnlẹ̀ ní Anglican Cemetery Olodo Ìbàdàn. Jíjẹ mímu àti ìgbàlejò máa ṣẹlẹ̀ ní Emeritus Professor Theophilus Kúnlẹ́sì Hall ládojúkọ UCH Ìbàdàn. Bóníre ṣe òfin gbámọ́ eléyìí tó ti fi sílẹ̀ ò lè parun. Ìgbà ribiribi tẹ̀ ti fi lélẹ̀ lókè èèpẹ̀ yóò máa fọ̀ lẹ́yìn yín o bàbá. Sùnre o ǹlẹ́ o máa jó fèbó mọ eléegun ṣe kété wéré àrè ọ̀jẹ̀ mufode mi ṣàkàrè ọ̀jẹ̀ ọmọ eégún ṣe mẹ́ta ọ̀lẹ̀lẹ́ṣẹ̀ mẹ́fà kí wọ́n jèjì kémi jèjì kíta tọ́kùn ó pòórá máa sùn láyà olùbàlà rẹ o ó dìgbà Adéwùmí tì mí lẹ́yìn ló ń kéde.
3: Tomato sachet. Oh, Sonio. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ̀ dòdò. O ki. O dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: sún ọkún ìrẹsì jollof lọ sípele ìgbádùn tó ga. Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
1: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jollof rice sí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́? Ó yá jẹ́ kí ọkọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
2: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape her. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person.

0: Jazz. Make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
4: Me and Maggi, so good together.
5: Adetu mewan sele ni duniya.
6: Eyin agbagba ti nbe nle ye akiyin kaabo lati ka ipolowo ja lo emi na mi si repo o evidence lati Ghana ni tin wa life and direct o kore eko dele bọlọrun tin be temi re si wa gbogbo igbiyanju to ngba kaakire yi olohun ko ko de lade bigi big man presenter ona nki wa eh eja mu bayi nigba tora fufu won si ba bo be egusi e mo pe awon low level kini kan wa to ba nlo lori erin ajo to ti owo moto ti nbe lapo re lo o calculate ebi wa npo ah o ni mind ku won bo be sinu la lonu fun o iyun ko la nlo gangan oja fufu alakoko oja fufu keji mo ro po tun mu fufu die lati le o ko sinu apo pe aise mo eyin o nira fufu die kan gbo be se ko hun fi fufu ti le pe support e iro nje be yin si tete jeran ebo ti ye yin ah o ti ya won tin gbo mi bayi ngo oje fufu bi meta ti kun re jode nje ko gbaran senu ah alaliku a oro ma beyin yo wo oya lisi ba n gbe foran sori ikanni Facebook eyin fun ra yin le salaye o aya ajejo la n so talakara ti kini ba wa jo eyin fun ra yin le salaye mi ko ni won so pe nkan bayi lo banu ọbẹ̀ gúsí eléyìí tí wọ́n tà fún tó ń fùfú tí ń kiri tọ́ tà fún bóyá tèèyàn wá ní kinní yìí bóyá ẹranko kan bẹ tóun náà nírú nǹkan báyìí tí ó sì fẹ́ nta ẹ ti ń jẹ́ máa ṣàlàyé kinní yìí jò ẹ̀ẹ́jẹ́ máa ṣàlàyé ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook báyìí Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn lisi ọya gbé fọ́nrán àwọn sí pápápá ọ̀rọ̀kùnrin náà yóò farabalẹ̀ ṣàlàyé fúnra ẹ̀ nígbà tọ́ra fùfú tán tó sì jẹ fùfú méjì ǹjẹ́ kó gbé ẹran sẹ́nu báyìí ń tọ́ ba nínú ẹ̀ ojú ò ṣeé wòran mọ́ ẹnu lọ́dẹ̀ lẹ̀dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ó kọ́kọ́ yẹ̀wò náà pa àbá òun ńlá ni àbá àwọn ìyá mi ni ó gbé kinní wá fóun ojú orun kọ́ lòun wà òun bá lẹ́nu ọkọ̀ ní ìsìn ni èwo leléyìí ń bá pa àwọn àràádúgbò àràádúgbò ẹgbà mi o ẹ mọ̀ pé 499 nàìjíríà àràádúgbò ẹgbà mi bọ́ bá tètè mọ́ sọ ọ̀bàrà mi tó yẹ kó o ti bára rẹ ọyá pápápá olùsí ọjọ́ ọ̀hún rebi àná ó ti gbé fọ́nrán ọ̀hún sí o kílè o ọmọ nàìjíríà ti ń gbọ́ wà lákòókò yìí kílè o èwo tún lélẹ̀ ń bọ́lá já sí yìí o.
7: Seafood wa de chop for ore. Seafood wa buy for ore. Na Lagos I dey hear this kind of thing before. This one ore. Nah, then na what dey vex me be this. This one ore. I don't buy this food. Chop am. Before I see this thing.
6: Ayin ten wa lori kan Facebook ada ko kini yo. Omo Nigeria.
7: May God help us. May God help us.
6: Fufu ò sí pọ̀ padà mọ́ fufu ti dénú okun rẹ̀ kọ́ ló ń sànú.
7: Na seafood wa buy seafood wa buy for ore.
6: Ọkà ọ̀gbẹ́ni ńlá torí fufu ti dénú okun already.
7: Oríṣà na ọrẹ náà dé na wetin dey vex me be this. Oríṣà na ọrẹ. I don buy this food chop am before I see this thing. And I wan see where they take I don see this kind of video before for Lagos
6: State. A ti gbẹ́rù nǹkan báyìí náà wáyé tó wáyé ìpínlẹ̀ Èkó. Ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nlé ẹ̀dákun kí lélẹ̀ yìí o. Kí lọ bá nínú ọbẹ̀ yìí ẹ̀dákun torí ọlọ́ ẹ̀ bá ń ṣàlàyé. Kí lọ báyìí. Ṣẹ́ranko kan ń bẹ tóun náà nírú nǹkan báyìí ni. Ẹ là wá lọ́yẹ. Ọkà là ń pọ̀ ó ti parí òfófí mẹ́ta tán.
7: Má
6: bínú, má bínú.
7: I don buy this food, chop am before I see this thing. I don see this kind of video before for Lagos State. Chop this food again. See, God, may God help us. May God help us. May God help us.
6: Ẹdá kan yín tẹ̀ ń gbọ́ wa ńlé ẹ tiẹ̀ làwa lọ́yẹ̀ ṣé ẹranko kan wà tó nírú nǹkan báyìí a fẹ́ máa gbé fúnra wọn mọ́ ẹ làwa lọ́yẹ̀ ńfẹ́ sọ lórí agbágbé ṣùgbọ́n ẹ láǹfààní àti ìwúrí kan ní facebook ẹ kọ́mẹ́ǹtì nǹkan tẹ̀ ń rí yìí tárákùnrin yìí bá nu ọbẹ̀ gúúsù yóò sì ní kí wọ́n ti fi irú bọbẹ̀ oúnjẹ ń ta sánsan fúnkúfúnkú ni ọkọ̀ọ̀kọ̀ jẹ fùfú mẹ́ta náà ojú ẹ̀ wálẹ̀ ńgbà tí kó mú ẹran pétò yìí ń ti ẹ̀ fẹ́ràn 200 tí mo rà kí n fi sí báyìí ọ̀tọ̀ ni ń tọ́ bá o a wá fẹ́ ṣàlàyé kinní pé sẹ́ranko kan ti ẹ̀wà tòwò náà nírú nǹkan báyìí tọ́jẹ́ pé njọ́ èmi ti ń rìn mi ò tí ì bá pàdé rí o ẹ̀hún ìbá pàdé rí ṣùgbọ́n àwọn èèyàn ti fi ṣọwọ́ sí mi dáadáa bá ń tún kinní ọ̀hún tẹ̀ tàbí kọ́ bá ń pọ̀ sí kinní gangan kọ́ wá zoom ẹ̀ káwọn èèyàn láǹfààní wọ́n jẹ̀ ti ń kọ́mẹ́ǹtì lórí ìkànnì facebook egbò ohun tẹ̀ wá ń dákọ̀ yá àlepè lórí rédíò ṣùgbọ́n ọkà arákùnrin láàrin bíi pé
7: seafood wa dey chop for ore. Seafood wa buy for ore. Na Lagos I dey hear this kind thing before. But this one no ore. Na what thing dey vex me be this? This one no ore. I don't buy this food, chop am before I see this thing. And I want to see where they take, I don't see this kind of video before for Lagos State. I chop this food again. See, God, may the God help us. May God help us.
6: ẹyin tẹ̀ ń gbọ́ wa ńlé bí n bá ní kí n sójú òpó kalẹ̀ ẹlòmíín lè fẹ́ pè é ní ọ̀nà tààràtààrà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dà á pè ní pé bí nǹkan ọmọkùnrin ẹ̀hìn ń sì wọlé ṣùgbọ́n ẹ bá lọ pè é lóòkọ tí ń jẹ́ gangan o ẹ lè pè ní bí nǹkan ọmọkùnrin ṣùgbọ́n sẹ́ranko náà wà tó jẹ́ pé a lè bárù nǹkan báyìí pàdé lára ẹ̀ jẹ́ n kó lóní méjì ńgbà tá a kó níbẹ̀ hùn inú èèyàn jì bí mo ṣe bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan ẹ bá ń ṣe àìtò yìí kọ́ kárí ilé kọ́ kárí oko ẹnìkan ẹnìkọ̀ọ̀kan ẹ ṣí ààrẹ mẹ́wàá làwọn èèyàn ó fi mọ̀ pé ibi tá a tún já sí rèé o bọ́ ọ bá fẹ́ jẹun ní ìsìn kọ́ yẹranú ẹ̀ wò dáadáa kọ́ yẹ̀ wò dáadáa kọ́ ibi ayé ọ̀hún gan tiẹ̀ ti wá dàbí ìgbà tó jẹ́ pé ibẹ̀ kọ́ la ti ń gbé bọ̀ látànà yẹ̀ wò dáadáa o wọ́n tó bá sì láìkí oúnjẹ alẹ́ tọ́mọ fún un báyìí tí ó rò pé ń ṣòro sí ọ lẹ́nu ṣọ́ra o ilẹ̀ ń yọ̀ o ṣọ́ra o ilẹ̀ ń yọ̀ o arákùnrin kan rèé tóun àti sísítà rẹ̀ wọ́n jọ ṣe bísínẹ́ẹ̀sì mo rò pé bísínẹ́ẹ̀sì ọ̀hún ń kọ̀ lọ dáadáa bó ti yẹ kọ́ lọ àbí ó fẹ́ ṣe ojú dá fún àbúrò rẹ̀ ó sá lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí mo rò pé owó ti jáde mi bísínẹ́ẹ̀sì ọ̀hún ọba lọ rèé ti àbúrò rẹ obìnrin ọba tì mọlé fojú di bí ọdún méjì ó sì so ń ṣẹkẹsẹkẹ lọwọ so ń ṣẹkẹsẹkẹ lọ ní gbogbo ara. Àwọn ará àdúgbò sá ń béèrè pé lágbájá ń kọ ó ní ìdè tẹ̀mẹ̀dó ń kọ ó ní ìdè njọ́ kan mo rò pé nìkan wá ń kọjá bí ojú fèrèsé ọgbọ́n tí nǹkan kan ń dún fín inú ilé njọ́ ò ní eku tó tóbi tó báyìí tí fọ́ìsì ẹ̀ láàdù báyìí ti ń gbénú ilé bó ṣe kàn sáwọn ọlọ́pàá nù. Ẹyin tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí nígbà tí àwọn ọlọ́pàá débẹ̀ tí wọ́n já ilẹ̀kùn omijé bọ́ lójú àwọn ará àdúgbò pé ó sì ṣẹlẹ̀ tán wọ́n ọmọkùnrin yìí ó sì ṣẹlẹ̀ tán ẹja gbálàyé nígbà tí wọ́n kọ́kọ́ jálẹ̀kùn ná ká tó wá lo fọ́nrán ọ̀hún pápápá ọ̀yá dẹ́sí já lọ bẹ́ẹ̀.
8: If I will suggest something, we'll break it from here. We'll carry her like this and him to the station like this.
9: Come here. Your freedom has come.
10: No,
11: you don't scatter.
10: You said 2 years you are here. 2 years. Two years. Can you imagine?
11: Now, wow.
5: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Àdìtú.
6: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ ńlẹ̀ yìí ó yẹ máa bọ̀ lórí ìkànnì facebook ẹ rí tádàkùn pé nàwa ó dídí ọdún méjì bó gan lẹ̀mí rẹ̀ ò ṣe bọ́ ẹni ọlọ́run ọ̀pá ẹ̀dá kankan ò lè pa á lísì já balẹ̀ sí agbègbè ibẹ̀ náà ká tún tẹ̀yìn bọ́ta ẹ̀rí ó ti rù kọjá ṣẹkẹṣẹkẹ tí ń bẹ lẹ́sẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fi àmà ajá ni ńgbà wa bíbọ̀ dẹ̀ léèrè kí ló dé tó ṣe báyìí ó ní kọ̀wà mentally stable ṣé gbà tí ó wà mentally stable psychiatric hospital níbi tó ti mọ̀ yìí ńgbà tí ẹni tẹ́ ẹ jọ jẹ́ mọ̀lẹ́bí tó sì ń ṣe báyìí ọ̀yá gbé fọ́nrán àwọn sí pápápá òun rèé o ọmọ nàìjíríà ẹ wà dúró chain tó fi so mọ́lẹ̀ odidi èèyàn tí nǹkan kan ṣe ọdún méjì ló fi so mọ́nu yàrá. Wọ́n sùn yàn mọ́lẹ̀ tó ní báàfù. Ọ̀rọ̀ báàfù lélẹ̀ yìí. Bá ń gbé fọ́nrán kejì sí pápápá ṣé o ti láǹfà ẹ̀yìn tẹ̀mẹ́rì kan ní facebook o ṣé ẹ̀rí fọ́nrán ọ̀hún wẹ̀ bá ń kọ́mẹ̀ntẹ́ bá ń rí wò tó ní nẹ́tíwọ̀kì lè kẹ̀ ń róòlù róòlù ni o ọlágbà pọ̀ àwọn ojú òpó yìí náà torí fóònù tèmi ń bí ta fi ń ṣàyẹ̀wò rẹ̀ nísà ń pàjódà ni ọ̀yá fọ́nrán ọ̀hún ó ti wà lójú agbègbè báyìí lórí ìkànnì facebook splash fm 105.5 ìbàdàn. Lisi kini wáyé o àwọn èèyàn láwọn láǹfààní àtirí fọ́nrán ọ̀hún wò ẹni sùúrù díẹ̀ ń tò lọ́wọ́ ni ọmọ kini ọ̀hún ọmọọṣẹ́ ọ̀hún kọjá kà sí nǹkan ń tò papọ̀ lọ́wọ́ ni ó ti yé mi ọ̀dà ẹja ṣe báyìí ńgbà tí ò ń gbìyànjú àti to kini papọ̀ lọ́wọ́ bá ń ṣe ojú òpó lẹ̀ já láǹfààní àti jẹ́ kí àwọn èèyàn dá ṣùgbọ́n kó tó sílẹ̀ jẹ́ nǹka kọ́mẹ́ǹtì táwọn èèyàn lè tún kọ́kọ́ kọ́mẹ́ǹtì nípa tàlákọ̀ọ́kọ́ lórí ìkànnì facebook kafayat ọdún ayọ̀ oyè gòkè wọ́n that's why some people don't eat outside. Fúnkẹ́ adétúnjì wọ́n ní nàwá o may God help us tony ológe bọ́dúnrin bàbá wa nù anthony bọ́dúnrin láti london lọ́hùn-ún ẹkùn ọkọ queen fún mi nọ́mà wọ́n ní it could be wọ́n ní ó lè jẹ́ ti ẹṣin àbí ẹṣin náà kọ́ ni ọ̀sẹ̀ ẹṣin náà ni wọ́n ní adéríbigbé anthony wọ́n ní well done sir this is yorùbá yìí lágbára o alákò àwọn ní nǹkan ọmọkùnrin ní eléyìí o kí ọlọ́run kó gbà wá lọ́wọ́ àwọn alágbára ayé adébímpé òkè kí ọlá wọ́n ní ọlọ́run yóò ṣàánú fún wa ayọ̀dẹ́lẹ́ jẹ́gẹ́dẹ́ àwọn náà ń sọ tiwọn náà wọ́n ní ó ga o glory samuel wọ́n ní what a pity god have mercy on him and esther kanji àwọn náà ní nǹkan ọmọkùnrin mani yekin adéwálé ẹ má wọ́ọ̀rì fọ́nrán máa bọ́ sórí agbègbè láìpẹ́ yìí adéyanjú gideon olanmiki ọmọ ìbílẹ̀ wọ́n ní ẹkú ojúmọ́ ẹkú iṣẹ́ kò ní bàjẹ́ àmì mikki ọmọ ìbílẹ̀ láti àpáta gàǹgà ẹ ṣeun adéyanjú gideon wọ́n ní àní ṣìjẹ́ àmì ọlaniyan timotheo wọ́n ní god should be protecting us àmì o káwa náà sì máa ṣọ́ra bọ́ ọ bá ra nǹkan yírí ẹ wò dáadáa bẹ́ẹ̀ bá gbàgbé ní nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn ńlá mú tọ̀rọ̀ sachet water náà wá tẹ̀ ń pè ní pure water ẹ bẹ́ẹ̀ gbàgbé àbí ọpọlọpẹ pọmọ obìnrin un ọyẹ ẹwò bí ọba yẹ ẹwò bá ni bẹ kò ló ni báràn ni nǹkan kan sà ń bẹnu omi ọ̀hún ibẹ̀ gbàgbé ẹbẹ bá ra nǹkan pàápàá jùlọ lọwọ alẹ ẹ gbìyànjú láti yẹ ẹwò dáadáa o ẹ yiri ẹwò ẹ gbé e sọtún ẹ gbé e sósì ẹ gbé e sáàrin gbùngbùn kẹsì láǹfààní àti wo nǹkan ti ń bẹnu ẹ kó tó di pé ẹ bẹrẹ sí ní jẹ iyùn bẹẹ ọ lọ bẹẹ ẹ jẹ́ ń fún àwọn èèyàn bíi méje mẹ́ta láǹfààní láti pè wọlé ká tó wá tẹ̀síwájú lórí ètò fún ti àárọ̀ tòní wọ́n ti yọ kinní un kò lápá a bí wọ́n wá gbé e sí yọ̀ wá dá tó 0706949 3000 tàbí 0701447570 ìlójú òpó méjèèjì tó já sí apá àbí ọyá dẹ́sí ojú òpó ọ̀hún ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́. Hello.
11: Ẹ̀lú ẹ káàárọ̀ o.
6: Ẹ mà kú ojúmọ̀.
11: God bless Nigeria o.
6: God bless you too.
11: Ẹ mi sì wí lágbára náà.
6: Amina.
11: Ọ̀pọ̀lọ yóò sì ní dàrú.
6: Aṣẹ́ àfọgbóhùn. Àmì o.
11: Ẹ rí pẹ́lẹ́ yìí tó lágbára.
6: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Ó kọ yín.
11: Ìyá Adé Ọlẹ́ ẹlẹ́rọ.
6: Ọ̀yà.
11: Ọ̀yà.
6: Ọ̀yà. Ọ̀yà.
11: Ètò lọ di àbúrò rẹ̀ mọ́lẹ̀ fún ìdíje ọdún méjì. Ṣéyìn inú àdá ń torí Ọlọ́run. Ṣé ìjọba náà ló tún yọ lọ di àbúrò tiẹ̀ náà mọ́lẹ̀? Nítorí Ọlọ́run ọmọ ìyá rẹ̀. Ọlọ́run rí Nàìjíríà kọjá o.
6: Àmì o.
11: Ọlọ́run sànú wa o. Èyí o tún wá lágbára. Ọlágbára ẹ̀ ní sísọ.
6: Àmì.
11: Ẹ̀ ní sísú ìyá Adéọlá ẹlẹ́rọ.
6: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Ọyá ẹ bá ń fẹ́ lómìnir láǹfààní kóun náà tún kọjá bí méjì báhùn kọjá bí méjì báhùn. Hello. Kọ̀ wọlé sí bí o dẹ sí. Ọyá ẹ̀ máa kí ló kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
12: Hello ẹ̀ máa káàárọ̀ kí ètò.
6: Ẹ kú ojúmọ́ ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
12: Orúkọ tèmi ni Engineer Ọládélé Sàràfà láti Àpáta.
6: Àpáta gàǹgà nìbàdàn.
12: Bẹ́ẹ̀ ni bàbá o.
6: Ọyá.
12: Ayé mo ti wá gbẹgbẹ́ gan báyìí. Bá a ra nǹkan lọ́sàn-án lóru ní àárọ̀ ká máa ṣẹ́ẹ̀kì ẹ̀ dáadáa. Ká máa wo dáadáa ni wọ́n lọ́ọ́ di jẹkújẹ o. Ọlọ́run jáde jẹkújẹ o.
6: Amẹ́.
12: Ìyá ayé lọ sí ìjọ ayé wa mọ́.
6: Ọlágbà.
12: Ìyá wa mọ́.
6: Ọlágbà.
12: Ká mọ̀ sí ìsára dáadáa. Ọlọ́run fi sọ̀rọ̀ ṣọwọ́.
6: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Ẹ já ṣe báyìí bá ń pa àwọn kinní o. Ẹ bá wo orí ìkànnì Facebook Splash FM. Ẹ rí pé kinní ọ̀hún ẹ̀ láǹfààní àti rí ìwò mọ́ ojú òpó nẹ́tíwọ́ọ̀kì lórí bákanbákan. Ọ̀ya ẹ máa bọ̀ lórí page tọ̀rọ̀ tèmi ṣeun Aríbikọ́lá. Ibẹ̀lẹ́tì láǹfààní àti wò báyìí kí n sáré tẹ fídíò ọ̀hún fún yín pàápàá. Ṣeun Aríbikọ́lá lórí ìkànnì Facebook. Mo ti fẹ́ tẹ fídíò ọ̀hún fún yín o. Ọmọbìnrin tí wọ́n so mọ́lẹ̀ fún odidi ọdún méjì. Ìbátan ẹ̀ náà ló so mọ́lẹ̀ o, kì í ṣará àta o. Kì í ṣe pé bóyá nìkan lọ́wọ́ á ṣe nǹkan tí ò dáa fún láti ta èèyàn tí wọ́n jọ mọ́ra wọn náà ló wà láàbí ọ̀hún. Nígbà wọn wá bíi pé kí lọmọ yìí ṣe. Isà ń sọ àtamọ́ má tamọ̀ nkankan. Ọyá pápápá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook ṣeun Aríbikọ́lá lórí ìkànnì Facebook ṣeun Aríbikọ́lá fọ́nrán òní ń tẹ̀ fún yín báyìí bí wọ́n ṣe só mọ́lẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n bá ní ọwọ́ rẹ̀ àtẹ̀sẹ̀ bó ṣe ti rù tó ṣe kan igun wọ́n wá ń bí léèrè pé bóò ló ṣe ń jẹun o ní oúnjẹ ẹ̀wẹ̀wẹ̀. Kinní kan jóná ẹ̀tún béèrè kinní kan. Mo ń wo apá ibi tí wọ́n tẹ̀ tí ń switch ok mo ti rí ọpẹ́ tó lùwà rẹ̀ ṣe kẹ́yìn lápá àbí kinní ọ̀hún dàbí nǹkan. Fọ́nrán ọmọ ọ̀hún rèé o ọmọ Nàìjíríà ti ń gbọ́ wa. Live and direct lẹ́wọ̀n lórí ìkànnì Facebook yìí ṣeun Aríbikọ́lá. Gbogbo ẹsẹ̀ pátá ló ti jẹ mọ́lẹ̀. Gbogbo orun ẹ̀ pátá gbogbo ẹsẹ̀. Bẹ́ ṣe ń wẹ̀ máa ṣí àárẹ̀ ká lè kẹ́lòmíì náà lọ́gbọ́n.
13: if I would suggest something.
6: Hey, fọ́nrán kejì. Ẹjí ń sáré tẹ fọ́nrán kejì náà sí pápá ká lè kó lábala.
13: If I would suggest something, we'll break it from here. We'll carry her like this and him to the station like this. Let this be a witness. We'll break it.
6: Bẹ́ẹ̀ bá wá ń wò ó pé ta ló ti ẹ̀ ṣerú nǹkan báyìí gan-an irúfẹ́ ìyàwó ló ṣe gan-an ẹ fẹ́ mọ irúfẹ́ èèyàn òun ẹjẹ́ ń tẹ ojú bọ̀dá rẹ̀ ń wà kó wà tó wà búkún ẹjẹ́ ń fojú ẹ̀ síta kẹ́ ẹ lè mọ̀ pé àjùmọ̀bí ọ̀kan tàánù ẹni orí bá rán síyàn báyìí náà ní í ṣe ni lóore àṣìjọ bí wàá nlé kan náà kò ní ọ má ṣèkà fún ọ kọlọ́hún olódùmarè kọ́ jọ ọ́ kọ́ ṣàánú fún wa ni orí ìkànnì facebook ṣeun aríbikọ́lá lẹ ti ń wò báyìí ojú bọ̀dá rẹ̀ òun rèé o ọmọ nàìjíríà ti ń gbọ́ wa lákòókò yìí ojú bọ̀dá rẹ̀ rèé o ńgbà wọn ààrẹ ṣe ẹ̀tàn wọn kó wọn dànù mọ́tò pé ọ́yá ẹ̀ ń ṣó bọ̀dá rẹ̀ rẹ̀ ń wò yìí òun lẹ́ ń wò lórí ìkànnì facebook yìí fáǹfààní ẹ̀yìn tẹ́ ẹ bá láǹfààní àti wò ó kò jẹ́ bó ṣe jẹ́ lápá abẹ̀hùn kò jẹ́ bó sì ti lóhùn ọ́ jẹ́ ẹjá tún lọ sápá bòmíì kó tó di wípé a bẹ̀rẹ̀ sí ní gba ìpè mú kí ọ dáadáa international reporter Mr. Bisola láti Belgium lọ́hùn awo ti dẹ sínú o nígbà tí yóò wáyé bẹ́ẹ̀ jẹ́ ẹjá mọ̀ wípé àwọn èèyàn ti ń bẹ́ ńlẹ̀ yìí gangan ọ̀rẹ́kùnrin àti ọ̀rẹ́bìnrin ọ̀fẹ́mi ìǹfíọ́ ẹ ṣe kínní kan nkankan ìwọ náà tọ ọjọ́ ọmọbìnrin tó bá ti mọ̀ pọ̀ lọ́kùnrin fẹ́ má máa gbowó lọ́wọ́ rẹ̀ mọ́ o ẹ dákun bá a bá wí fẹ́ràn níwà tọmọkùnrin yìí wù pọ̀ dà o ṣùgbọ́n ẹja mú ajá ti bi pẹlẹbẹ náà ká ti mọ́ ọ̀lẹ̀jẹ̀ ẹlòmíì tí bá ń gbowó lọ́wọ́ kò yóò òun ti rí múgùn kàbí bọ́n ṣe pè ṣe má gà náà ń pè àbí múgùn ẹ̀wọ̀n ni ATM ẹ mú ni yóò sá máa pọ̀ dálẹ̀ ní nkankan ó ti pẹ́ tí wọ́n ti ń bára wọn bọ̀ nọ́ọ̀sì tún ni ìjẹ́ máa bọ̀ nílé o wá kí mi o njẹ́ o láti ẹ̀ lọ rèé yọjú sáwọn òbí rẹ̀ tá a sì kí wọn pé tò èmi lọkọ rẹ ọkọ wò pé ta lọkọ àbí olórí ẹ̀ bó ṣe rí ni ìwọ ni wà á fẹ́ kíní kankankan kíní ó ṣàṣọ gbogbo ẹ̀ yín o wá wò pé ládùrú owó tó o ti gbà lọ́wọ́ mi tínàṣà èéṣe tó ń sì síkú sí báyìí ṣùgbọ́n ìwà tọmọkùnrin padà wá wò ọbanilọ́kàn jẹ́ pọ̀ ẹja gbàlàyé díẹ̀ náà kó tó di wípé kí ló ṣẹlẹ̀ lápá abẹ́hùn

0: onkile, omile, onkile, omile.
1: Splash 105.5 FM, the integrity station.
2: Eyin agbagba ti n gbo wa nle yi e ja se bayi gogo network un erunba network gan pe eyin ile ta tun fe gbe o tun lagba po oya ori ikanni Facebook lati lanfani ati lo direct audio network ti a fi gbe audio won ni iyun na tun sapa kan jama tina sa lo re ki boyfriend re nle iyun ba ba bi pe e mo kan na propose ona ma te ja la bu awon ti ma propose ni loju titi un to ba lo so pe no nko te ro ti po to wa ni no Olorun Olodumare okunrin na risk o olagba po eh nigba ti oro un sele ti kini o un si dabi nkan eh eh ati pada abilisi ati pada sori eh eh oya ba n gbe foran arakunrin un ati girlfriend di re eleyi ti o invite e lo le to si bi pe si yo fe ohun to si ni rara ati lanfani ati pada sori ikanni Facebook o ti splash fm na lanfani ati ma wo pada live and direct oya nigba toro won di bo lo ya mi o sa pada gbe mi lenu chinasa to je nurse to lohun oni fe boyfriend ti tin gbowo lowo re ha ka bi sire olohun oya ba ngbe foran si papapa oya o
3: Nobody really know what happened. I was only saying, I don't like this guy, they would be.
2: Baba wojo ori omo yi ko tun bi ori omo 22 nkan kan lo.
3: You go put your hand when it is time. So you go feel
4: shadow.
2: fọ́nrán àkọ́kọ́ ń lọ lọ bẹ́ẹ̀ já ọjọ́ rebi àná já gbé fọ́nrán kejì sí ọyálísì já gbé fọ́nrán kejì sí ngbà wọn wo jáde tán tí wọn sì gbé bọ́tà tí gbogbo ará àdúgbò pariwo pé tínà sáré mo sọ lẹ́ẹ̀kan sí bó bá ti mọ̀ pọ́kùnrin tá ẹjọ́ ń gbéra yín jáde yìí ò ní fẹ́ tètè sọ̀rọ̀ jáde pé wo ọ̀gbẹ́ni akínádé wọn ò fi ọ́ má wàá lọ rèé gbowó ọmọ ọlọ́mọ tí ife ń ṣe fáàmù díẹ̀díẹ̀ kò ní ọmọ kó wá níjọ tí ọ̀gbẹ̀já wá níjọ tí ògbègbè ó sì ń jẹ́ ẹ̀yìn ọmọdé èwò yìí náà sọ pé wà tí ọmọkùnrin ń wò dáa o ṣùgbọ́n ẹja báwọn ọmọdé yìí náà wí fọ́nrán kejì rèé nígbà tí wọ́n wú kinní ọ̀hún bọ́ ta tán tí gbogbo ẹ̀ di woro sí woro lágbègbè bọ̀. Abi esu olodumare.
4: Ṣé
2: ń gbọ́ wọn ní ká stay safe o. Tó ẹyin àgbààgbà tí ẹ̀ ń gbọ́ wa ńlẹ̀ ìtorí àkókò ń lọ àtúfẹ́ polówó ọjà ṣùgbọ́n ká tó lẹ̀ ka polówó ọjà jẹ́ ń gbà pè sí méjì mẹ́ta ná dakùn ẹ̀ káàdì abala ńlẹ̀ afẹ́ polówó ọjà ni ọ̀dà má ẹ̀ gbé fọ́nrán ohun kò ọ̀dà hello bàbá ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè ẹ ti wọlé ẹ ti wọlé.
5: Ìyàrọ́ọ̀kì láti Àpáta.
2: Ọ̀yà.
5: Bàbá ọmọ alágbára yìí kí ọmọkùnrin tí wọ́n tún ń tàmójà yìí tó ń ṣe Aríbíkọ́lá. Níbo la wá tún já sí Aríbíkọ́lá níbo la já sí ìtòrí ọlọ́lọ́run màláwà.
2: Ó sù wá.
5: Ilé ayé tí ilé ayé ti fẹ́ parí ni Aríbíkọ́lá tí ilé ayé ti fẹ́ parí ni.
2: Ẹ̀yin àgbà náà láàbí léèrè.
5: Ẹ̀mí ayé ọlọ́run ẹ̀yin bàbá ní ẹ̀lẹ́ kò tiẹ̀ yí ọmọ Aríbíkọ́lá ẹ̀sìn sọ̀rọ̀ sọ o.
2: Àmì ẹ ṣeun tẹ pẹ tẹ dá sí jẹ́ni dákejì náà lóhùn. Kọjá méjì.
6: Àdìtú o.
2: Ẹ rí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn tá a wà yìí.
6: Kódà mẹ́wàá ń ṣẹlẹ̀ kò ní bàjẹ́. Ó kọ̀ mí ní Saheed Atankan láti Tàgbàtàn Ìbàdàn.
2: Ọ̀yà.
6: Ẹ dákun tó rọlọ́ káti ẹ̀ wá sọ wípé kò sí òfin tó di oníkálukú àbí ọlọ́pàá bó olórílẹ̀‐èdè yìí ò bá ṣe rí ná. Pẹ̀lú bí òfin ṣe wà bọ́lọ́pàá ṣe ń mú oníkálukú ẹni tó ń hùwà bàjẹ́ síbẹ̀síbẹ̀ ìwà ìbàjẹ́ tó ń pọ̀ sí ni. Ẹ̀rí báwọn èèyàn ya ọ̀dájú. Ẹ wòru alákùnrin yẹn tó lọ di àbúrú ẹ̀ mọ́lẹ̀. Ó sì ń rí nígbà gbogbo. Àwọn èèyàn dájú nú ayé o.
2: Ṣé
6: kí àwọn tó ń pò nǹkan mọ́ nǹkan ni àbí? Ẹ wòru eléyìí náà ó tún lọ pa ẹ wò ó. Ọlọ́run aṣàánú wa ẹgbẹ́tò.
2: Àmì ẹ ṣeun tẹ pè tẹ dá sí afẹ́ polówó ọjà lisi mati gbé fọ́nrán ohun kórìíra kan ní facebook ẹ̀bẹ́ ṣe ń wò ó ẹ máa ṣí ààrẹ ẹnìkọ̀ọ̀kan mẹ́wàá life and direct láwà tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́ nílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn níkànnì ti splash 105.5 ìbàdàn àdìtúlẹ̀ ń gbọ́ o pẹ̀lú ṣéwọn máa rí bíkọ́lá nánjọ́ ògiri ọ̀sá iná gorí ilé ìfẹ́ tuntun tó ń bọ̀ ntídé.
7: The Seal.
4: Sims mid-year mega sales promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
7: Sade, why are there so many Indomie wrappers on your table?
8: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
7: Something big, just like that?
8: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
7: I'm going normal. I want to start collecting my own Indomie Moments wrappers.
9: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/myIndomieMoments.
10: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọ́ba ọgbọ́n.
11: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
10: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kan tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹyin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí tẹ́ ẹ sì ń gbọ̀ wá. Akínyí káàbọ̀ láti ka ìpolówó ọjà lọ́hùn-ún. Àdìtú ń tẹ̀síwájú pẹ̀lú ṣe wọn màrí Bíkọ́lá náà ń jò kiri ọ̀sán iná gorí ẹlẹ́fẹ̀jú tuntun. Àlàyé ọ̀rọ̀ tá ń bá bọ̀ lẹ́ẹ̀kan kó tó di pa lọ rèé polówó ọjà. Ẹ dákun, ẹyin ọmọdé ìwòye ẹja sọ́ọ̀ṣì. Ẹja fi pẹ̀lẹ́kùtù tá a fi ń pàmùkù pẹ̀lẹ́kùtù náà ní ká sì fi ẹ̀ka ìsìnkínní ọ̀hún bó ti tó àti bó ti yẹ. Torí bàbá ni ká kánjú, ẹ ń bá kánjú, tí ń bá ń bẹ́ńbẹ̀ náà yóò padà bá a pàdé náà ni o. Kọ́lọ́hún kọ́ délẹ̀ fún Chinna àṣà. Iléeṣẹ́ ọlọ́pàá náà ó sì gbé ìgbésẹ̀ tó yẹ lórí ọmọkùnrin ọ̀hún tó gbẹ̀mí lẹ́nu Chinna àṣà. Ṣé bàbá wa lórí ń fọ́ ni sí ká bẹ orí òun kò ń bẹ̀? Ní ọ̀nà àbáyọ ni àbí? Bàbá lọ́mọbìnrin gbó lọ́mọkùnrin tí sì ń gbé ní Màgà tí kò gbẹ̀mí lẹ́nu ẹ̀ lókù. Ọtẹ ti gbọ́ dáadáa. Ẹyin láǹfààní àti tẹ́tí gbọ́ dáadáa. Ẹ̀yin ọmọdé wòyí tẹ̀m̀bẹ́nu kámpọ́ọ̀sì tí àwọn òbí ẹlòmíì ọ̀mọ̀ pé ọmọ ọ̀hún ti ń gbé Couples Life nínú kámpọ́ọ̀sì. Bàbá ẹ̀ ní sanwó yàrá kan tó tẹ́bẹ̀dì ohun àkànṣí o, ó tún lọ rè mú boyfriend wá kọ́jọ́ máa gbé. Wọ́n máa ṣe mọ̀ndíá nínú yàrá kan tí ibẹ̀ náà wọ́n ti ń dáná, ibẹ̀ náà ń gbogbo ìyá rẹ̀ ò sì mọ́lé bàbá rẹ̀ ọ̀mọ́lé pé àrà táwọn ọdẹ sí dá ní ibẹ̀ lọ́hùn tí ọlágbà pọ̀ lásìkò ìgbà náà. Ọya ẹja tún lọ sábala bòmí fún ti àárọ̀ tòní jẹ́ ń sáré yà sí agbègbè ibì kan. Òní ló pé oṣù kan àti bí ọjọ́ mẹ́ta táwọn ti ń bẹ̀ lákàtà ìjínigbé lágbègbè ẹ̀sìn ẹlẹ́yà wọ́tà tí wọ́n ti wà ń bẹ̀. Kábíyèsí Olódùmarè dẹ́sí jágbóhùn àwọn ọmọ tí ń bẹ lápàbẹ̀ ohun tẹ́rù ó bá àwọn ọmọ kéékèèké young boy tí yọ páníìkì bóyá nọmba 4 àbí nǹkan lọ́wọ́ ọyá jágbọ́ ẹkú kalẹ̀.
2: Ẹgbẹ́ agbọ́tẹ́yìnbá ẹni kìíní agbọ́tẹ́yìnbá àá sì wà ní ọmọ wọn ṣẹ̀ ṣá bí gbogbo a ṣe fọ́n gbónù ti lọ ní tó jìnnà ó ṣẹ̀ṣẹ̀ lọ wà fún wa mú wa ní. Àtọ̀gá tí ń kọ́ ẹlẹ́sàá mi ní ogún kọ́ra òun náà ti sọ. Mo rọ́gà tí ń kọ́ atọ́n náà bó ṣe gbọ́bù ló kọ́kọ́ jáde lọ. Àwọn náà ṣe jáde bó ṣe jáde bẹ́ẹ̀ ní náà ti sọ.
3: Ọmọdún kààbọ̀ ọmọdún méjì ìjọba gbà wá kí wọn ṣàánú wa torí wọn ti sẹ́ndì ìyàwó wa tán gbé lọ wọn ní sẹ́ndì ẹ̀sìn wa ti ń rí lórí sẹ́ẹ̀tì látàánú kí wọn mọ̀ pa kí wọn dákun wọn bá àṣàwọn ọmọ wálẹ̀ fúra àti lẹ́yìn tán pa láàárọ̀ lórí sẹ́ẹ̀tì wọn jọ o wọn mọ̀ pé òun náà wọn darí jìn wá wọn ti ṣàánú wa wọn fẹ́ gbàlù lọ́wọ́ wa ni kí wọn fi máa ká pò nínú ìlú ká fi ìlú lẹ̀ fún wọn wọn ṣàánú wa o wọn ti ṣàánú wa o wọn mọ̀ pa àwọn wa o.
1: Inú òjò nínú òrùn inú gbó kejekeje láì sùn láì pàwọ̀dà láì wọṣọ míì. Àwọn obìnrin ti ń bẹ́ ńbẹ̀ àlejò wọn ò dé ó ti yé yín kí ni wọn ó fi pàwọ̀dà. Àwọn ọmọ kéékèèké ti ń bẹ́ ńbẹ̀ tó yẹ gan ò tí yé bí ọmọ ọdún méjì nkankan yóò sá máa wò ó pé kọ́ńtì wo níbi yóò tún gbóhùn wá yìí. Ẹ̀yin ìjọba àpẹ́ ìgbìyànjú o iléeṣẹ́ ọlọ́pàá àpẹ́ ìgbìyànjú iléeṣẹ́ ológun àpẹ́ ìgbìyànjú ṣùgbọ́n bàbá tí rí wọn gbà padà báyìí tó ń kálòkù sọ pé ẹ kú ilé o adé o ìgbìyànjú náà tí ì tónù. Ẹni ń bẹ ńlé káwọ́ lórí ẹni ń bẹ lájò ń rìn ń wẹ̀yìn wò àwọn tí ń bẹnu gbó kìjìkìjì tí wọn ò tí ẹ tí ì mọ ibi orí ń bẹsẹ rè. Ọlọ́run lódùmarè abiọ́ afọjọ́ òní bíọ́. Ọlọ́run lódùmarè abiọ́ afàwọn oyún inú tí wọn ò tí ì lẹ́sẹ̀ lọ́rùn àfi bíọ́. Dàkùn gbogbo àwọn ọmọ tí ń bẹ lákàtà ìjínigbé yìí àtàwọn olùkọ́ wọn má jà fojú sunkún kankan nínú wọn mọ́. Jẹ́ wọ́n sì padà wálé láyọ̀ àtàlàáfíà. Níbi ìwọ́de tó wáyé ní nǹkan bíi ọjọ́ méjì sẹ́yìn lọ́jọ́ Ṣẹ́gun, Adélé Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àjọwà ń bẹ̀ náà ni lágbègbè Kọ́làbà. Gómìnà sì ṣàlàyé pé ká fọkàn balẹ̀, àwọn ọmọ ọ̀hún yóò jẹ́rírì pé ìjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ wọ́n ń ṣakitiyan lọ́sàn-án lóru. Ẹ̀yin ládéládé nílẹ̀ Yorùbá, ẹ̀yin ìjòyè ṣàǹkó-ṣàǹkó nílẹ̀ Yorùbá, àkókò yìí kọ́ ní ìjà èmi jù ọ́ ìwọ òjò mẹ́. Ẹ̀lẹ́ o ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní, ẹ̀lẹ́ o ẹ̀yin bàbá wa mọ̀ọ̀yàn-mọ̀ọ̀yàn, ẹ̀yin àgbààgbà tó mọ̀ díẹ̀ tándíẹ̀ tàǹtagbá, ẹ̀yin tí mo yún ògbìn nínú kára hùn, àkókò yìí kọ́ lèèyàn fi ìjà pẹ́ ta pé mo jù ọ́ ìwọ òjò mẹ́. Àwọn ọmọ wa ní ń bẹ lákàtà ìjínigbé yìí, àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ń bẹ nínú gbó láti bí oṣù kan kọjá yìí. Ẹ jẹ́ ń ti apá abẹ̀ kí n lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Ọwá Onírè. Bá a ṣe ń gbọ́ títí ń súnmọ́ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ẹ má jẹ́ ó dé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó dídí ìlú tí wọ́n ń pè ní Ọwá Onírè bí ìlú ń ṣe tóbi tó tọ́ bá ti joyè. Ti bọ̀rọ̀ kìíní ìlú wọ́n ti fi ìlú lẹ̀ o, ìlú wa dahoro. Ilẹ̀ Nàìjíríà ò ní dahoro, ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní dahoro. Lísì Ọmọbáyọ̀dé ṣó ti ṣe tán já balẹ̀ sípínlẹ̀ Kwara báyìí. Bá a ṣe ń sọ pé àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ lákàtà ìjínigbé, tá a sì ń pariwo pé ẹ̀ka ètò ààbò yìí kíjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ìjọba ìbílẹ̀ kí wọ́n mójútó. Ó ti tó bí ìlú mẹ́ta sí mẹ́rin báyìí nípínlẹ̀ Kwara. Tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ lè bá ẹnì kankan nù ló mọ́. Kì í sábà o, ẹbẹ́yìn náà ti ẹ̀ fojú ara yín rí. Ọ̀yá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Àwọ̀ Alágbègbè tí wọ́n ń pè ní Ọwá Onírè báyìí. Bá ń gbé fọ́nrán sórí ìkànnì Facebook lísì ẹ rí bí nǹkan ṣe rí. Lápá abẹ̀ kò sẹ́nì kankan mọ́ nù ló. Àwọn ọlọ́pàá ni wọ́n wá lọ bẹ̀ pé bí nǹkan ṣe rí yìí nǹkan mà ti pẹ́ mẹ́. Àbí mélòó ni Kwara sí ìpínlẹ̀ Ọ̀yọ́? Ẹ bá ti jáko, ẹ bá ti dé Ọ̀sun, tẹ́ ẹ bọ́ Kwara bí ìlú kan náà lọ́fẹ̀ẹ́ là wá láàrin. Bí ẹ bá gbọ̀nà ògbómọ̀ṣọ́ gan, èmi lò pẹ́ ń lọ sọ́nà Ọ̀sun mọ́. Ọlọ́run lódùmarè sàánú fún wa. Ìlú Ọwá Onírè òun rèé o, ọmọ Nàìjíríà. Ó dídí ìlú rèé o.
4: See where we dey o. Nobody dey in this town again.
1: Àwọn ọlọ́pàá tí wọ́n lọ bẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ yìí o. Kò sẹ́nì kankan láàrin ìlú mọ́ o.
4: The people this town, all of them, they are foreigners. It never don pursue them for this.
1: Ṣé ǹgbọ́ wọn láwọn ajínigbé tí ó ti lé gbogbo wọn dànù.
4: Brother, I'm doing video. Kí ni gbogbo ṣiṣẹ́ ń lọ? This is my first time to my rigbe kidnapper pọ̀ṣọ èèyàn kúrò nílùú.
1: Ṣé ǹgbọ́?
4: Ṣé ǹgbọ́ ti tó wà lù mọ́?
1: Àwọn ilé upstairs gbogbo ẹ̀ sì dahoro lọ́sàn gangan.
4: Ẹsẹ̀ Ọwá Onírè, Kwara State. Bàtà ń bọ̀ àgbà òru jáde sí gbogbo ẹ̀bọ̀ ẹ̀rọ ẹ̀ lágbà. Gbogbo ìlú ti jáde tán o. Ìlú ti jáde o.
1: Ẹ̀dá kan ń bo lórí ń bẹ̀sẹ̀ rè o.
4: Nobody dey again. Àfẹ́wúrẹ́.
1: Ṣé ń gbọ́?
4: Ewúrẹ́ nìkan ló wà o.
1: Ẹni tí ọ̀la ànfààní àti mẹ́wúrẹ́ lọ ni o.
4: Sẹ́nibọ́dì tó wà lù mọ́. Fawa olopa la wa teku wa bi ba. Nobody there for town again.
1: Ah.
4: Okay, owa oniri. Abi? I said owa oniri.
5: Owa oniri.
1: Oro to ba ti koje ekun.
4: A be fi bide mi fi yeye.
1: Hey. Tori lu ti won lo fin o ti koje ekun, o ti koje ekun o fere ni na ni.
4: Olopala wa ti ku ba. Owa oniri. Kwara State.
1: Ha.
4: Nobody there in the town again.
1: Ilu se da ke sabu ke saba e be ra won le jaran jaran. Ke saba afin onirere o afin o kabiyesi gan juro kerele ki le nwi yi na
4: o se ni body to wa lu o
1: ah
4: e diwa folo pa ni kan lu wa si bi o bi la patrol wa si o wa oniri
1: oni agbara o
4: wa oniri Kwara State
1: afin le nwo yi o kabiyesi ti gbele ekun afin ti pa won boya won gbori olorun ma
4: Eh? Aguda. Okay, you just snap.
1: O didi ilu. O se da wa pe. E da kon. Se ba se ma wura wa loju na ni ye. Ti nkan se mbaje lo. Agbe kudo se fun le ise olopa o. Agbe kudo se fun ijoba o. Ṣùgbọ́n bíná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kaná lẹ̀yìn àgbààgbà sọ. Ńdọ̀lá àkó òun kìíní yìí. Bò láṣìṣe bọ́m̀bẹ̀. Ha! Ẹ fẹ́ dá sí àbí? Ẹ láìdí àtẹ́ ẹ fẹ́ sọ láti fi ràn jọba lọ́wọ́. Ẹ̀yin náà fẹ́ ṣẹ̀dùn ọkàn yín bọ́ta. Àbẹ́ ẹ fẹ́ sọ bí nǹkan ṣe wáyé lágbègbè tiyín náà. Ọ̀dà, mò ń bọ̀. Ẹjẹ̀ ń polówó ọjà náà ẹ kú kalẹ̀.
6: Aunty, you dey enjoy yo? Only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
7: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey comot for house, so.
8: Correct. Jesse fees na the new natural fresh kankpe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside cup of water, drink am, na carry go be that. Jesse fees. Coolele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not changa after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they make and market Jesse fees.
9: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for

0: instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy new close up red hot 130 gram, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
1: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábàápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
3: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
4: Airtel.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
9: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
11: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ̀ẹ́ nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000.
11: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Eric turmeric.
1: Ẹ káre, fàlì ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
2: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
3: Àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
4: Tó ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ wá ńlẹ̀ yá kí yín káàbọ̀ látẹka ìpolówó ọjà. Ẹlòmíì lórí social media ọ̀hún yóò sá gbé fóònù ń tọ́ bá wù yóò sá fẹ́ tẹ̀ síbẹ̀ ń ọmọ. Ṣùgbọ́n wọ́n ti dá lóhùn náà Mr. Bisola wọ́n ti dá lóhùn wọ́n ní Mr. Seun didn't say such maybe you should open your èmi ọ̀wá ní fíú ìní fẹ́ kàyún tán lórí ìkíní. Torí ìgbà tá à ń sọ̀rọ̀ ńsìn a sì ń bá àwọn ọmọ wí ṣé tá a sọ ni pé ìwà tá a ní tọ́mọkùnrin ń ṣe dà a sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n bóyá ẹja fìyún lẹ̀ fọlọ́run. Ọ̀rọ̀ ẹ̀ka ètò ààbò tá à ń bá bọ̀ ká tó lọ sí ti ìpolówó ọjà. Ẹ dákun Kwara, Ọ̀ṣun, Ọ̀yọ́, Ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti pọ́ṣù ká àtọ́jọ́ díẹ̀ táwọn tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ oríire tí sì ń bẹ lákàtà àwọn ajínigbé dàkókò yìí. A ti sójú òpó lẹ̀ já láǹfààní àti jẹ́ káwọn ìyàwó dá sí i. Hello. Ẹ ti wọlé.
5: Àdìtú.
4: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
5: Ó ní dààmú tó sì ní ijí ọgbẹ́.
4: Àmì àtẹ̀yìn náà o.
5: Àìmọ̀ràn tẹ́mẹ̀ fẹ́ dá. Tí wọ́n bá gbọ́ ti tẹ̀mẹ̀ kan náà. Ẹ kú ewu ọmọ ní sọ̀rọ̀ bàbá àwò láti kẹyìn. Kí gbogbo lọ́balọ́ba wọn ó tún mẹ́tẹ̀lẹ̀ ṣe kí wọ́n ó dìde. Agbára tí wọ́n kú dànù mọ́ wọn lọ kí wọ́n gbà padà. Ẹ rí pé kìí ṣe pé a fi ṣe kìí ta o. Ẹ̀sìn tá a yá lónìí ń fi ìyá jẹ wá. Wọ́n ti kó gbogbo nǹkan tí ọ̀yẹ́ wọn ó kó wọ́n ti kó dànù. Ọ̀sán náà ń bínú tiẹ̀ gbogbo oríṣi nǹkan lùkù. Tí wọ́n bá ṣe ìbúra bọ́ba, wọ́n wọ̀n wó orú ẹni tí ọ̀jẹ̀ ọba. Tọ́ba tó wà nílé ẹni tó wà nílé nìkan bọ́ọ̀lù ẹ̀sìn ń pe ìlú Èbó. Tí wọ́n pè wá tí ọmọ ìyá ti ń jara alẹ́. Ifá ni wọ́n dá ẹgbẹ́ kí wọ́n dá àwọn bàbá wọ òdíje.
4: Ṣé bí bàbá bàbá bàbá
5: ẹ wo ohun tó ṣe.
4: Bàbá ṣe ẹbí ìjọba náà nìyẹn náà.
5: Ẹ lọ ẹwọn ẹrù kíjọba kí àwọn ọba kí wọ́n mọ̀ wulẹ̀ fún àwọn sọ̀ṣẹ̀lú mọ́. Àwọn lọba ọba ní bá lórí gbogbo nǹkan. Ẹ kú ewu ló wí bẹ́ẹ̀.
4: Ẹ ṣeun já gbọ́n tẹ́lẹ̀mí ẹ̀ fẹ́ sọ. Hello.
6: Hello, Àdìtú.
4: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń pè.
6: Ṣàyíd àta ọkàn.
4: Ọ̀yà ọ̀yà.
6: Rébù ṣàfihàn kan nígbà tí odidi ọba tí àwọn aráàlú ò lọ sáré bá ọgọ wa fi lulẹ̀.
4: Sọ́ba ò ní gbórí sáfikú ni.
6: Ṣé bọ́ba ló ṣe ìlú rẹ̀.
4: Nígbà tí nǹkan bá wá kọjá agbára ọba ọba náà ní ọba ò níyàwó àtọmọ àbí.
6: Now ẹ ṣeun ṣe wálé tó wà bẹ́ẹ̀ ni pé eléyìí jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọba tí wọn ò sì ṣàkúrò ní ààfin. Ṣógbé yín láti lè múra lórí ètò ààbò pẹ̀lú ìjọba kan ṣe ní dandan wípé kẹ̀yìn ìjọba o. Ó ṣe lè wù kó rí ọdún mẹ́rin lẹ́yìn ní lórí àlééfà àbí mẹ́jọ. Ṣójúyé yín ọba ló nílẹ̀ ó yẹ kí wọ́n máa ṣe gbogbo èmi làwọn aláàjèjì tí wọ́n ń gbà mọ́ra yẹn. Bó bá máa wọ̀lú ọ̀pọ̀ ìgbà nílé tó rọ́ ilẹ̀ ọba ló nílẹ̀ ló ní gbogbo ẹ̀ náà. Tó àwọn àjèjì tí wọ́n gbà lọ́jọ́ sí àwọn náà wá di kinní sí wa lọ́rùn báyìí nísìn. Àwọn ò wá di pé ọba gan ò lè dúró láàfin rẹ̀. Ẹ worú àwọn ọlọ́pàá yẹn náà lẹ́ẹ̀kan náà nísìn. Àwọn náà lóòótọ́ ẹ ní ọ̀rọ̀ tó bá jẹ fún lọ ìrìn léèyàn fi ń rin. Ṣé ẹ̀rín gba ẹnu títí wọn ṣe nílé tó ààbò làwọn náà. Ọ wá rẹ́rìn-ín pé gbogbo òlù kí ní gan làwọn gan àbí ṣe bí àwọn náà ó yẹ kán lè jáde kí iṣẹ́ mọ gbogbo kinní ìgbà mi. Ẹ̀rín tó ń rìn yẹn kò tọ́ sí wọn lẹ́nu. Orílẹ̀ tó ààbò ni wọn káwọn ìjọba wa náà dẹ̀ lélẹ̀ kán mọ̀ pé iṣẹ́ pọ̀. Nígbà tí nǹkan bá ń bọ̀ lókèrè tẹ́ mọ̀ wò wí pé fẹ́fẹ́ odókèrè àbí tó fi wá wọlé sí wa lára tán tó káwọn ìjọba kọ́ fún ìjà wọn o àwọn tó kù ibi tí ò tí ì ṣe àti ìṣàkúrò ìlú kọ́ fún ìjà dáadáa pàápàá lórí àwọn ọmọ tí wọ́n kó sínú igbó yìí. Ìjọba wa ti sọ pé àwọn lè fẹ̀mí wọn lẹ̀ nítorí àwọn ọmọ yìí bóyá kọ́ kọ́ àwọn sójà tọlọ́pàá wọn. Ó di ọ̀nà
4: nínú igbó, ẹ kú ètò. Ẹ ṣeun. Ìfẹ́ lè bí ìyàn bíi méjì láǹfààní sí. Hello.
7: Fi àfẹ́rẹ́ wẹ́tò.
4: àlàáfíà fẹni ti ń pè é ẹ pa rédíò yìí ẹ pa rédíò yìí mo ń gbó mi padà. Àníkẹ́ ẹ pa rédíò yín ẹ pa rédíò yín ẹ ṣe máa pe hello hello ẹ ti wọlé.
7: Hello ẹ kú ètò.
4: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
7: Orúkọ tèmi ni Ọ̀jí ọmọ Wẹ́ láti United States of Village Tuntun Academy.
4: Ọ̀dà ọ̀yà.
7: Ọ̀rọ̀ lórí ètò àbúrí náà mo fẹ́ sọ̀rọ̀ lé lórí.
4: Ọ̀yà.
7: Ẹ wá wo sí ìgbà tí ìlú wa Ọlọ́run ní jẹ́ kí ìlú wa dàwòrò. Ẹ wá wo bí tí ìgbà tí ìlú wa ti wá dàwòrò tó ti wá tó wọ́n ṣe wá tó bẹ̀ yẹn. Làwọn ìjọba yìí àwọn ọlọ́pàá yìí ṣe wá wá ti bẹ̀. Kí ló dé tí wọ́n lè ọkọ̀ wá kó ló dé pé kí ní ìwà ti báyìí. Ẹ kò dẹ̀ kó máa lọ báyìí. Ẹ wá wo ìlú. Ẹ bá wo ẹniyẹn tó ti gbàlú tán. Ṣèbẹ́ ti bọ́ wọbẹ̀ lókù báyìí. Àti òṣìṣẹ́ ọba ìṣọ́ ti kó.
4: Ọba ti kó ń lu kò séèyàn lù mọ́.
7: Ọba
4: ti kó ń lu kò séèyàn lù mọ́. Ọba ti kó ń lu kò séèyàn lù mọ́. Ọba ti kó ń lu kò séèyàn lù mọ́. Ọba ti kó ń lu kò séèyàn lù mọ́. Ọba ti
7: kó ń
4: Kò
7: tó tún kájí lójú wa ṣebí ìjọkọ ló máa ń tẹ́lẹ̀ ọ̀rọ̀ náà. Ìgbà tó ọkọ bẹ̀rẹ̀ kó tó nípa àwùjọ lókè tí ìjọkọ náà gbogbo àwọn èèyàn kú òdu yẹn.
4: Wọ́n ti ń jí wọn gbé díẹ̀ díẹ̀ kan tó kú o.
7: Ẹ̀wẹ̀ máa fi tẹ́wọ́ wọn kò yẹ kó máa lọ báyìí o. Àwọn èèyàn ká bá sùn o. Oníkàlùkù bá ní láti lè dira ẹ̀ kó dira ẹ̀. Ẹ máa bẹ́ tọ̀bọ̀ tó ẹ lórí ọjọ́ ọwọ́ ẹ̀.
4: Ọ̀dà ẹ̀ṣùn jẹ́ ń fẹ́ nìkan láǹfààní sí i. Ẹ̀lò.
8: Ẹ̀lò sà.
4: Ó kọ yín àti ibi tó ẹ ti ń pè.
8: Ẹ̀bùn ló ń sọ̀rọ̀ láti ìdí òru ọ̀rẹ́ méjì.
4: Ìdí òru ọ̀rẹ́ méjì ọ̀yà.
8: Ẹ rí ẹ máa mọ̀ ẹ́ ṣe lóògùn lọ́dọ̀ náà.
4: Àmì o.
8: Bí a ṣe ń jẹ́ àwọn ọba gbé àwọn tí wọ́n ń sá lọ kú òlù yẹn ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá a náà fi ronú ni. Ìjẹkújẹ tọ́pọ̀lọpọ̀ ń jẹ́ nígbà náà wọ́n ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àjòjì tí wọ́n ń bàlù jẹ́ nì tí pọ̀pọ̀lọpọ̀ wọn náà ní bá wọn sí ìlú. Ṣùgbọ́n tí ọba máa rí bẹ́ẹ̀ kan tí pẹ́pọ́ náà wọ́n ń sáná ní kò nílùú ní rìbá fún wọn. Ẹ mọ̀ mọ̀ ẹ ṣe lóògùn ọlọ́run.
4: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí orókè lágbára ti bẹ̀ ń. Mo fẹ́ ka kọ́mẹ́ǹtì lórí ìkànnì Facebook àwọn tí ń bẹ́ ń bẹ̀ náà. Wọ́n ti ń retí pé a kàn sáwọn náà. Ọ̀yá ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook báyìí. A gbà pè mọ́ o kọ́mẹ́ǹtì ló kù tásàrí kà báyìí kó tó di pé a máa dé lórí ètò fún tòní. Ẹ jẹ́ mú Abdullahi Tohib lẹ́fẹ́ kọ àbí Tohib. Wọ́n ní ọgá o King Revelation. Wọ́n ní may God heal the nation's heart. Alhaji Olayinka wọ́n ní ó lágbára o Fúnmi Adigo wọ́n ní ẹkú ètò. Kẹ́hìndé Akíbitán wọ́n ní it is well. Nigeria is bleeding. God will heal Nigeria. Bola F. Akinfẹ́nwá wọ́n ní kí Ọlọ́run gbà wá. Láì ṣe inú gbó. Oh Lord, let your kingdom come. Odunuga àbí Odunuga ni Olúwa Kẹ́mi wọ́n ní well done sir. I pray that God will heal our nation. Ìyá Àdúà Ìyá White wọ́n ní èyí ga o Ọlọ́run gbà wá. Ọlọ́run yóò máa ṣọ́ yín o àmì àtẹ̀yìn náà. Bashiru Ahmed Olúkayọ̀dé wọ́n ní gbogbo àìní security tó tí kò já tí. Ọlàgbà Yorùbá tẹ kọ́ ńlágbà díẹ̀ ọlàgbà pọ̀. Ẹjẹ́ àṣẹ báyìí bẹ́ bá wojú aago ẹ̀rí pọ́jọ́ òun ti lọ. Arábìnrin tí wọ́n ní kọ́ lọ rèé gbọ́mọ rẹ̀ jù sínú odò tí àwọn aríran tí wọ́n bá a rí i yìnyín òun dijọ́ mẹ́jọ. Ìyá tí wọ́n sì gé irun ọmọ ẹ̀ nílé ẹ̀kọ́ ọmọ bíi ọmọ ọdún mẹ́rin nígbà tí ọ lọ rèé mọ́mọ lọ́sàn-án wọ́n ti fárun pàkọ́ ọmọ lọ tá ń fárun ọmọ. Yóò náà dijọ́ mẹ́jọ ká tó gbọ́. Láti pè mí lẹ́yìn ètò yìí 070-36-26-86-88 070-36-26-86-88 88 bóyá nǹkan kan ń wáyé ládùúgbò yín tẹ́ fẹ́ fi tó wa létí tó sì nílò kí a ṣèwádìí ẹ̀ ẹ pè lẹ́yọ̀ọ́sọ́kà 07036268688 bí ẹ bá wá pè mí ìbáláǹfààní àti gbé òun náà whatsapp number ẹ lè fi ọ̀rọ̀ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi látorí whatsapp ń sì dà yín lóhùn ìhàyín láti máa sọ pórókè fún ti òwúrọ̀ tòní ó tún dijọ́ mẹ́jọ nù o a máa bí ọ̀bẹ ní bẹṣu àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà wò a ń lọ lónìí àtún padà wá njọ mẹ́jọ ẹ bá ní a máa dé báyìí ńlá ní débánlé o ṣéwọn àríbí kọ́lá iná ń jò gírí ọ̀sá iná gorí ilé vẹjú tó tó.

All right. Njẹ ka ma kira wa gudede wo gbogbo bi te tin lanfa ni lati ma gbọ ikanni yi. Ikanni Splash 105.5 FM. Ele do wa ni le fun balavelele ni le Ibadan. Oya ta lo ta o tan je ope ni ogbodo Faisal. Adu ti de lo san teni pelu awon royin lalagojo kan to je tere idaraya. Ni bigibi kaakiri agbẹ nla aye lolede wa Nigeria ni ipinle Oyo ati ni ese kuku ni o ma dun gbẹgbẹ ma kan sori pa ti gbogbo re papa to gazale Oya join together banzo ni gbaroyin lọlọgọjọ kan to jẹtere idaraya a tun lanfani lati ma tutu re desale koko iyen lawon royin eleyi to takoko bakan na lawon royin yajo to loyinbo n pe ni breaking news. Iba se n balẹ̀ báyìí la mọ̀ gbà síra wàlà ìyẹn lọ́sàn tèmi ni o èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond Todiji àgbáwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́ òǹkan ni mí fìdá wa tí ó mọ̀ jẹ́ kẹ́dọ́fọ́ tí mo gbọ́ dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé tún dí ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìhàlẹ̀ sọ́gọ́sì nìyẹn ọlọ́ọ̀lẹ́ hamzat lórúkọ tèmi di top striker eléyìí tó gallant kan. O ma dùn gbẹ́gbẹ́ kéde ma kán sí ìyẹn lọ́sàn tèmi. Ó yá gbàgbàpá láti bẹ̀yìn àsìdègò. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ láti ní ikọ̀ ti golden neglect torílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ti ń tú a lọ́wọ́. Gbogbo ètò ló ti tò báyìí láti síbùbá ìgbáradì ikọ̀ ti golden neglect ìyẹn nílùú Àbújá. Ṣùgbọ́n ìyẹn ọ̀tọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ó ti di bí ìgbà méjì ní sísẹ̀ntẹ̀lé tí ikọ̀ golden neglect wọn láǹfààní láti kópa nínú ìdíje ilẹ̀ adúláwọ̀ ìyẹn AFCON tí àwọn ọ̀jẹ̀ ẹwẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17. Ẹni bò ló ṣe jẹ́ wọn ò kọ́lífàì látàrí ti wáfù. Ẹ mọ̀ pé àjọ CAF ti pé wọ́n ti pín ilẹ̀ adúláwọ̀ ní ìsọ̀rí lẹ́yìn tó jẹ́ pé ìsọ̀rí kọ̀ọ̀kan agbọn kọ̀ọ̀kan ni ó produce àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó wá sínú ìdíje AFCON tó ì jẹ́ pé kọlifáyà agbọn yẹn náà ni wọn ò ti gbà. Bẹ́ẹ̀ bá gbàgbé agbọn ti West African Zone B níbi tí orílẹ̀-èdè bíi méje ti ń kópa níbẹ̀ ni Nàìjíríà wà níbẹ̀ láti rí bí orílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ láti rí orílẹ̀-èdè ti Benin Republic orílẹ̀-èdè Togo ilẹ̀ Ghana wà ńbẹ̀ Ivory Coast náà wà ńbẹ̀ bákan náà orílẹ̀-èdè Burkina Faso àwọn náà wà ńbẹ̀ náà ti ẹjọ́ wà ní agbọn ti WAFU Zone B inú àwọn orílẹ̀-èdè bíi méje yẹn ibẹ̀ ni ẹyọ kan ó ti jáde ikọ́ jáde ní WAFU Zone A ikọ́ jáde ní WAFU Zone B ọjẹ́ méjì míì náà jáde ní agbọn ti North Africa AB làwọn náà bákan náà ni ó ṣe jáde bẹ́yẹn agbọn ti East Africa bákan náà ni agbọn South Africa gbogbo wọn yẹn wọ́n á pàdé nínú ìdíje AFCON ibẹ̀ wọ́n ti wá mú àwọn mẹ́rin tí ó rè sojú ilẹ̀ adúláwọ̀ ó ti ń lọ bí ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí ikọ̀ golden neglect ò tiẹ̀ yẹn yọ nínú ìdíje WAFU Zone B débi pé wọ́n tiẹ̀ lọ sínú ìdíje ti AFCON eléyìí ló wá fà á tí àjọ tó so gárí bọ́ọ̀lù aláfẹsẹ̀kọ́ wá pé ń bọ̀ ẹ̀wọ̀n ládẹ́ẹ̀dẹ́ ó dàbí ẹni pé gbogbo ọ̀rọ̀ yìí ayé John nìyẹn ó ti di tá a gbọ́dọ̀ mójútó báyìí o ojú là á mú tó ọ̀nà wo láwàá gbé gbà bó láti ṣe wọn ni ọ̀dà bẹ́rù bá kọ́ lẹ̀ tọ́kọ̀ọ̀lẹ̀ ó níbi tá a tún dì í sí o ẹ jẹ́ kí a tètè kún ọmọ ìjọ ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí wọ́n lọ sí training tour kí wọ́n lọ training tour ó dàbí ẹni pé bóyá àwọn facilities eléyìí tá a tètè expose wọn sí ní nfakọ́nù nǹkan ẹ já tètè fún wọn ní exposure yẹn ló máa ràn wọ́n lọ́wọ́ gbọ́n bá dénú tournament tí wọ́n ń lọ ìdí nìyẹn tí àjọ NFF fi àwò gbọ́dá gbogbo àwọn ọmọ under 17 tẹ́ ti sà bákan náà wọ́n tún pe àwọn ọmọ under 15
talented ṣùgbọ́n tọ́jọ́ under 15 ni wọ́n wà wọ́n pè wọ́n ẹ pè wọ́n kúnra wọn ẹ kó gbogbo wọn ó dì ó léde china wọ́n fẹ́ kó wọn lọ china o pé tí wọ́n bá lọ sí foreign tour tí wọ́n lọ sí orílẹ̀-èdè china bọ́sẹ̀ méjì wọ́n bá lò ní bọ́sẹ̀ mẹ́ta ni nígbà tí wọ́n bá fi padà dé nàìjíríà tí wọ́n bá padà dé nàìjíríà wọn ò ní rí bákan náà mọ́ ayé wọn ò ní rí bákan náà mọ́ ìrírí wọn ò ní rí bákan náà mọ́ ìṣọwọ́gbá bọ́ọ̀lù wọn ò ní rí bákan náà mọ́ wọn ni ọgbọ́n tí wọ́n fẹ́ dárè o wọ́n ti á ń to gbogbo ẹ̀ papọ̀ báyìí léyìí tó túmọ̀ sí pé àwọn agbábọ́ọ̀lù yìí ìyẹn ọkọ̀ jẹ́ wọ́n tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17 under 17 golden eagles wọ́n tẹkọ̀ létí orílẹ̀-èdè china fún training tour fún bí ọ̀sẹ̀ bíi méjì àbí mẹ́ta ìdarí tí a bá sì wá ń darí padà dé ìlú àbújá ibẹ̀ náà ni wọ́n darí sí o tí gbogbo ìgbáradì ó tún ti máa tẹ̀síwọ́wọ́ iwájú ìgbésẹ̀ tí àjọ nff eléyìí tí wọ́n fẹ́ gbé nìyẹn òye agbápapá láti ibẹ̀ yẹn káṣẹ̀ káṣẹ̀ káṣẹ̀ we go again a tún tẹ̀síwájú ìyẹn lọ́sàn-án yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tún gbẹnu sí lọ́sàn-án yìí ẹ mọ̀ pé láàárọ̀ àwọn èèyàn ti gbájé lọ ìwọ tó jẹ láàárọ̀ má fọ́ ọ jẹ lọ́sàn-án yes ìwọ tó jẹ láàárọ̀ ọ jẹ lọ́sàn-án ìwọ náà ó dẹ̀ testify ó mú testimony ilẹ̀ lọ́sàn-án yìí náà ni *347*1004*#. Onítàpá bí kóòdù yẹn yàtọ̀ síra wọn o ti ìkànnì lágelu yàtọ̀ sí ti splash fm *347*1004*#*347*1004*#* ògàngàn ló máa gbé ẹ débẹ̀ tábà sọ nípa ti ìkànnì yìí ìyẹn fún ti káàṣẹ ẹ ní o sórí tó a bá ti sẹ́ndì kóòdù yẹn wọn á dá mẹ́sẹ̀jì padà fún ẹ mẹ́sẹ̀jì tí wọn bá dá padà fún ẹ yẹn wọn á bí ẹlẹ́rìí pé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ bọ́jẹ́ kan bọ́jẹ́ méjì bọ́jẹ́ mẹ́ta bọ́jẹ́ mẹ́rin ó ti rí ìwọ́sá tẹ bọ́jẹ́ kan tẹ wá bọ́jẹ́ méjì tẹ tú títí iye ọba fẹ́ tẹ ẹ bẹ́ẹ̀ ọba ti tẹ sójú ẹ tó sẹ́ndì a tún dá mẹ́sẹ̀jì padà fún ẹ yìí pé bóò ló ṣe fẹ́ sanwó ṣé transfer lọ fẹ́ ṣe ni àbí ussd code ló nílò ìwọ tó kọ́ lè rọ̀ ọ́ lọ́rùn mu transfer ọba ti tẹ one yóò wá fún ẹ ní bank details tó o ti lè ra tíkẹ́ẹ̀tì tiẹ̀ náà bank details tó o ti lè ra tíkẹ́ẹ̀tì rẹ tọba wá fẹ́ rà láti inú app ẹ látòrí app ẹ ò lè rà ṣùgbọ́n tó o bá lówó ní bank ẹ tó o sì ní káàṣì lọ́wọ́ mú bank details yẹn lọ sọ́dọ̀ àwọn oní pos sọ fún ọ̀pọ̀ ọ̀fẹ́ ra ọ̀fẹ́ play tíkẹ́ẹ̀tì káàṣì ẹ ọba ti fún ẹ ní bank yẹn kò sanwó bẹ̀ ọba ti sanwó ojú ẹsẹ̀ náà ní mẹ́sẹ̀jì ọ̀dáhùn lórí fóònù rẹ wípé nọ́mbà rẹ ti wà eligible láti kópa bó ṣe jẹ́ nìyẹn o ni ọba lẹ́jọ́ nú kọ̀ọ̀kan mọ́ retí pé ayọ̀ ló kù gbogbo àlàyé tí mo ṣe ohun tó bá wá dàbí ẹni pé kò tún yí ọ pé nọ́mbà tí mo fẹ́ pè yìí 02013306194 02013306194 tàbí kò pè wọ́n WhatsApp call ọkọ̀ chat wọn.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105.5 FM. Èlé tó wà nílé Fọlávẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Óyá Jalọ́dá ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice Out. Bàbá ìgbẹ́ wọn sì ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ́ ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Àbí lórí Jẹ́kẹ̀mọ̀ Fan Family. Ẹ bà wá ń bẹ̀. Lórí TikTok @TopStriker100 lórí TikTok ẹ bà wá ń bẹ̀. Óyá pápá láti bẹ̀yẹn àsìdègò. Ẹni tí ń bèrè gbogbo ẹ̀yin tẹ́ ń bèrè kóòdù kàṣẹ *347*1004*1#. *347*1004*1#. *347*1004*1# ló máa gbé yín débẹ̀. Ó yá pápá láti bẹ̀yẹ. Ẹ jẹ́ àti ọwọ́ iwájú. Konate Ibrahima Konate agbábọ́ọ̀lù ikọ̀ ti Liverpool nígbà kẹrí. Ẹ mọ̀ wípé gbogbo wa láti mọ̀ wípé òpin sáà yìí ọ̀fọ́ ti padà tọ́ gbẹ̀gìrì. Ẹlẹ́kọ̀ọ́ sì ti kẹ́kọ̀ọ́ rẹ̀ dání. Lẹ́yìn tó túmọ̀ sí pé àti Liverpool àti Ibrahima Konate àwọn méjèèjì wọ́n ti jọ pín gàárì. Ẹ wá máa gbọ́ o. Bọ́rọ̀ ṣe wá rí yìí gbogbo aláìní la mọ̀ yìí pé ikọ̀ Real Madrid lọ́dàbí ẹni pé wọ́n fẹ́ gbẹ́nu sí i náà ń ganú sí ọ̀rọ̀ ti Ibrahima Konate. Madrid ti padà kéde àdéhùn o. Wọ́n ti kéde àdéhùn. Àdéhùn ọdún mélòó? Ebàríbàbí àdéhùn ọdún mẹ́rin. Wọ́n ti fún Ibrahima Konate láǹfààní láti tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú Real Madrid títí di ọdún 2030. Títí di ọgbẹ́jọ́ ní oṣù kẹfà June 30th ní ọdún 2030. Òun náà ni àdéhùn Ibrahima Konate yóò mọ tẹnubodò nínú ikọ̀ ti Real Madrid. Gẹ́gẹ́ bí àlàyé eléyìí tó wà nílé nìyẹn o. Ó yá pápá láti bẹ̀yẹn àsìdègò. Ẹ jẹ́ àti ọwọ́ iwájú. Wàhálà yáásó Bìlísì yáásó. Ọlọ́run mọ̀ jẹ́ àárí wàhálà o. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí o. Ṣùgbọ́n àrò ò tún rí bẹ́ẹ̀. Ní bùbá ìgbáradì ti kọ ti orílẹ̀-èdè ti Portugal. Pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ọmọ bíi orílẹ̀-èdè Portugal. Wọ́n mọ̀ ti dá wàhálà alẹ̀ báyìí o. Wàhálà tí èsè kékeré gan ni o. Kódà níbi tọ́rọ̀ dé dúró yìí. Èyí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ní bùbá ìgbáradì orílẹ̀-èdè Portugal ó ti láti kẹ díẹ̀ o. Àwọn èèyàn ti fọ́dà sórí ẹ̀rọ ayélujára. Ẹ wá rí first suspect. Ta ni first suspect? Ẹ kàn fura. Wípé òkè o first suspect o. Tẹ rò pé àwọn olólùfẹ́ orílẹ̀-èdè Portugal tí a lè kọ́kọ́ rè é gbójú àgàn sí. Ṣé sáàárẹ̀ ń tọ́mọ first suspect? Ronaldo àbí? Okay. Ìǹtí rẹ̀ ń tọ́gbà ẹnìkan ti gẹ́ẹ̀tì ẹ̀. Ẹnìkan gẹ́ẹ̀tì ẹ̀. Okay. Ẹ jẹ́ ń gbé yín débẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yín pé àwọn olólùfẹ́ wọ́n ti mú Bruno Fernandes gẹ́gẹ́ bí first suspect? Ìyẹn nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí orílẹ̀-èdè ti Portugal. Ǹjẹ́ kí Aláàdé kí ni tó gbé? Èyí ṣe tí ẹ fi sọ́dọ̀ daran ẹnìkan ní Dembélé. Dembélé ní Portugal ó tiẹ̀ ti dá. Kò burú. Bruno Fernandes làwọn olólùfẹ́ mọ̀ gbójú agẹ sí. Ẹni kí ló dé? Bẹ́ẹ̀ la bìíní. Wọ́n lọ sí orí ẹ̀rọ ayélujára Bruno Fernandes. Wọ́n wà ń tọ àwọn àtẹ̀ránṣẹ́ burúkú. Òní ẹ wà ń tẹ̀ jíṣẹ́ ń bẹ̀ o. Ǹjẹ́ kí ni ó ń wí? Wọ́n ní ọ̀dàlẹ̀ ni ọ́, aláìdá ni ọ́, onílara, alábòsí, alátakò. Kò sórúkọ tí wọn ò pé tán. Kò sórúkọ tí wọn ò pé Bruno Fernandes tán. Ǹjẹ́ kí Aláàdé àwa farabalẹ̀ láti wo àwọn àkọmọ̀nà àti àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n kọ. Gbogbo wọn kọ oríṣiríṣi wípé Bruno Fernandes òun gangan ló wà nídìí ọ̀tẹ̀ pẹ̀lú Cristiano Ronaldo ni ọ̀tẹ̀ bó o. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní Fernandes bàjẹ́ kinní kan kẹ́kọ̀ọ́ fẹ́ kí wọ́n máa pe ẹlòmíì máa fẹ́ kí wọ́n pe òun náà. Wọ́n ní irú ọwọ́ tí ń lò nínú ikọ̀ Manchester United yẹn tọ́jọ́ yìí pé àfèmí pé irú ọwọ́ yẹn ló fẹ́ gbé wọ ikọ̀ ti national team orílẹ̀-èdè Portugal. Wọ́n ní ṣùgbọ́n àwọn tó ń jó lólùfẹ́ pàápàá jùlọ ọmọ bí orílẹ̀-èdè Portugal àwọn ò ní gbà bá ń fo kò ní wọ́n pọ̀ àwọn náà ní gbà láàbọ̀. Ẹnìkan tiẹ̀ wá kọ ìwé kan tó gùn gbàǹnà gan eléyìí ni wọ́n láǹfààní àti túfù yín. Ẹni yìí ni kí gbogbo agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Portugal tiẹ̀ tó dẹ́sẹ̀ wọ pápá ṣeré tí wọ́n ti gbá bọ́ọ̀lù gẹ́gẹ́ ọyẹ wọn kọ́kọ́ máa ní lọ́kàn yìí pé agbábọ́ọ̀lù kan bẹ nínú ọkọ̀ tó jẹ́ pé òun ló ṣìnà fún gbogbo wọn o. Àwọn èèyàn ní ẹbù fún wa ká bù lára oní bẹ́ẹ̀ lábí ni ó ní agbábọ́ọ̀lù kan máa kọ́kọ́ ní lọ́kàn pé agbábọ́ọ̀lù kan bẹ nínú yín tó ṣìnà fún gbogbo yín. Ṣé ẹ rántí lọ́dún 2004 nígbà tí orílẹ̀-èdè ti Portugal tí wọ́n pàdánù ní àṣekágbá European Championship agbábọ́ọ̀lù kan bẹ tó yẹ pé ńgbà tí gbogbo yín ti wọlé tán tí gbogbo àwọn tí wọ́n jọ agbábọ́ọ̀lù ti lọ tán òun sì jókòó tí ń wọ ẹkún mu bí ẹni mu gàrí. Ó ní sẹ́ rántí bẹ́ẹ̀ bá rántí Cristiano Ronaldo ni ó ní sẹ́ rántí lọ́dún 2006 nígbà tí Portugal pàdánù sọ́wọ́ France ní semi final gbogbo yín ti lọ agbábọ́ọ̀lù kan lọ sẹ́kù lórí pápá tí ń wọ ẹkún mu ṣé ẹ rántí bẹ́ẹ̀ bá rántí Cristiano Ronaldo ni. Ó ní nígbà tí gbogbo yín ọmọ yìí pé orílẹ̀-èdè Portugal lè jẹ́ orílẹ̀-èdè tó náà lè gbafẹ́ ẹ̀yẹ kankan nílẹ̀ Yúróòpù ṣé ẹ rántí ẹni tó gbé yín débẹ̀. Ó ní ìfarapa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò tún fi ṣe pé kínní ó tún dúró bí olùkọ́ni ó tún dúró bí gbogbo nǹkan ló ṣe tó fi di pé ìfi ẹ̀yẹ ọ̀hún bọ́ sí lọ ṣé ẹ rántí Cristiano Ronaldo náà ni. Ó wá nílò yín báyìí ó ti fi gbogbo ara rẹ̀ sí Portugal ó ti fi sin ẹ̀yìn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tẹ́ ẹ bá nù kọ̀ yìí òun náà wá nílò yín kẹ́ ẹ sáré sọ̀tún bó bá jẹ́ kí kẹ́ ẹ sáré fún ẹ ṣiṣẹ́ fún lọ́tún ẹ ṣiṣẹ́ fún lọ́sì ẹ má jẹ́ nǹkan kan kó dùn tòró ṣe ti kọjá pé àgbámọ́ rẹ̀ ní gbà yìí ti kú kọ́ tàrùn kọ́ gbogbo wa la mọjọ́ orí rẹ̀ nínú ikọ̀ tí orílẹ̀-èdè ti Portugal. Fún díẹ̀ èyí gbogbo ń tọ́ bá gbà ní kẹ́ ẹ fún o ẹ jà fún ẹ ṣiṣẹ́ fún ẹ sáré fún ẹ méjì ọ̀pẹ́ ń create opportunity yìí fún tí ó fi jẹ́ wípé eléyìí tí ó gbá kẹ́yìn tó jẹ́ big tournament fórílẹ̀-èdè Portugal yìí kò fi ní jẹ́ wípé yóò kadà kábàámọ̀ wọ́n wá nà ká léèbù sí ẹ̀ ń tó jẹ́ agbọ́wọ́ àárín Bruno Fernandes wọ́n ní ó ti pé mọ́ Fernandes jù pé ó wà lára ẹni tí ò jẹ́ kí figagbága àná kọ́ lọ bó ṣe yí ọ lọ èé ṣe tọkọ̀ tó gbá bọ́ọ̀lù fún Cristiano Ronaldo. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ń lọ jẹyọ lánàá o lórí ẹ̀rọ ayélujára ẹ̀gbọ́n ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí ni àbí ká sọ yí pé ìfẹ́ àníjù táwọn ọmọ orílẹ̀-èdè ti Portugal tí wọ́n ní sí Cristiano Ronaldo ṣé ká sọ yí pé òun ló fa eléyìí àbí lóòótọ́ Bruno Fernandes jẹ̀bi àbí bo gẹ́gẹ́ lẹ̀bi ti wà sọ́wọ́ olùkọ́ni ni àbọ̀wọ́ àwọn agbábọ́ọ̀lù àbí ẹni tí ẹ̀ ń nà ká léèbù sí yìí ẹ̀ á láǹfààní àti tú palẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ padà ojú ọjà ẹ já sáré lójú ọjà kádé. Ó ti dàbá àfrí ọlọ́run tiẹ̀ ṣe nítorí ọ̀rọ̀ wulẹ̀ pọ̀ tá a sọ lọ́sẹ̀ yìí náà tẹ́lẹ̀ ọlọ́run sì ń bá òun àfrí díẹ̀ bá òun. Ẹyin ẹjẹ́ aṣáré wọnú ọ̀rọ̀ kalẹ̀ láǹfààní àti tànmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfigagbága àti tí ó tún wáyé lẹ́ni náà. Tọ́ akúdédé wòyí ọ̀gbẹ́ni Sikiru Ayinde ojú ètèrè aka àwọn Sikiru láti ọ̀dẹ̀ Òmu.
1: Bẹ́ẹ̀ni akúdédé wòyí atọ́kùn akúdédé wòyí gbogbo ẹ̀yìn ara lé a kí àwọn tiwa ọ̀tá ni wọ́n ní dópin láéláé.
0: Tọ́ ìfigagbága wáyé lánàá yóò sì tún tẹ̀síwájú lẹ́ni náà. Àwọn tí wọ́n ń bèrè kóòdù kanṣẹ́ *347*1004*1004*1#, àyíkú tó yẹn the next 10 minutes a ma yi koto ifi gagbaga na eleeto waye e te je nkoko so awin ti o waye leni na leni la go marun role south africa ifi gagbaga elekeji re ohun ati czech republic ojo ma na tabi owo switzerland ati bosnia and herzegovina ago mejo oni ti won to ba da ago mokanla lale yi olede to ngba lejo ikan lara awon olede tun gba lejo iyen olede canada ati olede qatar ago mokanla lale yi oni ti ifigagbaga ti won yo ma lanfani ati waye lowo oloru na ifigagbaga wa loru na moju
1: Mexico ati South Korea
0: lago meji oru oni awon yo ma waye ko je bi iyen se je beyen now e ja wo na ifigagbaga ka bere lati ori DR Congo Portugal role ana eyin nigbati anana ni role ani osan ana eh ola bi eni pe opolopo na ni o so pe
1: Portugal
0: Congo ye ko je nkan ti iti ogede lo ye ki oro won je ni waju Portugal ko ye ko to nti Portugal ma lo odabe sugbon nigbayin gbeyin ko da won lo panaso won lo ko da won lo gbe saw blade to nlo ma se won o ri be lana o oro di ti pent ran o oderan ma jogi ki gaga lo sele sa le so yi pe ika lebu ti won na si Bruno Fernandes se be lori abi awon agba bolu yoku na lapapo ni won je bi abolu ko ni gangan na lokoku
1: lapodo temi ti won bon se na ka lebu si iru Bruno a ri pe be na ni oye abi ka pe won na ka lebu si Cristiano Ronaldo na sugbon tori pe boya won wo pe commitment e tele tele ati ma se bo e won lo fi da be ni pe won se gboju kuro fun tan doju le Bruno Fernandes so lapo odo titemi awon agbabo to se kanrin ninu ko e o na ni gbogbo eyan na ka lebu si ko n se pe Bruno ni kan sugbon se mo Bruno la la
0: awon agbabo to se o ni wahala ti poju
1: ta ba wo se ri Ronaldo o ti escape issue Portugal na
0: o ti sisele o ti ba debi kan na
1: nibi to won ba de yi mo ro pe awon Bruno Fernandes on tun ni face by pe ta ba yowo Ronaldo kuro bayi so next Bruno Fernandes ni so ti awon akude bayi ba tin wa awon agbabo to se kanrin bayi na ni so lati na ka lebu si Bruno Fernandes lapodo titemi nkan to to ni lati na ka lebu si iru Cristiano Ronaldo nkan to to ni emi la won Bernardo Silva nkan to to ni tori pe ta ba wo gbogbo nkan to nsele yi na ti won ba ti ni generation ti won yi ti won ba ti se nkan gidi ni national team pe boya won ti en wo final abi won gba iyan idije fe ya agbaye o mi mo ro pe kan tun to le sa iru team ba ijo onajin kan to le ma niru awon individual player ba
0: to je standard to je one, to je to ni pelu quality ti won ni
1: nigba ti ojo Felix wa ni bench ta imbi tan ti ni Bernardo Silva Ravel ya wa ni bench so life like use opportunity generation one fi achieve nkan so nkan to je pe kan to le riru e ona jini so lati na ka lebu si iru Bruno Fernandes emi ori nkan to buruku nbe sugbon gege be se bere gbogbo awon agba ballu ohun lo lebi lapodo titemi ti ton ba bori won jo bori ni nigba ti won ba padanu na won jo padanu ni sugbon ta ba kan na ka lebu si iko orilede Portugal bi gba ti eyan underrate DR Congo ni bi gba ti eyan underrate DR Congo ni ta ba wo ona ti DR Congo na gba qualify eni ti won ja ni la ni final game ko nse team to je pe push ofa ni so ka ba so pe boya awon na won kan ni luck won se bara won ninu dj fe ya agbaye
0: won si se nibe
1: ni so ta ba de wo gbogbo awon agbabo won lana ko nse yi pe boya agidi kan na ni pe boya won commit fa okan awon na play
0: an e sa matio
1: so ibi kan de mi kan ro pe boya oro ti wo wa fun orilede Portugal ni yi pe won ni awon to ja fafa lowo egbe ni bench ta ba so yi pe owo waju won awon arugbo na ko sibe tori Cristiano Ronaldo ni o Bernardo Silva ni o won ni lo awon agbabọl to jafafa to ba di pe midfield won ri lo mo but won la won agbabọl ni bench le to je pe wingers yen won sharp so ti ibi kan ba di bi kibi kan ma la ko ta ba wo team ti orilede Portugal ko wa won to team to je pe won le play ta ba awon pattern bi orisi meji so ton ba se lo midfield lo lana ti o work is a team ton le lo awon wingers won iru Rafael Leao ko nse dodon ki awon Bernardo Silva o nse dodon kon start iru awon Cristiano Ronaldo ko nse dandan oni ko play 90 minutes
2: abi ko start
1: abi ko start gan
0: ti o ba ti ra latako
1: be ni so is a team ton le wole 70 ton le gbe awon yen wole so lapodo ti temi mi roi pe aini charisma lati pe agba ballu joko wi pe okay ogbon wo ni a le lo ba se le se kini ilele iru Cristiano Ronaldo ko si nkan to funny because etimo Cristiano Ronaldo pe pelu nkan ti Kylian Mbappe se ni jeta pelu nkan ti Messi se ohun na gbogbo ona fe ma wo gbon pe ohun na fe proof ati mo yen mo so but player ti wa lori eniyan so ko wan se dandan that's why ti oluko ni se wa oluko ni lo le gberu nkan ba yen kuro lorun e pe ma ko nse dandan ni pe ko mi awon to ba wa mi awon sugbon lati wa lori fit pe dole
0: ko sa gba 90 minutes
1: mo gbodo se nkan bayi mi na gbodo se nkan
0: bayi si eyin ti o ni impact to po ra
1: be ni so lapodo ti temi bo se wa lowo awon agba bolu na lo wa lowo oluko ni lo wa lowo oluko ni nkan ti nigba ti Kylian Mbappe to mi awon meji awon eyan tin sare gbe wa pe record yo o ti break e o kini kankan but within less than 24 hours oni Messi sare lo differentiate ari yen pe iro o awa ajo wa competition ni o akosile ina ohun tesi waju iru e na ni Cristiano Ronaldo o na fe proof are sugbon iru esin o se dede ko ali eli jo ma competition ele wa ngba kan but ohun sin ipin ya ti de e kokan ni competition wa fun yin so nkan to nkaluku ba se o se lowo yi ni ko si pe en le ra yin mo but oluko ni iko ti orilede Portugal ni yen ko ni bo se le
0: se awon ni se lowo ba lack confidence se oluko ni yen abi ka so yi pe iberu bojo pe aye o ni ba n gboda da tin ba yo Ronaldo
1: be ni pe kini awon bi kini ka pa awon eyan ma so
0: abi
1: kini
0: bi ro oluko ni to mo suche
1: Ronaldo gan ma so tori mo ran ti friendly match eleyi ti won gba igan koju orilede Nigeria o dan pe boya bi 60 abi 60 something minutes
0: 60 something
1: lo yo so gba ta won yan to awon yan press man criticize pe ki lo de to pe to ba yen lori field se bi friendly match ni pe and then ohun lo last oni second to the last sub eleyi ti orilede Portugal se pe ki lo de kini kan to fa oni information to n gbo pelu Ronaldo ton fun pelu Ronaldo ni pe ali so gbodo play 45 to 60 minutes to 65 minutes
0: sawon medical team won fun ni
1: information emi o ti e ma won to so
0: president o ja
1: so pe information so
0: mo wo pe Portuguese FA
1: mo wo pe information bawo assume pe play friendly match ngo se training lo ti ma lo 60 minutes lori papa so olu
0: eyin o bere lo re
1: pe e mo emi ka report
0: okay ka report sorry
1: o ti gbe mi se pe mi mo se interview fun emi ka report tun temi ni
0: brother se Portuguese FA ni abi medical team
1: eh lati Saudi
0: president
1: lati Al Nassri pe sa won na fun ni information e pe
0: o gbodo
1: wa lori papa fun 45 to 65 minutes so gbogbo ru nkan ba yen
0: so definitely eyin olukoni naa ma wipe Ronaldo competent to ti gba kan mo
1: ako
0: sugbon awon
1: ki se pe ko competent ko wa active ni
0: ko wa active
1: to ti gba yen ko wa active to gba yen mo at least 41 years to ti le 40 years bayi so a le fi Ronaldo odun merin si ni gba kan sisin we Ronaldo sin so
0: olukoni naa mo sugbon awon keke kalapako ti o se wisita
1: le so be o pe nkan kan kalapako
0: ni
1: pe won ni agba ball ni bench Rafael Leao won be
0: Felix wa nbe.
1: Felix wa nbe. Looto gbugbo awon agbabo ta daruko ta ba wo start won ni season to pari. Sasale to beat Ronaldo nu ni toto.
0: Sugba le fi bi an tin gba ball.
1: A le fi
0: Looto Felix won jo wan Saudi.
1: Won jo wan Saudi
0: o ran gbogbo line. Europe lo wa
1: Ejo si wa lare. Even though awon Ramos na wa nbe. Ramos ninu ko PSG. Agbabo lu ina wa nbe. So lapo do ti temi oluko ni
0: ni
1: o lo koku
0: ade ba ba bi oluko ni no no ori wi o
1: ko si nkan kan to fun fe so
0: toro ma du le mi eyin nkan be to kalapako pelu n to so yen yi pe
1: gege bi oluko ni so ye ki nkan kan ka ni apako latodo agbabo
0: iro boya won ti won je alakoso boya Portuguese FA boya president Portugal because pelu report pe report to n gbo ni yi pe ogboro gba 45 to 65
1: iyen ni gba to ja friendly match
0: and then the same report no ti so yi pe ni national ninu world cup o bi Ronaldo ba so yi pe ohun fe jade abi ko ja yi po subu ko le dide e gbodo yo
1: o oluko ni o confident ni e ada is world cup
0: se ri Portugal bi o lede ti o si le pada
1: ah ta ba wo orilede Portugal dada gbugbo awon competition ton ma nlo rabaraba bayi na ni boya ni 2016 ni 2016 Euro 2016 tin ba ranti 3 point ko ni won gbe jade won win match kankan ni group stage
0: draw
1: ni
0: ana won se
1: won de wa se kagba even though gan ni knockout stage gan penalty ni ton fi de final
0: won win match
1: won win penalty tin ba ranti penalty ni so o ma won se nkan bayi o se ma sele si won nkan bayi o se ma sele si won sugbon ta ba wo set of player ti won lo ngba yen ti now no no si nlo awon player yi o kere si won dagba si ni
0: awon kokan lo kan
1: be awon kokan lo darapo mo
0: consistent o
1: be ni ta ba wo lati 2016 yen 50% o join won to je new player yes
0: a le so igbe 70% awon to wa nbe 2016
1: yen last igba yen papa ju awon to je big player yen
0: 70%
1: won si wa nbe this thing so lo to won le ma ni good record ni fun opening match won ni any competition sugbon ki se awon agbabo ti won maintain bi competition bi meta seyin o na na sin wa nbe this
0: thing okay e ja wo ifigagbaga to waye laarin olede England ati olede ti Croatia lale ano abala akoko to ra won
1: ben
0: abala akoko won to ra won sugba bele lekeji ibe ni England ti wo mo won lowo ki la le so yi pe o fa iyipada se oro enu lasana ni abi awon tactical changes kan wa te ri ninu iso gba ballu England ni abale lekeji abi oro enu lasana ni to ra mo oluko ni to mo su je pe yo gbe anybody se pe ni ko malaida se pe yen lo work ni abi tactical changes kan wa te ri
1: lapodo ti temi tactical won le change sugbon ki se pe boya oro enu na le kun sugbon ki se oro enu lo je ki yi pada ko wa yen ni abala elekeji o na se ma ko teyan ba fo mowo mo ya na kan pa te to ba te o ba ni quality player o si run kan te fe gbin fun sawon agbabo
0: o le kokko gbiyanju ni
1: we won le perform ju
0: ibi ti won abilitiy won
1: abilitiy
0: ibi opolo won gbe lo
1: so lapodo ti temi iya to wa laarin Croatia ati England lana ni pe quality player ele ti England ni Croatia o ni
0: especially individually
1: be ni so won ni Jude Bellingham bi ni awon Harry Kane so aru awon agbabo bayi Croatia o ni sugbon Croatia kan ni team ju won lo ni ri pe an so lana na yi pe awon to wa ni midfield Croatia won ti dagba so agbalagba on awon mu ni most awon agbabo lu yi so ni wingers yen na won wule le mu ile gesi sugbon kan kan ti iko kan se ni pe to help Croatia lana ni pe won strong gan ton ba so pe iko ni je ta mo so pe Portugal ton ba fe mu African team ni Europe won ko mu Portugal to play bi Africa iru e na ni iko ti Croatia yi won strong ohun ni
0: ama nla awon agbabo
1: to tanko gan sugbon ni abala elekeji yen pelu oro ele ti oluko ni na to ba won so and then pelu quality player ele ti won ni mo ro pe nkan to fa ti to fa yi to fa
0: yi pada ni kese tactical changes kankan be boya iwo se bayi iwo ma do mi to
1: normal niyan ta ba wo iru Hurricane o play Hurricane pada si bo se ma play ko to kuro ninu iko Tottenham Hotspur o ma operate wa lati arin nigba mi ko ni duro si waju yen o ro pe iru e na lo se
0: then baba wo Rhys James right back lo gba sugba inverted ni
1: be ni a ri pe o tin lo si ninu ko Chelsea na in fact nigba mi awon match kan gan wa ninu ko Chelsea nigba yen to o start as midfield ni ati arin ni so quality awon quality wa nbe lo je ko rorun fun oluko ni lati so pe okay inverted
0: ebe je to se bayi because my dad ti wa ba attack Rhys James from right full back join midfield as inverted defender midfielder ti won ba ti tibo ba ti pada sowo Croatia a pada the right full back
1: in normal position a pada
0: so awon kan yen dabi eni pe o tun wa lara nti
1: be ni o help won
0: so
1: ta ba de wo iru awon iru Rashford lati nuko Barcelona o wa ni bench Saka lati nuko Arsenal on wa ni bench eyin o le seru sub ba yen kuma ni impact
0: a de ri ba won sub yen na ni awon impact ti won
1: last go won yen na da pe Saka it le ti Rashford is
0: going
1: Saka
0: lo wa
1: assist so lapo do temi quality player ti iko ti le gesi ni ohun lo mu iyato wa laarin awon ati Croatia lana
0: ara eja wo vigagbaga Ghana ati Panama Ghana se surprise. Taba so nipa awon agba bolu ti o da bi eni pe awon wo ni ile adulawo. Because aba wo akosile Panama pelu gba ti won se qualify awon ifigagbaga olore sore ati be ati be ati be be lo. A ri wi pe Panama bi last 5-6 games won. Ka fi compare ti Ghana. Ghana o si legbe won.
1: Ghana o si legbe won.
0: Sugbe ni gbeyin gbeyin last minute Ghana se kini yen fun won.
1: Beni.
0: To, kile le so pe kile le so npa afigagbaga yen.
1: Eh lapodo temi nkan ti mo le so kun pa Ghana ni pe awon na pada won jawe sobi mi. Tori pe ta ba wo preparation won pelu result awon friendly match ile ti won gba. Iyen ko to di pe idije yi o bere. Won po gan. Won gba ifese won se bi mejo. Won de padanu meje. Lera. So ati ko to ye ko na won ati ti o ye ko na won lo na won. Especially gbugbu awon ton play e most won to wa ni. Won awon na wa ninu idije ife ya agbaye ni.

ọ̀gá lọ̀gá ọmọ jẹ́ àní ọgbẹ́ fún gbé. Family first money next, mo good for business, get money first in business, fake me question me. Ṣùgbọ́n tó bá lọ owó kò tọ́jú ẹbí, tọ́jú ara kò sì tọ́jú ara ẹ̀. Má fi ṣe ṣekúṣe, tówó bá pọ̀ kó yá fi kan múlẹ̀ múlẹ̀. The boys good àpà ló ń jẹ́ bẹ́ẹ̀.

0: lórí yẹn.
1: Ó lọ mú agbára kún agbára ni.
0: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewole Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
2: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
0: o. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adewole Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó. Ẹ mọ̀ pé kò lè dọ́ ọ̀rọ̀ rà. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
3: Playing hits to make you dance.
4: Jolele dancer.
3: Splash 105.5.

0: bẹ́ẹ̀ni a kí yín wípé ẹ káàsán ẹ kú àtọ̀wúrọ̀ o.
1: Wọ́n ń dá wa lóhùn.
0: Sọ́wọ́ iṣẹ́ ń yá ṣé gbogbo ẹ̀ṣọ́ ń lọ lólógeere.
1: Ẹ̀bà.
0: Ẹlẹ́kùn ẹ jọ̀wọ́ jàre ó yá ẹ̀jẹ̀ ká jọ máa gbá àràkàsídà.
1: Let's go there.
0: Torí pé gbáǹkọ́ gbì lápè yìí láti kàn ní ti ọmọlúàbí.
1: Ó yẹ ṣẹ̀.
0: Sọ́wọ́ ṣe ń lọ ńbẹ̀
1: o. Ó ń lọ.
0: Bóòni. Ṣé ẹ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Ìnàjẹ́ ń wọlé.
0: Ṣé ẹ fa tọ́gọ̀. Ṣé ẹ ṣe ìdààmú
1: àdúgbò.
0: Ẹ mọ̀ pé
1: ẹ mọ̀
0: nígbà pé àmì sùúrù o ẹ máa lọ sí àṣà ayélujára ní ojú òpó Facebook ẹ lọ ṣe àwárí ẹ /FM105.5 Ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín ẹ jẹ́ kí o máa gbéra
1: kó gbéra sọ̀rọ̀
0: ẹ máa bá wa pín mẹ́wàá ẹnìkọ̀ọ̀kan ni Tọ́lá ni Aládélájà lorúkọ tèmi yẹ ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọ tán sọtán gbòòrò ayé àpẹrẹ ọmọlúàbí one orí yín o. Wà ńbẹ̀.
1: Ó dẹ̀ kí yín pé ẹ káàsán ní gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní láti máa gbọ́ wa ìkànnì ọmọlúàbí là ń pè bí. Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Tìbàdàn. A tún ti gbéde lọ́sàn-án tòní ní kẹkẹlúkẹ gbáǹkọ́ gbìròyìn ni o. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn àbí kan tí iná pàjá délé òkèrè lọ́hùn-ún. O la mú wá sétí gbọ́ yín. A fẹ́ kẹ́ gbọ́ kẹ́ ẹ lè bá a mọ̀ yín pé ìṣẹ̀lẹ̀ lóòótọ́. Ẹ gbọ́ kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ara yín ni o. Ẹ gbọ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n. Ẹ gbọ́ kẹ́ ẹ lè bá a mọ̀ wípé òfin orílẹ̀-èdè wa Nàìjíríà ń kọ́. Kò gbé tún fúlù dání o. Òun ṣiṣẹ́ bí ìmọ̀nà wà. Kíkírí àdúrà tá a máa ń ṣe níkànnì ọmọlúàbí ni pé gbogbo tó bá wù kí bí ó sọra rẹ̀ dà. Ó fẹ́ mọ̀ bọ̀ lọ́wọ́ iwájú kọ̀mọ̀ sáàyè fún o. Ó fẹ́ mọ̀ bọ̀ lọ́wọ́ ẹ̀yìn kọ̀mọ̀ sáàyè fún o. Ó fẹ́ gbọ́wọ́ ọ̀tún kọ̀ sáàyè fún
0: o.
1: Ó fẹ́ gbọ́wọ́ òsì kọ̀ sáàyè fún
0: o.
1: Ó fẹ́ bọjọ́ rere tí ń bẹ lọ́jọ́ iwájú gẹ́nu. Ọlọ́wọ́ ni gbà fún láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìbànújẹ́ ó kéré òpin kò ní kẹ́gun sọ́ọ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa. Ìyá àdínnìyín náà rèé o. Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́. Ó ṣe dáadáa.
0: Ọwọ́ ìṣìnkún iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ̀yàn méjì nípínlẹ̀ Ògùn o.
1: Lóde.
0: Bẹ́ẹ̀ wọ́n ká ìbọn mọ́ wọn lọ́wọ́ àti àwọn ọta
1: ìbọn
0: lóníranran. Kí wàá ní ẹ̀sùn tí a fi kàn wọ́n bẹ́ẹ̀.
1: Ó yẹ ká mọ̀.
0: Nígbà tí a bá dé àárín gbogbo ìròyìn kọ́. Àgbọ̀n yẹ́bẹ̀ o. Sẹ́tìgbọ̀n yín lọ́sàn-án òní.
1: Ó dá gbáǹkọ́ gbé eléyìí ó mọ̀ bá ní nínú jẹ́ gidi gan-an mọ̀ ní o nítorí pé ọmọ oṣù 18 kan. 18 months ọmọ tí ń rán kòrò títí ń pe pa tí ń pe ma. Àwọn kàràǹbà ní ẹ̀dá ìka tó ṣojú kóńkó kan. Wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ju ọmọ yìí gbé. Wọ́n kọlu ìyá rẹ̀. Wọ́n já ọmọ gbà lọ́wọ́ rẹ̀. Wọ́n wá mú ọmọ ọ̀hún. Wọ́n han orí ẹ̀bí ẹni ewé dú. Èkùtù ara ọmọ ọ̀hún.
0: Ọlọ́run o.
1: Wọ́n wá jù ú sẹ́gbàá gbó kan. Bó o ní ṣẹlẹ̀ ó gan ṣe wá ṣẹlẹ̀ tó fi di gbáǹkọ́ gbé. Bàbá ọmọ yìí kíni gbólóhùn tí ń bòde lẹ́nu rẹ̀. Ìyá ọmọ yìí kíni gbólóhùn tí ń bòde lẹ́nu rẹ̀.
0: Iléeṣẹ́
1: ọlọ́pàá ìjọba wọn ní ìpínlẹ̀ Ondo. Ṣé wọ́n ti gbọ́ sí ọ̀rọ̀ yìí? Níbo ni ẹ wá báṣẹ́ dé? Gbáǹkọ́ gbé ìmọ̀ rẹ̀. Ẹ gbọ́ ò lọ́sàn-án tòní.
0: Wọ́n yóò dá ẹjẹ́ ká tún lọ sínú gbáǹkọ́ gbé míì torí pé ìyá lọ́mọ kan rèé o. Ẹni ọdún 55 náà ló jẹ́ 45-year-old woman. Wọ́n ní ẹjọ́ mọ̀ ẹ̀pọ̀ lọ sákàtà ilé ẹjọ́ bẹ́ẹ̀ sùn tó gbé déwájú ilé ẹjọ́ o. O náà ní wípé ọmọ ọlọ́mọ ń díà kan. Ọmọ èké bìíní tó sì jẹ́ wípé kò tí ì dá nǹkan kan mọ. Wọ́n ní ẹjọ́ mọ̀ ẹ̀pọ̀ dàbí ọgbọ́n bíi ètè o. Ó gbọ́ ọmọ ọlọ́mọ fònà ògẹ́rẹ́ gáú. Ó diwọ̀ nílẹ̀ Bìíní.
1: Níbo ni gbọ́ ọmọ
0: lọ? Iṣẹ́ wo ló fún ṣe? Kọ́mọ gbélé pàwó. Ọkùnrin mélòó lójúmọ́ o? Báwo ni ọ̀rọ̀ ọ̀hún ṣe wá jẹ́? Níbo ni àkàtà rẹ̀? Táṣìírí fi tún pátá porongodo. Àìgbọ́dọ̀ má gbọ́ ni o. Gbogbo àwa tá a ní àwọn ọ̀dọ́ àwọn ohun díá lóbìn lọ́kùnrin ẹ pè wọ́n kí wọ́n súnmọ́ bí. Torí pé gbáǹkọ́ gbé yìí àgbọ̀ fi kọ́gbọ́n ni.
1: Ó dé gbáǹkọ́ gbé yìí kàyéfì mọ́ àmọ́ ló tún jẹ́ òun ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Òun náà ni ẹ̀mọ̀ ti nawọ́ gan dókítà onímọ̀ ìṣègùn òyìnbó kan. Wọ́n tún nawọ́ gan arákùnrin kan eléyìí tó jẹ́ pé adáhùn ṣe ni. Àwọn méjì míì wọ́n nawọ́ gan wọn. Ǹjẹ́ bò ló jẹ́? Wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn tí ẹ nawọ́ gan yìí. Oh my God. Kàràǹbà ní ẹ̀dá ni wọ́n. Ọmọ ọlọ́mọ kan eléyìí tó jẹ́ ọmọ tuntun jòjò ló. Òun náà ni a fẹ́ gbájẹ́lé lórí. Tí a fẹ́ tà dànù. Èló gan ni a fẹ́ ta ọmọ ọlọ́mọ. 2.5 million naira. Òun náà ni ajé tí wọ́n gbélé ọmọ tuntun ọ̀hún. Bó làkàrà wọn ṣe á tú epo. Gbáǹkọ́ gbì kan náà tún nìyẹn o. Ẹ gbọ́ o lọ́sàn-án tòní.
0: Wọ́n yí ẹjẹ́ ká tún lọ sákàtà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Taraba. Wọ́n ní ọwọ́ àṣekún òfin ó to àfúrásì méjì. Bẹ́ẹ̀ sọ tí a fi kàn wọ́n òun náà ni pé wọ́n ṣe bẹ́ẹ̀. eni eleni oniyan loniyan eni odun meta o le logbon won se be won gbe mi lenu re o ijoba apapo le ti wa salaye bi pe million toto adota ona lo n se tan lati ma se atileyin fa awon eyan to je wi pe won ni ipenija arun jejere nibo wa ni oro de duro abala yen ka so layo to sare tambolo wole ni sugbon bawo ni joba se wa se awon alakale eyen ko egbo lọsan oni
1: o de atobari be wa ja tun lo sinu we royin guardian eleyi to bode fun toni o won ni jejemo yi pe awon karamba ni eda kan won mo tun ti tise laabi nje se laabi kini a se won ni enike eleyi to je olori agbegbe iyen ni ipile plateau won mu ha won gbe mi lenu eni eleni o bo gan ni sele o se wa waye to fin digban ko gbe osan ile lanfani ati gbe oba koko re ba ti to ni amosa ye royin ile ejo magistrate kan eleyi to njoko ni ilu kano o na lo mo ti ni ki arakunrin kan muhammed saidu won ni won mo mu lo sibudo itoni sona njojo melo ni o lo nbe won lo re oboje ojo de ose nlo bade ose meji o na ni o lo yo su san owo kan owo otoro ni o egberun lona 100 kan ni eje kini to se toro re fi da be o
0: won
1: ni se ri gbankan gbi to towo re waye eleyi tun fe da wahala le ladugbo ni yo mu ki ajakale arun ko ma lo bayi ko ma bo bayi ni agbegbe bi tin gbe won ni jeje mo pe iga awon eyan lo tojo o o wa tojo siwaju ile re bayi
0: ki lo fin se
1: esisi wa nse yun gba
0: ki lo wa fin se
1: orun wa gba gbogbo adugbo
0: yen lagbara
1: na ni tori e gba npa ko lo ile ejo bo gan lowo seto
0: yen tun lagbara
1: gba ntogbi mo ni isowo mo fi ga tole
0: orisirisi
1: e su ma bi e tun wa gbo o
0: orisirisi
1: lo sise owo e nbe hun
0: gba oda je ka tun lo sinu gbankan gbe miran ile ise olopa won ni ando la won meji kuro ni akata iko ajinigbe won nipinle ti taraba
1: bo lo de
0: nbo oro de duro owo seku ofin o gba afurasi mi o gba won pako sogan nbo wa ni oro won de duro baye gbankan gbe ile ise olopa tun je arigbo pe afurasi meta o le ni 30 o na ni owo seku ofin to baye o le to si je pe eso ti won fi kan won a ko me legbe okunkun be awon kan alokolo won o ki gbe won ba ibon jagamu ake obe soro won ba ni akata won be egbogi oloro won ka makata won ogun abenu gongo won ka makata won
1: nbo
0: wa ni oro won se ton lati de duro bayi
1: e ka mo
0: gbankan gbi niyan egbo losan oni
1: o de ja sukere kafa kere ka su sowo waju tori pe waju waju ti ope ebiti re si lope ebiti ti won mo re si ni taya ati alaafia o ipile delta ni mo wa bayi ile ise olopa to wa nbe won ni owo awon o ti te awon afurasi meje kan o eje bo nta awon eleye won ni be labi ni o egbe to lo wa nbe won darapo mo won egbe oniroyin be nbe won darapo mo won egbe awon obirin oniroyin be nbe won darapo mo won egbe obirin egbe osafefe be nbe won mo darapo mo won egbe awon onigbajamo be nbe won darapo mo won awon egbe olorire olorire ti nbe ka ke onede wa ni
0: eh
1: o na ko to si nbe won to si nbe
0: nje
1: gbe wo lawon eleyi se won ni ogbe mele kuku ni e mo kura won jo si o le to je pe awon exhibit buku ti e gba le lowo won bajinatu ni buku ti fona lenu ah tutu osara ni e ba lowo won ti aroba won se jora lara re ni o won ni se wa ri awon egbogi oloro won tun ka makata won bo gan lo se wa je eyan mo gbo losan to ni ba koko re ba tutu amo sa kaso layo kan le leyi won en ti sai lo le de wa Nigeria Shiwaju Bola Ahmed Tinubu lo mo ti buwa lu bayi o pe ko mo dohun ìjẹ́ kí wọ́n buwọ́lù wọ́n ní àwọn ọlọ́pàá ṣọgbó bí 100,000 kan níye 100,000 ẹgbẹ̀rún lọ́nà 100 kan wọ́n ní a ti buwọ́lù báyìí kọ́ mọ̀ dòun ẹjẹ́ wọ́n mọ̀ wọnú àwọn gbóhun wọ́n mọ̀ ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ nítorí pé àwọn eléyìí gan yóò tún mú kí ètò ààbò kó gbópọn ní àwọn igbó wa gbogbo
0: egbo ti oda ka mo soko ka gbẹ̀gẹ́ ka gbẹ̀ pàkẹ́ ka gbẹ̀ gbogbo ẹ̀
1: ka gbẹ̀ rẹsì
0: ka gbẹ̀ gbàdo ka gbẹ̀ rẹsì ka gbẹ̀ wà
1: tamba ti gbe nkan be nbe
0: gbogbo
1: awon karamba ni eda o ni ri gbigbo si
0: ka gbe gbogbo nta ba so lori sirisi ka gbe
1: patapata
0: kokan wo balẹ ka ma bi pa wo sapo ijoba
1: lapo olopo yanturu
0: oju wo le ma dan
1: abi
0: won mo awon eyan wa ni emo sinu gbo
1: abi o
0: olopo ba kojo ko sanu ko si si ero tin kale
1: ko si
0: pe mi torin sin gore nton se le ko lo mo ba jowo kọmọ jà sófo dànù
1: àdébẹ
0: ọlágbára pọ
1: àdébẹ lẹyìn
0: àdébẹ ọlọrun ràn wá lọwọ
1: àmì
0: ọdọ gbàǹkan gbè mí rè ẹjẹ ká wa lọ sípínlẹ ti delta ọwọ àsìkò iléeṣẹ ọlọpàá wọn ni ó dẹ púpọ jù torí pé àfúrásì mẹta kan rèé bẹẹ sọ tí wọn fi kàn wọn wọn ni ẹjẹ mọyì pé àwọn eléyìí o wọn ṣe bẹẹ wọn lọ ń fọ ọpá epo bẹẹ ni ọwọ ṣèkú òfin ọgbà wọn mú láti ibẹ̀ kàtọ́ tààràtàrà kò diwọ̀ nípínlẹ̀ ogun àwọn àṣẹkù òfin ọtọtọ afurasí mẹta ó lé lógún kan wọn ní ẹsùn tí wọn fi kàwé lé náà ni pé wọn bá dì gan àwọn èyí ń kàn wọn ṣe bẹẹ wọn mọ ohun tí kì í ṣe tiwọn o wọn ní atasi àgẹrẹ kó oníbùgbé wọn wọn lọ bùgbé oníbùgbé láti wò wá ṣọrọmí wọn ń tẹ nǹkan àdàpọ̀ lè ní jẹba
1: à ń fẹ́ wọnú
0: kí wọn ní gbólóhùn tí iléeṣẹ́ ọlọ́pàá tó fi ṣe àtúpalẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ náà gbáńkọ̀gbì ni ẹ yóò gbọ́ lọ́sàn-án òní.
1: ó dá ilẹ̀ gẹ̀ẹ́sì ní ẹni àti ṣètọ́ báyìí o láti mọ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà kan wọn ò fi sọ̀kò padà wá sílẹ̀ baba ńlá baba tó bí lọ́mọ tí ṣe lórílẹ̀-èdè wa nàìjíríà ǹjẹ́ kí ni tó ṣe o wọn lẹ́yìn tí wọ́n mú fún ẹ̀sùn tá a sọ nípa rẹ̀ yìí tán wọ́n á gbà ń pàkọ́ lọ ilé ẹjọ́ ilé ẹjọ́ ni wọ́n ti wá dájọ́ fún un pé ọdún márùn ni ó lò ó níbùdó ìtọ́nisọ́nà wọ́n bá ti ń parí ẹ̀ báyìí wọ́n tún gbé lápá ìyagi ó di wọ̀ nílẹ̀ baba tó bí lọ́mọ kí ni tó ṣe gan ọlọ́mọ ń gbìyànjú ó ń gbìyànjú láti mú abo kan ní tìpátìkúùkù kó sì ṣe kò tọ́ pẹ̀lú ẹ̀ réèpù ní ń jẹ́ bẹ́ẹ̀ bó o gan lọ́wọ́ pálábá rẹ̀ ṣe wá ṣege ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn án tòní bákòókò rẹ̀ bá ti tó ni àmọ́ṣá ní ìpínlẹ̀ kẹlẹ́ ìta mọ̀ sí ìpínlẹ̀ anambra wọn ni ọwọ́ ti tó àwọn méjì kan báyìí o lórí bí wọ́n ṣe ní àwọn méjèèjì yìí ọwọ́ wọn ò mọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani eléyìí tó wáyé lórí arábìnrin kan ẹni ọdún 33 kò tí ì dàgbà 33-year-old woman bó o níṣẹ̀lẹ̀ ń gan ṣe wá ṣẹlẹ̀ gbáńkọ́gbì ìmọ̀ ni ẹ gbọ́ ò lọ́sàn-án tòní.
0: ó dá ẹjẹ́ ká panu ṣẹ́kẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpínlẹ̀ ọjà ìkànnì ti ọmọlúàbí.
1: àgbà wo ló wà ń bẹ̀
0: o. à ń yọ amúwá fún yín ni o. bẹ́ẹ̀ nìkan bá lòun ọba ẹjọ́sẹ́ wọ ẹjọ́sẹ́ wá sá fún un tí ò ní bàjẹ́ ó di
1: sá fúnnù aláwọ̀dé sábójẹ́ ní
0: 27 tó tọ̀ mọ́ sọ fún yín a bá ti rẹ̀ ti ń dẹ́rù báyìí pé wọ́kẹ̀ n bá gbé ọ báyìí ẹ máa gbé ọ lọ bí ó ti dán lọ́rùn tọ́mọ̀ sọ tẹnu ẹ̀
1: ní
0: sọ pé níbẹ̀ yẹn tẹ́ ẹ bá ti ṣàlàyé àwọn tí ń dájọ́ orí wọn pé kọ́
1: ọpọlọpọ
0: gbé ní yàn agbóṣùgbà kárí fún adájọ́
1: agbé fún
0: orílẹ̀ èdè nàìjíríà
1: thank you so much mama
0: bọ́jẹ́lẹ̀ ẹjọ́ magistrate lẹ́yìn wa
1: thank you so much papa
0: agbóṣùgbà kárí fún yín
1: my lord
0: bọ́jẹ́lẹ̀ ẹjọ́ gíga lẹ́yìn wa àtúgbé òṣùbà kárí fẹyìn
1: náà ẹ ṣeun olúwa mi
0: my lord
1: ẹ ṣe gan ni
0: ọ̀dà agbáwo ṣó ń bẹ̀ kó o pé owó yẹn fún àwa
1: ọgbọ́ngbà.
2: babe why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sípẹ́ẹ̀lì celery
7: SELARIE salary
6: bọ̀dá mi ẹ̀sìn fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary oya lópin ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
8: turmeric turmeric
6: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
9: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
10: Ooh, wow. Come taste the nourishing goodness of the new Bubble 100.
8: Bubble 100 is another milk drink in a whole new 210 ml bottle filled with vitamin C, DHA that aids brain development and essential nourishing vitality. It's bigger, yummier, fuller. Bubble 100, the best vitality for your test.
11: Sonia tomato sachet.
12: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
13: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
14: Airtel.
15: Eku Leo. Ah, ebi n pa ka si nkan si mi la.
16: E kaabo iya mi. Ki le wa je bayi o?
15: Ah, iwa na, mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
16: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
17: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
15: Mo se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
16: Iya to yayi to si mo tojo omo ni.
17: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni tosi re bayi.
18: Airejina lairabu ki okere ba ko bi ba ko me wa sele ninu aye.

0: Ben and Tobati Yakon could bother with the water or jello tabulate on your Maluabi.
1: Oh, yes, Ken.
0: And you know if you were Jack Padania at Ayo Jara joke boat to Facebook, Eloshi Awari and it on a splash FM 105.5 a badon. A like, a love, a share, a comment, a je, king your my bearer. Back on only came about when he mewa, mewa, and cocon. But when one joke wake or sorry, into jet take on your Maluabi, a con a splash near Ayo Jara. As a bear, a bad dope, a ferre. Ben ke mateli e yo fun ni anfani nlanla lati ma mo ni kete tawon eto wa to ba ngun ati ayelu jara wa yo da je ka lo so waju ile ejo giga to sengere silo abe okuta atojo olulu fun ipinle ogun
1: ki won wi o
0: won ni eje mo pe eni ola boluwa ti fi adedeji o ona lo duro waro lakata ile ejo leyin to si jawe pe ewon odun kini won ba won to fi je odun 15 ni aadota ni pe ko mo lo taratara aso pe npe lorun re kokiri mole kobere sini ro oku oba o ninu eso ti an fi kan na ni wi pe o se be omo olomo kan to ye ko wa nipo ohun ndia lai ti mo kunrin ri o won ni eja mo wi pe o gbe omo na o gbe lo sile olominira ti bene won ni koda e lo kotonu ibe lo gbede o
1: okay
0: ngbe o gbede be tan aya ma gbe le omo pawo won ni eja mo pe oni ise o eleyi to takoto so le tabile won ndia na nigba ti won tesi waju pe esun mewa agbako ona lo gbe adedeji wa siwaju ile ejo won ni ejo mo ipi ajo eleyi to nkoroju si ka ma fi omode se owo nabi tabi ise asikara te ma won wa buku mi fayawo adare hunran lawujo wa e ta mo si ajo ti naptip nigba ti o se atotonu sowo waju won ni esun kokan oje odun marun marun lori esun kokan nigba ti o tesi waju en to je adare eyan fa ajo naptip ni pile ogun bose jimo won ni o salaye o ne ba mo pelu ase jade le to fi soro wo to awon oniroyin lana le to n salaye oro ni waju adajo AJ Adeyemi ti ile ejo giga e to wa nilo Abeokuta menu gbolohun won ni se jimo ti a so nipa re yin owo asekun ofin ona lo gba mu gbigba mu towo ofin ohun gba mu won ni ejo mo yi pe baba ni ka wo wa ofun ara re omo omo olomo kuro ni orilede Nigeria adedeji bi ogbo bi ete o si gbomo ohun o gbe lo sile olominira ti bene o lati ojo 24 osu kesan odun egbowo odun oko le merin iyan odun 2024 nigbati won wa pari oro ohun sowo waju won ni eje mo yi pe igbese to gbe na olodi so fi orilede Nigeria o latari be won ni owo ajekun ofin ti gba mu kodi wo nebodo etoni sona ewo iroyin the guardian lo je ka tun gboyun e ri pe gba nko o tun gbe
1: o da won ni to ba jo la fi wewun epo epo o se be o jo po si e liri o e wa ja lo sile gesi lo ni bi ti ati se lalaye pe ile ejo kan eleyi to n joko ni agbegbe all me o na lo ti ni ki arakunrin kan ku dusi Ajeyemi ni o won ni won gba le re mo won won le turuturu o di wo ni budo itoni sona won be ni bi ti o ti lu odun marun ati osu mefa
0: e
1: je kini to se won ni se ri kudusi Ajeyemi ye oko jaya ni le ge si o omi olomi kan o na lomo nawo ti pati kuku si toro re fi jabe o ninu ati jade kan eleyi to bode lati ati ayo jera awon osise olopa e ti me ni le ge si lon lojoru weze nibe ni ati sinala ye pe Ajeyemi ta nso nipa re yi eni odun 37 years old ni le je si se lalaye o pe ewo yo lo osu marun ati ose mefa ni budo to ni sona won ni le gesi won ni ogbo baba ti npari awon oferu e lodo ta won awon oferu e ladugbo ta won awon oferu e ni le baba la baba ta won o apa iya gite ba tun gbe baye won fi soko pada wa so ile de baba la baba to bi lomo nje bo gan ni ati bi lomo
0: afemo
1: kudusi Ajeyemi ni nje omo ile de Nigeria ni be ti mo pe kudusi Ajeyemi omo ile Yoruba to ni ba won te si waju ninu awon oro ile ti e gbe kale pe nje je mo yi pe idajo yi won gbe kale ni ojo 25 osu karun odun 2026 le ti e se lalaye pe won ni ojo aje monday gan ele ti se ojo 15 osu kefa odun 2026 ta wa nu eye o na ni iroyin wa bode se ti ri bayi eleyi tan pe kudusi Ajeyemi yi bi oro re ja si o na nu won tesi waju nu awon oro eleyi tan gbe kale o pe ewo ni o inu osu keji odun 2023 o na ni e mo se lalaye pe arabirin kan òun lọ ilé ijó ti ẹ ó ti wá mu tí yóò bá takun iwọ ń bọ wá sílé rẹ o wọn níbi tí ń bọ báyìí ń ta gọgọ wọn ní lọhùn sì rèé bí ẹ bá rẹni tí ń ta gọgọ báhùn ẹ lè ràn án lọwọ níbo ilé rẹ ẹ mú délé rẹ kọ wọlé kọ lọ rèé sùn ńgbà alẹ ọba mọ ojú rẹ ó ti wálẹ yóò lè tún ara rẹ ṣe o wọn ní ìjẹjẹ mọ pé kùdùsì ajẹyẹmí yìí ó pàdé arábìnrin náà lẹyìn tó sì ṣe lálàyé fún pé jẹ́ kí n ràn ẹ́ lọ́wọ́ jẹ́ ràn ẹ́ lọ́wọ́ jẹ́ mú ẹ délé ẹ̀ wọ́n ní arábìnrin náà wò báyìí ó dàbọ̀ pé kùdùsì ajẹyẹmí ó ní ìnagijẹ kan táwọn máa ń pè é ǹjẹ́ kí ni ìnagijẹ rẹ o wọ́n ní spartan ni wọ́n ń pè é wọ́n ní ìjẹjẹ́ mọ̀ yìí pé spartan yìí ó wá bẹ̀rẹ̀ sí ní ràn lọ́wọ́ o ó mú dé inú ilé rẹ̀ wọ́n ṣílẹ̀kùn wọ́n wọnú ilé ibi náà ti jọ wọlé o wọ́n ní níbẹ̀ gan ni kùdùsì ajẹyẹmí ló ti wò pé eléyìí ọmọ tó ń ṣe mọ́nà ó ti mu tí yóò nà án jẹ́ kí n lo àkókò yìí jàre àǹfààní rèé kí n fi kọjá lọ lára arábìnrin náà wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé ẹni tó yẹ kó gba kùdùsì gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ pé agbóríyìn fún ọ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà yìí tó ṣe dáadáa báyìí wọ́n ní kò mọ̀ ṣe bẹ́ẹ̀ o níṣẹ́ ló nawọ́ tìpátìkúùkù sí ẹni ẹlẹ́ni ọ̀rọ̀ tá à ń sọ yìí délé ẹjọ́ wọ́n gbé ìdájọ́ kalẹ̀ ọ̀hún lágbára o wọ́n ní aṣọ́lálàyé nílé ẹjọ́ ọ̀hún pé ìrẹ kùdùsì ajẹyẹmí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó fi ilẹ̀ gẹ̀ẹ́sì ṣe ibùgbé ìwọ́ ti jẹ bí ṣíṣe tìpátìkúùkù pẹ̀lú abo báyìí nílẹ̀ gẹ̀ẹ́sì o bẹ́ẹ̀ kò sì sí ààyè fún irúfẹ́ rádaràda báyìí nílẹ̀ gẹ̀ẹ́sì fún ìdí èyí kọ́ máa lọ tààràtà síbùdó ìtọ́nisọ́nà wọn bẹ̀ níbi tí ó ti lo ọdún 5 àti oṣù 6 ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ ló parí sí ọrin ara o gbàkọ̀gbìn kan tún lé lórí ó wá dàbí adéńdérí orí ẹ̀ ǹjẹ́ kí ni eléyìí tó lé lórí o wọ́n lẹ́yìn tó bá parí ibùdó ìtọ́nisọ́nà rẹ̀ tán pẹ̀lú iṣẹ́ àṣekára wọ́n wàá gbé lápá ìyágí ṣé bó nílẹ̀ bàbá rẹ̀ tó ti wá kékeré sọmọlẹ̀ gẹ̀ẹ́sì wọ́n fi sọ̀kò padà sórílẹ̀-èdè wa nàìjíríà gbogbo ẹni tẹ́ ẹ mọ́ kọrin ó sì ń lé ó sì ń lé ó ń lé kùdùsì rẹ o
2: bí kùdùsì bá dé
1: kọ máa jẹ ẹkọ fún gbogbo yìí
2: elédò níjọ bọ wọn àti ó tún jí gbé
1: àmì o
2: kọlọn kó jọ kó ṣàánú
1: wa àmì o
2: torí pé níjà tí ń bá wa fẹ́ra nù
1: ọlọgbà
2: àbí kọlọn kó gbà wá pátápátá o
1: àmì
2: ó ti ẹ lọlẹ díẹ lẹnu ọjọ méjì
1: àbí
2: kọlọn kó gbà wá lágbà tán
1: àní kọmọ
2: ti
1: ẹgbúrú ẹ mọ
2: àní gbúrú ẹ mọ
1: láyé
2: láyé kódà fẹ́
1: ìjẹ́ bú
2: fisọ
1: àwọn òṣìṣẹ́ elétò ààbò ẹ wo agbósùgbà kàrí fún yín díẹ̀ rẹ̀ ò tí ì tó ni o ẹ̀gbá ni gbégbèsè ẹ̀ kíákíá
2: inú ni kí ni ẹyẹ ń gbé ni àwọn náà ń ṣe iye ti ẹ̀dá ó dà bá wọn ó dà bẹ́ẹ̀ ẹ̀ ń tá a kàn gbọ́ lójijì báyìí
1: ìròyìn ayọ̀ ni bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ ni ó rí.
2: ọ̀dà ẹ̀jẹ̀ kẹ́mi ogbe insara tara kọ́jú wọ̀ ní ìpínlẹ̀ anambra o iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ náà ló ń jẹ́ kárí gbọ́ pé afurasí méjì ọ̀tọ̀ ó lọ́wọ́ ṣẹ̀kú òfin ó ṣe bẹ́ẹ̀ ó gbá wọn mú wọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé ẹnìkan o ẹni ọdún mẹ́ta ó lé ní 30 tó sì jẹ́ pé wọ́n gbé wọ́n gba ẹ̀mí ẹ̀ lẹ́yìn tí wọ́n gba ẹ̀mí ẹ̀ wọ́n lọ gbé òkú rẹ̀ sí rònà o níjọba ìbílẹ̀ ekwezi igo lẹ́nu ògbólóhùn àti àtẹ̀jáde o eléyìí tilẹ̀ ṣe ọlọ́pàá láti ìpínlẹ̀ anambra tó fi léde wọn ni àfúrásì àkọ́kọ́ òun náà ni thank god ikechukwu ekoagoara ẹni ọdún 34 ni o àti 26 kọlọ́hún kó ṣàánú wọn ní ẹ̀rí olùkú rẹ̀ ńkàn ẹlẹ́yìn oúnjẹ mako achoko ezeegue ẹni 20 wọn ní àwọn méjèèjì tá à ń sọ nípa rẹ̀ yìí ó ní obìnrin kan o ẹni 5 tó di ní 40 wọn ní ọmú bẹ́ẹ̀ bí ọgbọ́n bí ọgbọ́n ẹ dákun ẹ ṣàánú wa ẹ jáwọ̀ sọ́dọ̀ yín o ńgbà lè bá mọ́ o a kóra wa o a máa kúrò ń bí o wọn ní ṣe bẹ́yìn náà mọ̀ wípé ojú o náà ní rójú ṣàánú wọn bá ní ẹ máa bọ̀ àyọ̀yẹ wọlé ọmọ nàìjíríà kan ṣe o òun náà ni gbogbo wa kúkú jẹ ẹ bí ara ọrẹ òun náà là ń ṣe ọyẹ wọlé ká ẹ jẹ ká ẹ mu ká ẹ sùn tílẹ̀ bọ́ wa mọ́tàn àjẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe tán láti máa lọ ká ẹ kó àǹgara yín bẹ́ẹ̀ wọ́n ní àwọn àfi òre mú ní ṣe náà ẹ jẹ́ mọ̀ pé kílẹ̀ ò tó mọ́ àwọn méjèèjì wọ́n bá dàbí ọgbọ́n bí ètè o pé dúró ṣé bá ṣe máa wòóre ni já parábìnrin yìí wọ́n ní ẹ jẹ́ mọ̀ pé kílẹ̀ ò tó mọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọn dẹ̀mí olóore wọn légbodò nínú gbólóhùn agbẹnusọ fún iléeṣẹ ọlọpàá nípínlẹ̀ ti anambra sp tochukwu ikenga nígbà tó pèdè ìròyìn o ó ní bẹ́ẹ̀ ni ọwọ́ wa dẹ o a ti gbá wọn mú àwọn méjèèjì ìwádìí alágbára ó ti gbìnà yá ó ní ẹ̀gbọ́n báyìí bí o iléeṣẹ́ ọlọ́pàá àwọn tẹ̀síwájú ni láti máa wá àwọn ìwádìí èyí tó jẹ́ káwọn olè mọ òkodoro wọn nítorí wípé ẹni ẹlẹni tá n sọ nípa rẹ yìí wọn bú ẹni tí wọn jọ mọra ni odindi bí ọdún mẹta ní ẹjọ fi mọra o tó sì jẹ wípé wọn jọmọ ń sọrọ wọn dára wọn mọ ọdà wọn fẹ sódò ẹni àsódò ẹni èèyàn ṣe lérú wọn dànù wọn ní ó ṣọre náà tán o orí ọhún ṣe bẹẹ ó tún di bí ìjẹunbọ wa ni ọrọ ọhún ni ó dé dúró wọn ní gbọn bẹrẹ lọwọ àwọn àti láwí náà o ọhún náà ní gbọlọhún tí wọn fọ ohun tí wọn ṣàlàyé náà ni pé kẹsì mọ wo ọrẹ olóògbé ni o ara rẹ ọyà ara rẹ olé ni kò bá kò rí ọhún lòkì mọlẹ lójijì o kílẹ ò tó mọ tó sì ṣe bẹẹ tó dágbére fún ilé ayé nígbà tí kẹńgà tí ó parí ọrọ rẹ ó ní kọmíṣánná fún iléeṣẹ ọlọpàá lọdọ àwọn o ẹyin o cp ikeoye orotu ó lélẹyìn ohun ti pàṣẹ pé kíákíá ẹ lọ ṣiṣẹ yín gẹgẹ bí iṣẹ ìwádìí alágbára kó sì máa tẹ sí ọwọ iwájú ìwé ìròyìn the punch ló jẹ ká rí yan gbọ gbáǹkangbì rèé o fún ti ọsán òní.
1: ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já lọ tààràtàrà sínú ìwé ìròyìn guardian ìròyìn kan eléyìí tó gba nǹkan tó gbì ìròyìn náà sì ṣe bẹ́ẹ̀ ó gbomi lójú ẹni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé agbègbè kan eléyìí tó jẹ́ pé ìjọba àbílẹ̀ ìdọ̀rìn ló wà àgótì ni wọ́n ń pè é wọ́n ní ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó burúkú jáì ó mọ̀ wáyé ńbẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn kàràǹbà ní ẹ̀dá kan wọ́n ya bo ẹ̀bà agbó eléyìí ti ń bẹ ní àgótì wọ́n ní mẹ́ta ti dórí oko ọ̀hún ọmọ ọlọ́mọ ọmọ oṣù méjìdínlógún ń lo oko ọdún méjì ni ọmọ títí ń ṣe tàgẹ́tàgẹ́ títí ń pe bá bàbá tí ń pe má màmá títí ń pe orúkọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ kódà ó ti ń wo àwọn ará àdúgbò tóun náà ti mọ̀ pé òun ti wà nínú ayé wọ́n jí ọmọ ọ̀hún gbé wọ́n ní gbígbé tí wọ́n gbé ọmọ náà báyìí iṣẹ́ láabi ni ọlọ́ọ̀rẹ́ ṣe sọmọ náà lára o wọ́n ní ẹgbẹ̀mí lọ́mọ ẹnu ọmọ náà wọ́n wá han orí ẹ̀bi ẹni ewédú òkùtù ara rẹ̀ tó kù wọ́n jù ú dànù àwọn ẹni ìkámọ̀ ń bẹ nínú ayé o ọba tó ni wá mọ̀mọ́ dáàbò ẹ̀bù wá ni o ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ló wáyé lórí oko mọ̀mọ́ ọmọ ọ̀hún o léyìí tí ẹni orí oko ni wọ́n wà àtòun àti ọmọ rẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí àti àwọn ẹ̀gbọ́n ọmọ ọ̀hún tó jẹ́ mẹ́ta wọn di mẹ́rin pọ̀mọ́yà wọn di márùn-ún bàbá ọmọ náà léyìí tí ẹkùn orúkọ tiẹ̀ ní bright kalo èyí tí ẹni àgbẹ̀ lòun náà ó sì wá láti ìpínlẹ̀ kẹ́lẹ́ tá a mọ̀ sí ìpínlẹ̀ abia iṣẹ́ ajé iṣẹ́ àgbẹ̀ òun náà ló ṣe dé ìpínlẹ̀ ondo wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé nígbà tí arákùnrin ọ̀hún tí ó mọ sọ̀rọ̀ tó ń tí omi jẹ́ gbígbóná lójú rẹ̀ wọn ló ní ìjọba wọn nípínlẹ̀ ondo àwọn òṣìṣẹ́ elétò ààbò àti ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọnìyàn gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà yín ẹ dìde sí òun ìyà tó jẹun yìí ẹ mọ̀ jẹ́ ó jẹun gbé o nítorí pé àwọn ọmọ tóun ti ń sọ fún wọn nípínlẹ̀ ibi tóun ti wá ìyẹn ní ìpínlẹ̀ abia pé ẹ fọkàn yín balẹ̀ o ìpínlẹ̀ ondo tóun wà ó gbé òun o òun níyàwó òun sì bí ọmọ mẹ́rin ó ní nínú ọmọ mẹ́rin ọ̀hún wọ́n mọ̀ ti ṣèkàfù kan bẹ́ẹ̀ wọ́n ti gba ìkan lápá ìyági lọ́wọ́ òun o wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ọmọ náà bó ṣe wá ń ké sí wọn ní ìpínlẹ̀ ondo pé ẹ dákun ẹ bó ń ṣàwárí wọn àwọn ìkà àmọ̀ òkùṣèkà aṣojú kòńkò yìí tí ẹ ṣe bẹ́ẹ̀ gbọmọ lọ́wọ́ òun ẹ bó ń wá wọn kàn ẹ bó ń fojú wọn winá òfin kí àwọn èèyàn lè mọ̀ wípé ẹnikẹ́ni tó bá wùwà ìkà wọn dájú irú wọn ni ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ léyìí tó gbé kalẹ̀ pé ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí òun àti ìyá rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ ní ọjọ́ lórí oko ó ní ó sì gbé tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀yìn ẹ̀ mọ̀ ṣeré ń bí èmi ò mọ̀ ṣiṣẹ́ lọ́hùn bẹ́ẹ̀ ni ń fọhùn sí wọn ẹ̀ mọ̀ ṣeré yín ni o ẹ̀ gbọ́dọ̀ já o ó ní kò pẹ́ kò jùnà òun náà ní ó ní àwọn kàràbà ní ẹ̀dá yìí wọ́n ya bo inú oko wọn o léyìí tí ó sì ṣe ìyá ọmọ náà léṣe wọ́n léyìí tí ó ṣe ìyá ọmọ náà léṣe tán wọ́n wá jí ọmọ náà gbé wọ́n sì gbé ọmọ náà lọ wọ́n ní ọgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n lọ rèé ké sí bàbá wọn eléyìí tó wà lórí oko tiẹ̀ lọ́hùn-ún léyìí tí ó sì lọ rèé ké sí pé ẹ máa bọ o wàhálà ti ṣẹlẹ̀ o wọ́n nígbà tí bàbá ó dé ìyẹn bright kalu wọ́n ṣe lálàyé fún un pé àti gbọ́ ọmọ kan lọ nínú ọmọ mẹ́rin èyí tó kó wọnú oko arákùnrin bright kalu ó ń bi ìyàwó rẹ̀ léèrè pé ńbo ni wọ́n wà tí ẹ fi wọlé tí ẹ sì kọ́mọ lọmọ ọlọ nínú oko tẹ ẹ wa wọn ló ṣe lálàyé pé wọn ṣe òun léṣe ẹ wò ohun ẹ wo bí ó ṣe pòun mọ́lẹ̀ ẹ wo bí ó ṣe fún un lọ́rùn wọn fẹ́ pa òun gan ọlọ́ ni ò gbà fún wọn ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé wọ́n ṣe ìyàwó òun léṣe wọ́n sì já ọmọ gbà lọ́wọ́ rẹ̀ agbára káká ló fi rí mẹ́ta ọ̀hún gan gbà lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí kalu ṣe wí ó ní ẹ wò ó bóun ó bá padà sí ìpínlẹ̀ abia òun ò gbọ́dọ̀ mú ìròyìn aburú lọ rèé bá wọn ó ní ṣẹ̀rí eléyìí tó ti ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ o àmọ́ kóun máa sọ fún wọn ní ìpínlẹ̀ abia pé lóòótọ́ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣá owo to won won foju won we no ofin koda idajo ododo o ti foju bade omo osu meji din ni ogun kan eleyi to je wi pe won lo re jagba lapa iyagi lowo iya re lori oko yen ni ilu idanre nipele ondo awon karamba ni eda ti gbemi lenu omo na won si han ori e bi eni we du
2: kolohun oba ki o so ni nbe
1: ami o
2: oda je ka lo se ka kede ati ko lo wa je kan ni omo luabi ese ten tele wa
1: thank you
3: emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
4: s e l e r r I e salary
3: ah boda mi espresso espelli na di salary oya lopin gbianju espelli turmeric
5: t u r m e r I c turmeric
3: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
4: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
6: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
7: Airtel.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
12: Offer valid while stocks last.
10: Me and Maggi, so good together.

ọ̀gbẹ́ni Ajíbóyè Ìsàngógadé ní ọ̀pọ̀ èèyàn mọ̀ sí afúnimọ̀ wobe asorí mọ́ṣúrẹ̀gùn aláàánú mẹ̀kúnú. Wọ́n ní bó ṣe kọ́ ọmọdé mọ́ra bẹ́ẹ̀ ló tún kọ́ àwọn àgbààgbà mọ́ra. Kì í fojú pa ni rẹ́ bẹ́ẹ̀ ni kì í rojú kókó kó tó ṣàánú ẹni. Abájọ tí gbogbo àgbáyé ṣe ń bá jó tí wọ́n ń bá yọ̀. Fún ayọ̀ ayẹyẹ orí kadu ọdún tuntun rẹ̀ tuntun lé ọdún kan sí lókè pẹ́. Aji of Boye Nation. Wèrò lẹ́yìn rẹ, ìwọ ni gbogbo èèyàn bá dúpẹ́. Tí wọ́n tún pè ní bàbá ọlọ́pẹ́ ọmọ ọlọ́pẹ́ tó fi gbogbo ìgbà sọ pé. Ọ̀gbẹ́ni Ajíbóyè Ìsàngógadé. Gbogbo ọjọ́ 18 nínú oṣù kẹfà láyẹyẹ ọjọ́ bí rẹ ju 18. Wọ́n ní wọ́n tó sọdún ilé náà ló sọ̀pọ̀ rẹ̀. Wọ́n lé òní jásí mọ̀. Ò gbọ́ báwọn àgbà ṣe wí ni. Ọlọ́dọọdún ni sápọ́n rúwé, ọdọọdún lè rùwá sí wí. Ọdún ò ní dùn ká má rọmọ obì lórí àtẹ. Òjèjì oníṣòwò kó mọ̀ lè ná jà kokoko lára tàrí ò mọ̀ lé gbogbo ìgbà. Ọ̀gbẹ́ni Ajíbóyè. Aji of Boye Nation. Ò gbọ́ ni wọ́n ní àgbólà ní tàgbọ̀nrín. Àgbódèwe ni ti ku ẹ̀ lórí. Ògbó kaká kálogbó alábàhun. Ìwọ wọn ló lo lẹ́pẹ́. Ò ní kúkú òjijì. Happy birthday to you, long life and more prosperity. Ire àti àánú lọ́lọ́run ó máa fi jíǹkì rẹ ní gbogbo ìgbà. Ọ̀gbẹ́ni Ajíbóyè Ìsàngógadé. Boye Nation Ambassador náà wí pé.

0: bá tún kóra wọn jọ bóyá ta tún lẹ lòmíì ta fẹ lọ kọlù ẹja tó lọ pẹlú mi wọn ní ìpàdé burúkú ènìyàn wà òfin ká wọn mọbẹ o bẹẹ ni àwọn kó wọn nlẹ ìbọn àwọn bá ní àkàtà wọn ọta ìbọn àwọn bá ní àkàtà wọn o ìjà ń bu ọrọ òde dúró wọn lẹ wá rí àwọn àsọǹgbé wọn yòókù o wọn fẹyìn wọn wọn fi gbé ìgbà àmàlẹ wọn ní ṣùgbọn ṣá ìwádìí alágbára ti ṣe bẹẹ ó ti tẹ sí ọwọ iwájú kọlọrun ọba kí ó ṣàánú wa ń bẹ.
1: ó dáa níwọ̀nba abẹ́lé ń já eléyìí tó kù tí ìròyìn ti gbàǹkangbè tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tẹnu bodò fún tọ̀sán tòní ẹ wájà lọ sí ìpínlẹ̀ delta níbi tí a ti ń ṣe lálàyé o pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ń bẹ̀ pàápàá jùlọ àwọn ẹ̀ka eléyìí tó ń gbógun ti ìwà ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ náà wọ́n ní àti náwó gan àwọn méje kan o ǹjẹ́ bò ní tàwọn méje yìí ṣe jẹ́ wọ́n ní ṣe rí àwọn méje èje ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni pẹ̀lú lẹ́yìn tó jẹ́ pé àwọn ẹ́síbìtì oró kan tó ń bẹ o èyí ti ẹ̀ ka mọ́ wọn lọ́wọ́ nígbà tí wọ́n tẹ̀síwájú wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé wọ́n ní ibùba kan eléyìí tí wọ́n máa fara pamọ́ sí azagbani jẹ́ ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ìyẹn bright edafe nígbà tí ó mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ náà tẹ̀jáde kan ìyẹn nílùú wọrí wọn ló ṣe lálàyé pé ẹja gbósùbà káre fún àwọn ikọ̀ eléyìí tó ń gbógun ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ṣe pé àwọn eléyìí náà ṣe takuntakun ní ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n fi láǹfààní àti kó wọn lẹ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé níbi ibùba wọn ọ̀hún ibẹ̀ ni ẹkọ́ra wọn jọ sí o ní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún 2026 léyìí tí ẹ ń wò wípé báwọn bá ti ṣe tán bí àwọn wà yìí àwọn fẹ́ bẹ́ gbòòrò ayé káwọn lọ́ máa dá wàhálà lẹ̀ ni o wọ́n ní ṣùgbọ́n ṣá ṣíkùn ṣìkùn ṣíkú báyìí ńlọ́wọ́ òfin mú wọn wọn níṣẹ́ wá rí àwọn méjèèjì ọ̀hún nǹkan burúkú burúkú ni a mọ̀ gbé dání ǹjẹ́ kí ni tí a gbé dání o wọ́n ní ẹsẹ̀ bẹ́ẹ̀ lábí ni wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé ìbọn aláyìn túyìn wọn kà mọ́ wọn lọ́wọ́ àwọn ọba àgbélẹ̀rọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wọn kà mọ́ wọn lọ́wọ́ àwọn egbògi olóró léyìí tó jẹ́ pé wọ́n bá mú tán pìrìpìrì lórí wọn ò mọ̀ gbà léyìí tí wọn ò mọ̀ lọ rè ṣiṣẹ́ láàbí wọn ni àwọn kó gbogbo ẹlẹ́ ìbárajọ́ gan o níbo wá lọ̀rọ̀ wọn jà sí wọn ní bẹ́ẹ̀ láàbí ni o àwọn eléyìí tọwọ́ ti bà yìí kò síbi méjì táwọn ó kó wọn ya ó di wọ̀ nílé ẹjọ́.
0: ọ̀pàrí kọjá ibi tí ó ti máa ro kẹlò rẹ̀ gbàǹkangbè fún ti ọ̀sùn ní àdúpẹ́ lọ́wọ́ yín.
1: thank you.
0: aago mẹ́sàn-án ní òwúrọ̀ ọ̀la ọ̀tí fọ́tẹ̀dọ̀ ròyìn lágbè wá aago méjì lọ́sàn-án ọ̀la gbàǹkangbè lágbè wá aago méje ní aṣálẹ̀ ìgbàgede òṣèlú ní ìpẹ̀lú kúnlẹ̀ ọmọ ànífowóṣe olóyè òyè òmẹ́
1: òyè ẹgbọ́
0: aago mẹ́ta gẹ́gẹ́ michael ọlátúbọ̀sùn lẹ̀ ó pàdé lórí gbajúgbajù ìtòyìn tó wà
1: talking point
0: ọlọ́jọ́ bí òní
1: ó ní bẹ́ta
0: ó ga jù
1: oh my god
0: ó ga jù ó ga jù tọ́jú alága wọn ọkọ̀ máa ń gbó nǹkan jáde
1: alága ni kakọkọ mú ni àbí kakọkọ mú láti kakọkọ mú láti bí o ti rẹ kọ àbí lọ fi sọ
0: ọdọ alága
1: egun ké egun tí parí ké egun sọsọ tí parí ké gan àwọn mẹtẹẹta tí ń sọjọ òbí lónìí nìkànnì ọmọlúàbí àti ìkànnì lágelu ìbẹ oníbẹta òun náà lọjọ òbí tá a nílò ni o bímbọlá sadiq ọmọ sọsọ bí owó ni òní lọjọ òbí rẹ o òde ní kọdírì adérọgbà aláfidà òní lọjọ òbí ẹ
0: ọ fẹràn alájẹ àgbà fẹẹ ṣe
1: ọpọ
0: òdejì òdejì
1: ọmọ èké tó fẹ ròyìn àgbàlagbà
0: òdejì
1: ẹlẹẹkẹta wọn ó náà ní bàbá abẹ o
0: ajiroba
1: ajiroba ajiroba tiwa ọgá àti a eléríire ta lẹ ni à ń perí ọtúnba ni o túnde ọmọláwúwo
0: ọmọláwúwo ajórúkọ bí ẹni tó ń kìlọ ìwà
1: oh my god ọláìwúwo
0: ẹ mọ fọlá ìtàfàlà
1: ẹ ṣe pẹlẹpẹlẹpẹ lọlá ọwọ yín
0: ọláìwúwo ìránṣẹ ọlọrun ni yín ọlámọwúwo ẹ mọ ti bíbélì tù
1: ẹyin ṣéwù ṣéwù
0: ẹ mọ dọlẹ alukoro anikodo
1: ọláwúwo
0: ọláwúwo ẹ takùnlá
1: ìwọ tó wà lọfíìsì tó fẹ sọ odo mẹta di mẹfa owúwo
0: ẹyin tẹ ẹ tún lè ṣe tẹ ẹ gbọ pé ẹ fowó lé ilé nílé kẹjọ tí nbẹlẹgbẹ yín onílé yín ti gbé pop bẹ ó ti kú ó ti tún gbogbo lékùn
1: ẹyin ò ṣe tí ń bẹ
0: fẹsẹ dúró dáadáa tán
1: ẹyin ò ṣe tí ń bá
0: wọn ẹyin ò ṣe tí ń bẹ ìgànnà tí wọn tán lọ
1: ẹ wá fẹ
0: ẹ lẹ fẹ gbayé tó nílé pop tó náà gbélé Ọlá Olawuwo ẹbẹ̀rù Ọlọ́run. A kí ọ̀gá wa olórúkọ gbogbo àwa ikọ̀ pátátá ń ka gbàǹkangbè àti tìfúntẹ̀dọ̀ nìkànnì tá a wà yé. Àti olórúkọ gbogbo ti kéré ti kèrè àwọn òṣìṣẹ́ ìkànnì Splash àti Lagelu.
1: Akíwọ̀n.
0: Akíyín. Ọ̀gá wa. Ẹni bàjẹ́ làṣẹ lọ́wọ́ náà.
1: Kí wọn lórúkọ àwọn obìnrin agbóhùnsáfẹ́fẹ́ tó ti akaròyìn Women Broadcasters Forum.
0: Akíyàn ọ̀gá wa. Lórúkọ gbogbo àwọn obìnrin pátá.
1: Akíyàn.
0: Tá à ń karòyìn tá à ń gbé ẹnu sí ọ̀gẹ̀dẹ̀
1: àgbàgbà yìí. Oye ebe náà lè ń kọ́.
0: Women Broadcasters Forum.
1: Editor tó ṣàpápá.
0: Nàìjíríà
1: and
0: Diaspora.
1: Oh my God.
0: O tu wa la po.
1: Oda agba.
0: E ma te sowo waju.
1: Oh my God.
0: Eyo lagba. E ba n ki pa na o.
1: Eh.
0: O bosu o se kini e.
1: O se kini e.
0: Olori fofun lo ko wa.
1: O be ni be ni.
0: Iya dinilo e ko jo lori.
1: Eh go si wa la.
0: Olori brand.
1: Emi o mo to ti e fe ko wa. Olori fofun lo ri ge. Tabi ko kuku ko awon ni kini onigbalode ti e ma se o. E je ki bosu o ko yen wole fun wa. Awa mama ma like e gan. Oh my God.
0: Ba ka ti je atunso ja lorun.
1: Oh my God.
0: Be ni emo la yin ni be n bi oga o. Tabi sa fun yin bi ti
1: sa de. Awa la ga ti a.
0: Àwa
1: la mọ yọ sí lọ́rùn ni.
0: Ó lẹ́gò sí bí ni.
1: Àwa la ni nǹkan wa.
0: Ó lẹ́gò bí. Kí lọ wí.
1: Àwa la lọ̀gá wa.
0: Bẹ́ẹ̀ náà bá fi akin yín jọ tiyín náà.
1: Ẹja
0: tètè mọ̀ ni.
1: Kò sí wàhálà.
0: Tó ti yẹ yín.
1: Ẹ nà.
0: Ẹ sì máa ṣe nọ́mà.
1: Ẹ máa ṣe dáadáa.
0: Kálẹ̀ jẹ nọ́mà.
1: Oh my God.
0: Ọ̀dà àtijọ́ àlàgọ́ mẹ́sàn-án láàmú pàdé. Tọ́lá ni Aládélájà lórúkọ tèmi. Yé ìròyìn ni àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ tán sọ tán gbùrà yé. Àpẹẹrẹ eré ọmọlúàbí wà orí yín ó. Wà ń bẹ̀.
1: Ó da ìyá àdínìí náà ni o. Amina Adetun Badmus olórúkọ tèmi. Mọ́tò láyé eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́. O ṣe dáadáa.
0: Bí o ti lo.
2: Ẹni abálábà ni bàbá. Orí lórí ó máa jẹ́. Ají ṣe bí ọ̀yọ́ láàrí.
3: Ají ṣe bí ọ̀yọ́ láàrí.
4: Mo fún un mo jèrè. Ìwà àtọpọlọ ló ń lò.

ìṣẹ́fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
1: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
0: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
1: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
0: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ń tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí
1: yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀
0: ṣé mi ò sọ fún ẹ
1: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ
1: jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN
2: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama. Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ló ń tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Ṣade, kí ló dé sí lálẹ́ onídómi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
2: Mo ń kó àwọn àkókò onídómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
1: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù onídómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
1: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò onídómi tèmi náà jọ.
3: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
4: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgà èdùkọ̀, àti iyọ̀.
5: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-L-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
0: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
10: Dangote salt give food ogbonge taste. Plus, it carry the Dangote name, who I trust. My people, time don't reach to shine eye when you reach your salt.
11: Dangote salt. Choose quality. Choose Dangote salt.
12: Ìràwọ̀ ńlá kan ti já. Akin ọkùnrin mi tó ti ṣíwọ iṣẹ́ lókè èèpẹ̀. Chief Claudius Adébọ̀wálé Adéwùmí. Ó dìgbà
13: o. Olóore lọ, kò máa pọn mi ò kẹrù tòdò.
12: Pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run fún ìgbà ayérèrè láńkéde ètò ìsìnkú bàbá wa. Bàbá ńlá wa, Chief Claudius Adéwálé Adéwùmí, ẹni ọdún 85 years ni wọ́n. Kí wọ́n tó jẹ́pẹ́ ẹlẹ́dà, bá a ti ṣètò ìsìnkú wọn rèé. Àìsàn onígbàgbọ́ máa wáyé ní St. Paul's Anglican Church lẹ́gbẹ̀ẹ́ Bishop Court, Muyede Anifade, Àkóbọ̀ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́, aago 4 ìrọ̀lẹ́ ni lọ́jọ́ 18 oṣù kẹfà tá a wà yìí. Níbi gan náà ni ìsìnkú ti máa ṣẹlẹ̀ ní Friday, ọjọ́ 7, ọjọ́ 19 oṣù yìí, bẹ̀rẹ̀ laago 10 òwúrọ̀. A wà lọ fi ara lóògbé fúnlẹ̀ ní Anglican Cemetery, Olodo, Ìbàdàn. Jíjẹ mímu àti ìgbàlejò máa ṣẹlẹ̀ ní Emeritus Professor Theophilus Kúnlẹ́sì Hall, ládojúkọ UCH Ìbàdàn. Bó ní rèsé òfin gbá mọ́, eléyìí tó ti fi sílẹ̀ ò lè parun. Ìgbà ribiribi tẹ́ ẹ ti fi lélẹ̀ lókè èèpẹ̀ yóò máa fọ̀ lẹ́yìn yín o bàbá. Sùnre o, ǹlẹ́ o, máa jó fèbó, ọmọ eléegun ṣe kété wéré. Arí ọ̀jẹ̀ mú fòde mi ṣàkàrí ọ̀jẹ̀. Ọmọ eégún ṣe mẹ́ta, ọ̀lẹ̀lẹ̀ ṣe mẹ́fà. Kí wọ́n jèjì kémi jèjì, kí tatọ́kùn ó pòórá. Máa sùn, báyà olùbàlà rẹ o, ó dìgbà. Adéwùmí tì mí lẹ́yìn, ló ń kéde.
14: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
15: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
14: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
15: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
14: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
15: Me and Maggi,
14: so good together.
4: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgà èdùkọ̀, àti iyọ̀.
5: Kí ló ń kó pọ̀? Kí ló dé tí ejò ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
16: The
8: Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.

0: Air, nourishing minds, sharing happiness for 50 years.
1: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní gbòòrò ayé. Workaday Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Ilẹ̀yà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ladelu FM tẹ *347*1004*2# tàbí lórí website wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport tí ní oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
2: Ṣàdé kí ló dé sí lálẹ́ onídómi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí.
3: Mo ń kó àwọn àkókò onídómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù onídómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò onídómi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lọ. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yíyá fún yíyá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Everybody come outside, oh!
6: It don't happen.
7: Clayton, why you dey shout?

óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lónìí back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàáfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sẹ̀. Lórí Splash FM *347*1004#. Lórí Ladelu FM tẹ *347*1004*2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti kàṣẹ́ ọmọ mo ti kàṣẹ́.

0: Mo kí wa káàbọ̀ padà sí ìtẹ̀síwájú ètò gbàgede òṣèlú lórí ìkànnì ọmọlúàbí Splash 105.5 ẹ kú etí gbọ̀ wá látàárọ̀. Damola Akabi, mo fẹ́ kí a padà sílé nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ ní kòpẹ́kòpẹ́ yìí bí ọjọ́ méjì mẹ́ta sẹ́yìn. Ìwọ́de wáyé nílùú Ìbàdàn tí wọ́n ń pèpè fún ìpadàbọ̀ àwọn èèyàn tí ó jẹ́ olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire. Kódà gómìnà Ṣèyí Mákindé jáde sí wọn láti bá wọn sọ̀rọ̀ wípé ìgbìyànjú níjọba ìjọba ń sa ìgbìyànjú títí wọn, kódà tán bá fi dádàka àti tàwọn bí káwọn èèyàn yóò ti dé ní kíákíá ló ń ṣe àwọn. Ṣùgbọ́n pẹ̀lẹ́ là fi pàmókúrò pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Nǹkan kan wá wáyé lórí ẹ̀ nínú ìlànà kan tí àwọn Yorùbá máa ń wò wípé wọ́n á ní ṣé orí bíbẹ́ ní ogun náà orí ni. Pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jí gbé yìí nínú ìfẹ̀hónúhàn nínú àwọn nǹkan tó ń jáde láti pàṣẹ wípé kí láǹfààní wípé tó àwọn akẹ́kọ̀ọ́ mi ń lọ sí ilé ẹ̀kọ́ báyìí wọ́n ti àwọn ilé ẹ̀kọ́ pa. Àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ ńlé náà ò láǹfààní àti lọ ilé ẹ̀kọ́. Kódà tá a bá tiẹ̀ ń wo pé tọ̀ bóyá àwọn tí ń bẹ ní ìgbèríko ókè a lè wo bẹ́ẹ̀. Ǹjẹ́ o rò wípé títí àwọn yàrá akẹ́kọ̀ọ́ yìí lórí ohun tó ṣẹlẹ̀ yìí ó tó bẹ́ẹ̀ gẹ́ẹ́ ni? Àbí káwọn tí ń bẹ ńlẹ̀ káwọn ìmọ̀ akẹ́kọ̀ọ́ lọ títí tíjọba ó fi sa gbogbo ìpín ìgbìyànjú wọn láti dá àwọn ọmọ yìí náà padà?
1: Ẹ ṣeun gan atọ́kùn. Ní àkọ́kọ́, téèyàn bá ní dáná Ọlọ́run bọ̀rọ̀ tí ò ní máa parẹ́, ẹ jẹ́ ká kí àwọn iléeṣẹ́ elétò ààbò nílẹ̀ wa Nàìjíríà tó fi máa àmọ̀tẹ́kùn. Nigerian Police ni Nigerian Army Air Force Civil Defense DSS wọn kú iṣẹ́ takuntakun, wọn kú akínkanjú. A kí wọn, they work in the dark for light to operate in Nigeria. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé iṣẹ́ ńlá gbáà ni wọ́n ń ṣe tí wọ́n dẹ̀ ti ń ṣe láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Èmi kí wọn, mo lù wọn lọ́gọ ẹnu, mo dẹ̀ gbóríyìn fún wọn, wọn kú iṣẹ́ takuntakun. Kí wọ́n wá padà sí ibi ìbéèrè tẹ bẹ̀rẹ̀. Number one, oríṣiríṣi ìwọ́de ló ti wáyé.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí wọ́n bá ní nínú nǹkan tí Gómìnà Ṣèyí Mákindé máa jẹ dáadáa jù nípa populism, ìwọ́de ni.
0: Wọ́n máa lò.
1: Àwọn máa jẹ gan.
0: Bí bó.
1: Tí wọ́n bá ní nǹkan téèyàn máa lò politically to his advantage, Gómìnà Ṣèyí Mákindé ni. I give kudos to him on that.
0: How?
1: Gbogbo tẹ bá dẹ̀ wo àwọn ìwọ́de tó tọ̀nà ó wà, ìwọ́de ríwá ògiri wá ló ti ń wáyé nípínlẹ̀ Ọ̀yọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń ṣèwọ́de yìí, about 80-90% of them, they are not doing it because of what is happening in the country. They have a hidden agenda. Wọ́n ní hidden agenda ti wọn. So mi ní sọ́jú báyẹn lọ, kí kálukú wa ká lọ jókòó ká wò dáadáa, ṣá a ṣe àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn tí wọ́n lè ṣèwọ́de.
0: Nítòtítọ́.
1: Nítòtítọ́ bíi olóògbé Gani Fáwẹ́hìnmí àtàwọn bẹ́ẹ̀ lọ. Aláwọn tó ń ṣèwọ́de òtítọ́ ní Nàìjíríà Nìbàdàn gangan o. Ṣùgbọ́n èyí tó pọ̀ jù ní political dispensation tá a wà yìí, merchandise protesters ni wọ́n. Merchandise protesters ò ní wọ́n. Àwọn náà ni wọ́n organize counter protest. Àwọn náà ni wọ́n organize original protest. Kí wọ́n padà sí ibi wọ́n ti lé ìwé, wọn ò ti lé ìwé. Ẹgbẹ́ àwọn olùkọ́ NUT wọ́n fi sọ. Ṣùgbọ́n wọn ò ìgbà tí wọ́n dámọ̀ káwọn ti lé ìwé pa, wọn ò wó dáadáa, wọn ò dẹ̀ fi gbédékè sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí ò yé wọn security wise okay. So if you take decision dadan ni ki a fe onu pe ijoba e se to sugbon ba se wa ti le we pa nisin yi sa nda kun adanwo ni abi a fe solve adanwo to wa nle adakun adanwo tin be ni tan ba ti le we pa fun ojo kan osu kan ni fi ti le we pa yen tan ba wa ti fun ose kan odidi odun kan nu
0: hmm session kan niyan
1: odidi odun kan niyan o ti wa di odun meta bayi tan fi ti le we pa ni pinle oyo majority awon mo ti won ti le we won pa yi se gbogbo won lo se lo nko ise owo
0: ti o le engage won
1: se gbogbo won
0: lo awon rin ti o to nkan kan yato sibe
1: lo se je muslimi abi te ma je mo se gbogbo lo lanfani ati mo lo ile ike ta mo si madrasa ti won ro la ago mejo ago mesan ayo ti won o de ni ago melo kan se gbogbo won lo lanfani
0: ti o fi ni je pe won mo rin gbere gbere ki
1: opolopo won gba bo ki eti o gba bo o n ba ye ki oja eti o le n ti o moju to ti ya ba ti jare la o no se to wu lo awon omo to ti balaga lobirin won wa se won oni ma fi anfani yen yoju le ka
0: a kuku lo lewe
1: awon okunrin nu won se won oni ma tatete se won oni ma se ka ti wa ni pe a ni sport facilities in different locations to need to modada
0: to le engage won
1: ta won mo n lo sibe ti won lo gba bo abi won play table tennis abi won se engage in any sporting activities a le ma so wi pe ko ti si ipadanu kankan sugbon ani awon nkan yen ipadanu ti wa
0: ikan wa nle ta ran lowo ta ti ran tan
1: ipadanu ti wa sugbon ni ero kan temi ni opinion temi mo ti so laran lori eto kan ni sister station wa pe ki ijoba ati NUT ki won pe ara ati odo fun won ki won se ilewe pada lara solution ti won provide oni wi pe awon schools ta mo po wa ni gbeviko to je possible hotspots
0: si iru nkan bayi
1: si awon nkan to sele yen ijoba abile awon to wa ni agbegbe yen abi ta ba ri awon to fi jaje to lo nbukun to ja awon ma bule yan ba awon ma adugbe ba awon ma gbegbe yen ati ijoba abile pelu awon local securities wa ki won se pade ki won lo ogba ati nuda lati ma dabobo awon mo ni akoko ti n ba wa ni ile iwe yen pa ju lawon eti o wa ni igberiko se alaye mi
0: agboye agboye
1: ti o wa ni igberiko won le lo ogbon ati nuda yen ti o si ani ani kankan be kawon yen mo je ko ya awon lenu pe awon le ti o wa ni igberiko ni badan bo se je pe olulu ipinle oyo igan won ye se 30 ni ye won le ni won le ni 100 to wa ni igberiko sansan
0: ti e tun se nu gboro
1: ti e se nu gboro won po be dada so in ti joba le se oniyan kan ba won
0: e je awon oluko yi
1: so ile ise olopa civil defense ki ati awon groups to provide security
0: to ki won lo da to ni won ni wi pe pelu gbianju ti joba na nsa lati pile ati ni ijoba apapo lati ri awon omo yi wi pe ki won ori won gba pada layo ati lafa ti mo si ni gbagbo be
1: eyin kan ko ma nipa igbe ti ijoba nsa eja dakembe
0: mhm
1: tori awon kan jegbin na ngbo wa
0: beni
1: nta ba de so won mulo eja dakembe ijoba ni ki won wa ogbon ti won o lo ki won si ile iwe pada
0: ka won tin benle o si mo keko lo na
1: ka won tin benle ke pada si ile iwe ki won lo keko tin ba si ile iwe la re la dadan ko obi to ba wu ko fome sile obi ti o ba wu ko mo fome sile sugbon ijoba ti fun awon omo yen ni right won pada which is right to education awon to ti lewe pa tan dan kekere ka awon ti lewe pa won wo right to life o la won wo e mo je a tori eto kan te eto kan lojumo le ati n dina awon omo yi ni eto won ti se eko
0: to si se pataki na
1: an ke ma wo bo ba se ti lewe pa ni isin yi ijoba to fe ko gba wole ni next year oni jiya e ijoba ti n bo yo jiya e
0: torí yóò hàn nù àbájáde àwọn èsì.
1: Yóò hàn ìdí ni wípé ọmọ tó wà ní Edo State àti tó wà ní Oyo State tó bá di next year 2027 same wire kìíní wọn ò jọ ṣe.
0: Sílábọ̀sì kan náà wọn ò jọ lò.
1: Sílábọ̀sì kan náà ni. Ọmọ tó wà ní Adamawa àti tó wà ní Ibarapá tí wọ́n bá ṣe jam sílábọ̀sì kan náà ni wọn ò jọ ṣe. Kò sí yàtọ̀. Torí sílábọ̀sì wọn ń kọ́ láti SS1 to SS3.
0: Ṣáwọn ọmọ yìí sì lè meet up náà pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ti pàdánù náà láàrin ọ̀sẹ̀ bíi mẹ́ta.
1: Ṣẹ́rí wọn ò meet up. Ó kù sí bí olùkọ́ kọ́kọ́ kan bá ṣe fẹ́ ṣiṣẹ́.
0: Even tí wọ́n bá sílé ẹ̀kọ́ padà báyìí.
1: Ó láwọn ààyè tí wọ́n á ti meet up. Ó láwọn ààyè tí wọ́n ti ní meet up. Kẹ́ ẹ máa wò kí pé kí nìkan àwọn ọmọ tó máa ṣe common entrance gan wọ́n wà affected. Ta àdèmọ̀ importance common entrance sí ẹ̀kọ́ ọmọ ní Nàìjíríà tá a wà lónìí tọ́pọ̀lọpọ̀ èèyàn ò bá mọ̀ bọ̀ ìgbìmọ̀ tẹ́mi ó gba ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ àti ẹgbẹ́ olùkọ́ kí wọ́n finú konú kí wọ́n pe ààrẹ àti ọ̀dọ́ fi wọn papọ̀ kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ ṣe ilé ẹ̀kọ́ padà.
0: Ọ̀dà ẹ jẹ́ kí n lọ sí
1: ẹ̀kọ́ ṣe pàtàkì. Ó lè má tẹ́ lómi ẹ máa gbọ́ ó lè má tẹ àwọn èèyàn kan lọ́rùn o ṣùgbọ́n opinion tèmi lélẹ̀.
0: Àti ẹ̀ ní sùn ká kọrí síbi kan
1: náà. Understand by it. Mo ti sọ lánàá. Mo tún tún sọ.
0: Ẹ jẹ́ kí n dẹ́ka àpolówó ọjà náà tí mo bá dé máa ṣe ojú òpó sílẹ̀ fẹ́yìn ara lé láti mú èrò ọkàn tí yín náà wá lórí ìgbìyànjú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ yìí àtàwọn tí wọ́n ń bẹ ńlé lọ́wọ́lọ́wọ́ yìí táwọn ò láǹfààní àti lọ sílé ẹ̀kọ́ ẹ̀kú kalẹ̀.
2: This June, get more on DStv. That means with same price, you get more channels, more action, and drama.
3: You just call me.
4: What the fuck?
2: Pay on compact and watch premium. That's two levels higher. DStv Confirm and Yanga subscriptions get the next higher package. Renew today and enjoy more on us all June. DStv, your home of entertainment.
5: If happiness gets sound for Nigeria, na so e go sound.
6: Yo, carry your bride, John.
5: For 75 years, Coca-Cola done dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't tey, we still dey gidigba.
6: You fit kiss your bride now.
5: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta, and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
9: Offer valid while stocks last.
10: Me and Maggi, so good together.
11: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣúgbọ́n èdú kan àti iyọ̀.
12: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí èdú ṣe kú gbogbo ilé báyìí?
11: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
12: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ̀nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: mo ki wa kaabo pada si itesiwaju eto gbagede oselo fun aye eyan wa ti e wa loju opo ibanidore Facebook e se eyin ti e pe wole e pe e fi comment yin na soju opo Facebook 07069493000 07069493000 ati 07014475770
1: inu lomo nibadan o eko atosimo lomo mi wa bo mo ja omo patisku pada mo jo tori olohun ti awon je won si ma ba ise won lo ire je wa jo awon mo awon mo ta won lori wa bi o si nigeria o o lo si nigeria o lagba olaye wa oni baje
0: ami o
1: o dabo
0: e se nga pupo pupo 07069493000 hello hello.
2: Hello.
0: Yes, sir. Ekale.
2: Ekale.
0: Yes, ma. Okay. Lati Rapaja.
2: Rapaja.
0: Oju opo yin ko da to be ba lanfani egbianju ke pe mi pada. Egbianju ke pe pada nitori Olorun because oju opo yen gban pupo pupo. Hello.
3: Hello.
0: Hello, Ekale.
3: Ekale ka o.
0: Yes sir, oruko yin.
3: Oruko temi ni Jomoyan.
0: Lati bo?
3: Lati Academy.
0: Lati Academy. Oh yeah.
3: E jo mo fe bere lowo ni pe awon mo ti won ji ko yen. Ke mo e pe komo komo se tu. I'm not sure.
0: E mo wipe won se igbiyanju lowo lati pinle ati ni ijoba apapo. Se e mo ye awon osise leto abo to ti ba igbiyanju yi lo. Se gbo si.
3: E o gbo si
0: yen. Gbo si yen. Ijoba igbiyanju labe bo ti wu kori. Sugbon ta nso ni wipe bi o ba ye yin. Ni wipe pelu bi ijoba se igbiyanju lo yi. Ki won mo deprive awon omo keko ti won si wa nle lowo e ma gbagbe pe awon omo yi bi owo to ba dile o le su nbe lowo e
3: o to le so
0: okay e gba be
3: awon omo ye ka ni agbako
0: ami ino mi dun pe ina le fani ati gba le
3: baba
0: yes sir
3: agbalagba ni wa ni ta uju mi ni o ti ke ka mo ti wa ni o tu ju ba
0: be ni adua ka awon omo ide layon lo ni kaluku wa na nse soye yin e je ke lomi o pe hello
4: hello
0: hello sir
4: e ku eto
0: o jare sir
4: komi ile kan lo npe latorogun
0: e seun gan sir
4: e ku jo meta
0: ijo kan pelu o
4: se ri nkan te mi fe so lori oro yi se ri agbodo ma fi eko
0: hmm
4: oro fora wa
0: agboye
4: kan ba ni emi le support kan se school mo le to support kan ma se school
0: okay
4: mo ti post sori social media bo ti awon activist kan ba ngboro mi bi mo se so yi ko jo kan ba wa take action se ri awon gomina commissioner awon ese won president yo minister private school opolopo won mo won wa why are we deceiving ourselves cherry enuti oyo state won ti e carry nti won na awon yen tin soselu e mo gbagbe awon yen yeah
0: okay
4: unity ba tin se national ti won intervene oni bi oni enuti oyo state oni lo bi kankan to mu kan won national fun yen bo le awon activist e je bo ti e jo se kan e lo ti private school pa the big school in Oyo state e ti pa o fun yin pe laarin ose kan awon moyan o jade
0: mo ti gbo yin ah ijoba na lanfani ati gbo yin dada
5: sey laarin
0: iseju
5: kan laarin do soro tan opinion won da gan bo kan realize wi pe lo to wi pe e fe protect right enikan ke wa te right enikan lojumo le so ni decision pe won ti scoop pa won ti scoop pa se mi se agbenuso fun ijoba Nigeria abi ijoba apile Oyo awon kan wa ta ti mo nipa ise iwadi lo fi pe won fe gba awon mo ipada won fe ka ran
0: se o si se han si ta
5: se o se so si ta ineyan to pe before ke to mo ne pe se niyan moye officers of Nigerian army Nigerian police amotekun awon local hunters ti won ti ni ti emi won ti lo lori e se won mo wi pe njo ti won ji koko ji awon mo e ko gbara awon to koko tele won gbara ni gba ti won tele won ti won face won se won mo pe nkan se won se ri a le joko si badan a le joko seko ka ma fenu yaran so be nipa eto abo nti a ba mo ka dake but one thing is the government is taking action but can sustain pressure lori government ki won le take proper necessary action lati le gba awon eni yi pada
0: sugbon sibe sibe na o di ojo ken le logun
5: sugbon sibe sibe ki won lo si ile iwe pada
0: ese hello
6: hello akoto
0: yes sir
6: en to bare soro lati ara paja
0: wo okay e ba mi se papapa tori olohun
6: e se mi ro mo se se you want that security o ko data ko ko ko ko ko ko ko àwọn skool kan wà lórí àwọn ilé náà ọjọ àwọn tájọjọ kankan ló ń bẹrẹ ní òde ń bari sọrọ yìí bí tí ó ṣe jẹ pé àwọn ọwọ bàǹkì tó ń sukùn yẹn ṣe kí ìyẹn lọwọ bó ti ṣe gbọmọ olú lọyọ àti ẹ bá rí bíbẹ tó rí gan kí náà fà ní pápá lò bá tó wọn kí wọn fà ní tọ́sẹ̀lẹ̀ láti máa fi ní àkọmọkọmọ méjì.
0: Torí àárọ̀jọ́ musolókun sá àárọ̀jọ́ musolókun sá. Ẹ ṣeun gan sá ẹ ṣeun. Mo dúpẹ́ Damola Akabi láàrin ìṣẹ́jú ayọ̀ ọgbọ̀n.
5: Ṣé ẹ jẹ́ ká sustain pressure lórí ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ àti ìjọba àpapọ̀ ká bẹ̀rẹ̀ sí máa gun wọn kẹsẹ́ ká máa sọ kí wọ́n tún lè jáwé sóbì sí. Táwa ti wá ń sọ ká rántí wípé àwọn elétò ààbò ilé wa Nàìjíríà wọ́n gbìyànjú o wọ́n ṣiṣẹ́ nínú òkùnkùn kí ìmọ́lẹ̀ lè wà káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà ni. Ká fi àdúrà ran àwọn yẹn lọ́wọ́ ní sàn-án-sàn ká gbàdúrà fún àwọn ìdílé wọn ká sì máa gún ìjọba ní kẹsẹ́ ṣùgbọ́n kí ìjọba àti àwọn ẹgbẹ́ olùkọ́ kí wọ́n ṣíléèwé padà kí wọ́n dínà àwọn kan ní
0: ráìtì wọn. A nígbàgbọ́ pé ìjọba náà tó ń gbọ́ lórí àgbọn ọbẹ̀ yẹn náà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn èèyàn tẹ́ ti láǹfààní àti bá wa dá sí ètò lálẹ́ yìí lórí ètò gbàgede òṣèlú ọjọ́ mẹ́jọ látọ̀ láǹfààní àti pàdé lágbára lọ́wọ́ ọlọ́run bó bá di aago mọ́kànlá ẹ̀pàdé Lukman Tijani lórí ètò ìrìn àjò ẹ̀dá. Ọláyinka Ọláyẹra Mr. Bobbu ajọ̀wánú ilé agbára lálẹ́ yìí náà ni arákọ ètò yìí náà ni òun náà lágbára lọ́wọ́ ọlọ́run. Ọ̀rọ̀ ò mú yẹ̀sì lórí àwọn ọmọ yìí wọ́n sì rí wọn gbà láyọ̀ àtàlàáfíà láìní farapa àwa náà sì ní sọnù lágbára lọ́wọ́ ọlọ́run. Kúnlé Ọmọ Anífowóṣe náà lórúkọ tèmi ẹ kú kalẹ̀.

0: Flash FM 105.5.
1: Lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Guy, why you dey smile like this? Wetin happen?
4: Cause I don't win trip to go abroad.
5: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: today. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
1: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Owó di
2: gbé ìgbọ̀n
1: ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí /FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
3: Guy, we don't talk since so. Ha, think I go do my work, eh? We go continue this talk later.
4: Oh boy, you don't talk. Haba, you know the tire.
3: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
5: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣe ìpadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírù rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ ₦600 péré, adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
7: Origin tá a ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju ₦600 lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún 18 o. Ẹmu tí ni wọ́n.
0: Flash FM 105.5.

0: ó bàbá mi bàbá rẹ ni òun lo ní kẹ̀kẹ́ iná ẹni jésù ó mà ṣe mo dúpẹ́ fún àtìlẹyìn mo dúpẹ́ lọ́wọ́ ẹ fún ayé àwọn ọmọ mi mo dúpẹ́ fún ìkan òjọ̀ kan mo sì gbóòórùn ẹ ẹ̀mí olúwa ní agbára ń bọ̀ láti ọ̀run ran agbára olúwa ran agbára olúwa ran agbára olúwa kí o sí baptisi wa ní tí mo gbọ́ nìyẹn ẹ ti mọ̀ pé tí wòlíì yín bá gbọ́ ni ó pè ọlọ́run ìpẹ̀kun ẹwà ìpẹ̀kun ògo ajíwẹ̀rí ọmọ tuntun dákedáke ọlọ́run mo gbé ọ̀gá fún ayé àwọn ènìyàn tó dọ̀bálẹ̀ a gbé ọ̀gá fún ayé àwọn èèyàn tó kúnlẹ̀ ẹ ṣé àná ẹ ṣé òní o ọlọ́run a gbé ọ̀gá ó tún ṣe ètò lánà a dúpẹ́ ohun gbogbo tó ṣe ìwọ lọba tí ń gbébi gíga sọlá ògo ni fún ọ jésù gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó kúnlẹ̀ tó dọ̀bálẹ̀ ni jésù ó máa ṣe ìwọ ni bàbá mi jésù ó máa ṣe ìwọ ni ẹlẹ́dàá mi jésù ó máa ṣe ìwọ ni aláfẹ̀yìntì mi ògo ni fún ọ jésù ẹ̀yin àyànfẹ́ ẹ dìde lẹ̀ mọ́mí ẹ dìde dádì ẹ dìde òní ni etí àkè alleluya ńlá mẹ́rin àti ògo mẹ́rin ọjẹ́ mẹ́jọ ẹyọ ẹjọ tí ń bẹ lẹ́yìn ẹnìkan ní sì ṣe pastor dẹ́kunlé epaphras ló ń dún yẹn jésù inú mi ló ń dún wòlíì ọ dẹ́kunlé epaphras àti ìjọ comfort life mission international ni ẹ̀mí olúwa ní kó ọba wa fò kèké alleluya mẹ́rin àti ògo mẹ́rin can you do it ọyẹ ẹ súnmọ́ wájú ẹ kú ò níbi tẹ́ ẹ wà yẹn ọyá ẹ tún sún sí ẹ tún kú ò níbi tẹ́ ẹ wà yẹn ẹnìkan ní kí ló dé sóun fẹ́ kú ò níbi ojú kan ni ẹ̀mí burúkú lẹ̀mí ojú kan when you stagnant stagnancy is a cause egun ni kéèyàn dúó dídúó pa sójú kan ó máa ń sílẹ̀kùn fún ìdógùn ìdógùn a sì sílẹ̀kùn fún ìjẹrà ọlọ́run wo àwọn tó sún síwájú nítorí májẹ̀mú rẹ bá ń sún wọn síwájú nítorí pé ọlọ́run lórí mi bá ń sún wọn síwájú hallelujah mẹ́rin lẹ̀mí àwọn wòlíì ní ẹ̀kẹ́ somebody shout for hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ògo mẹ́rin ògo ògo ògo ògo fún mẹ́sàyà onúmi àdáhàyà olómi àti ẹ̀jẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run mo fẹ́ gbàdúrà fún yín bọ̀ kó tó di pé màá gbàdúrà fún yín ẹ jẹ́ ń sọ báyìí kí n má bàa da gbogbo ẹ̀rú ìwàásù ta ti mú bọ̀ mo ní number one tó o bá lára àwọn nǹkan tí mo jẹ́ kí ẹ̀dọ̀ kan àlàjá o ní pé mo rò rẹ̀ pin o don't write yourself off don't write yourself off mo ti sọ púpọ̀ yẹn number two mo wá ní start ibẹ̀ mo bá dé something small bẹ̀rẹ̀ nǹkan níwọ̀nba bó bá ṣe mọ́ mo sì kà jáde nínú ìwé Zechariah chapter 4 verse 10 ó ní ta ní àgàn ọjọ́ ìbẹ̀rẹ̀ kéńkélé anybody tẹ bá ti rí tó bá ti gan ọjọ́ ìbẹ̀rẹ̀ kéńkélé wọn kì í rí ọjọ́ ńlá bẹ́ẹ̀ ni mo sọ mo wá ní falu humble beginning èmi mo sọ wàásù débẹ̀ ẹ kíyèsí ìbẹ̀rẹ̀ kéńkélé don't underestimate the power of small beginning mo fojú di in tí wọ́n ń pè ní agbára ìbẹ̀rẹ̀ kéńkélé because every great accomplishment today begin with a humble beginning gbogbo ìgbéga gbogbo in tó tóbi lónìí ibi kéńkélé láti bẹ̀rẹ̀ ẹ̀ mo wá sọ nǹkan kan èmi mo sọ mo ní trust God's plan gba ọlọ́run gbọ́ fún kíni fún ètò tiẹ̀ fún ayé rẹ ibẹ̀ ni mo ti ní káwọn èèyàn tọrọ pé kí olúwa kọ́ dá mi lókòwò ọlọ́run dá mi lókòwò èmi mo sọ mo lọ́lọ́run lè bẹ̀rẹ̀ ọjà fún ọ God always rejoices in providing for you to start your small beginning. That your small business. Ọlọ́run a máa pèsè. Ọyẹ ẹdìdè mọ́mí, ẹdìdè dádì, ẹ wá fi ọwọ́ ètò ọ̀gá jù láàrin ọwọ́ yín. Ẹ fi kan àwùjẹ yín. Àwùjẹ túmọ̀ sí pé use it to touch your head, the center of your head. Ẹ wá kígbe Ọlọ́run jọ fún mi lówó tí n tó fi bẹ̀rẹ̀ ọjà mi. Fún mi lówó tí n fi dókòwò. Ọlọ́run jọ nínú agbára sànú fún mi èmi mo kà jáde nínú ìwé 2 Corinthians chapter 9 verse 10 ó ní ìjẹ́ ẹni tó ń fi irúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín yóò sì sọ́ di púpọ̀ fún irúgbìn yóò sì mú èso òdodo yín bí sí èso òdodo. Ìdí bíbélì ń sọ bí o ni pé ọlọ́run ní máa fún ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọjà lówó ẹ̀kẹ́ bàbá owó ọjà ni o fún mi. And ẹ wá gbé eléyìí, focus on your progress not on your perfection. Ẹnìkan kí ni wíkí lẹ́wí yẹn, mo sọ pé kó dìgbà tó ọba tó perfect ntí o focus ntí o tẹjú mọ o ní bí sẹ́yìn ó ṣe máa lọ wájú. Àìmọye àwọn tí máa nàwọ́ sí wa mọ̀ pé kí wọ́n ń ṣe kí wọ́n ń ṣe bọ̀ bẹ́ẹ̀ àṣẹ mọ̀ ṣe yẹn iṣẹ́ yẹn ń lọ wájú. Àríṣe la rí kàjáre, mọ̀ ṣe lọ, don't focus on perfection yet. Ó kù díẹ̀ tó bá focus lórí perfection tí ẹ̀ kọ́kọ́ dìmú dàgbà náà, jẹ́ kí nǹkan yẹn lọ wájú díẹ̀ sí. Celebrate that small win. Ìtayọ díẹ̀ tó rí yẹn mọ̀ ṣayẹyẹ rẹ̀. Celebrate that little accomplishment, that little progress, even if it is not yet perfect. Mo dupe bi o ti e ti di ni nla ti o ti tobi ju, celebrate it. Mo yonu e, mo gbe gbiyanju, focus on the progress na. Koko mo lo bi kini yo se ni progress. Fi gbogbo ajito ni ani ko dabi ta won sub bi. Fi sub bi le. Koko mo tana. Mọ̀ tara ìsìnwájú ta lé yín ná. Ń bọ̀ bá yá ọ gbà ṣọ́ọ̀bù bẹ̀rẹ̀ chọ́ọ̀chì yẹn mo rántí gbà chọ́ọ̀chì bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ẹnìkan ni ẹ sì mọ kí gbé pé 40 naira lẹ fi bẹ̀rẹ̀. Ebi skul kan mo rí nínú CAC primary school kíláàsì tí wọ́n fún mi gan wọ́n mọ̀ ń yàgbẹ́ bẹ́ẹ̀ kí n tó fa gbogbo bẹ́ẹ̀ kí n tó fọ́ nù lẹ́yìn ìgbà mo ṣe tán èmi mọ̀ mọ̀ gbá. So in ti mo fi 40 naira se ni mo fi ra kerosene mo wa emi mo se jango bulabula emi mo se enikan ni kini je jango bulabula ku fi in mo ko te mo pe nlu yi emi mo fi owo kerosene mo fi 40 naira yen ra mo wa gbe so kan bayi en ti ba nkoja lo mo se ba won elebo ni ta ra gbe kini na so kan lo kan lo kan bayi a mo fe gbadua fun eyan mo lohun olohun o ba ngbo. Sẹ́ẹ̀rí bí mo ṣe ń ṣe lé ní tèrèjì tèrè nìyẹn títítítí gbọ́yá ọlọ́run sàánú wa abáríbìkan àríbìkan níbìkan tí ẹ sọ pé ká wá mọ̀ ṣe inú ṣọ́ọ̀bù kan táwọn mẹkáníìkì lókù ibẹ̀ la tún rí inú Kumasi compound mi ò tiẹ̀ sọ pé mọ̀ mọ́ sórí ẹni tí ó dìde ó dìde. Níwọ̀n ìgbà tí ọba ti sú ọ, níwọ̀n ìgbà tó ọba ti wo ohun tí ń ṣẹlẹ̀, wọ́n wò pé kí wọ́n sọ pé lẹ́gbẹ̀ẹ́ títì ló gbé ṣọ́ọ̀bù sí díẹ̀ díẹ̀ ni tí èrò owó gba ṣọ́ọ̀bù ńlá. Àwọn tí ń kọ́ history lónìí wọ́n bẹ̀rẹ̀ láti ibìkan ni. So bẹ̀rẹ̀ láti ibìkan ẹnìkan ní kí lẹ̀ ń kọ́ mi. Ẹ jẹ́ ń sáré mú ọ̀rọ̀ àwọn méjì, ẹ jẹ́ wọ́n sáré gbẹnu sí máìkì náà bí ká sáré wo ohun tí bàbá mi ológun àjọbọ́ dẹ́wò nù ayé wọn.
1: Bàbá mi ẹ káàárọ̀ o, ẹ kò ṣe lówó olúwa túbọ̀ máa ṣàtara ní dìtún ojú òní tì yín o. Èmi náà lẹ́rìí o, ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ Adéọlá láti ìlú Cairo. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe ní àdúrà àjọ Sátọ̀dé tẹ àdá tẹ ní pé kí la fẹ́ fi bí Ọlọ́run kí la fẹ́ fi sọ̀rọ̀ pípé àwa náà ń ṣe nínú ilé ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo gbàdúrà náà láàárọ̀ ọjọ́ yẹn ìgbà tó tún dalẹ́ ẹsẹ̀ pé ká tún kọ̀ntínú ká máa gbàdúrà yẹn ìgbà tó dalẹ́ mo tún gbàdúrà yẹn again bí mo ṣe gbàdúrà yẹn tán dé níyàn mi kan ṣe pè mí nìyẹn pé òun fẹ́ sẹ́ndì owó ìbò ni kò bá mi sẹ́ndì ẹ̀ sí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ju bí mo ṣe lérò lọ mo kàn fọkàn sí pé bóyá máa sẹ́ndì bóyá bíi 50,000 sí mi ni àfi bọ́mọ mi ṣe pè mí kó sẹ́ndì 250,000 èmi náà ti lẹ́rìí èmi náà ti rí owó ẹ̀ la máa rówó mo dẹ̀ bí owó mo fi sinmi mo fi ẹ̀dá mẹ́wàá mi mo fi bẹ̀bẹ̀ ọlọ́run bẹ̀ jẹ́rìí agbára ẹ̀ bàbá mi mo dúpẹ́ mo yìn lógo mo bí ọlọ́run ga lórí ìpè yín o ìpè yín pè mí o ẹ ṣe ẹ bá mi kí mámà.
2: Ẹ káàárọ̀ bàbá mi. Èmi ni ọmọ yín Olúfunṣọ́ láti ìlú Èkó. Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ màmá. Mo dúpẹ́ wípé nígbà tí mo join ìjọ Comfort Life lórí afẹ́fẹ́, Ọlọ́run ṣe oore fún mi lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ oore tí Ọlọ́run ṣe fún mi ni wípé nígbà tẹ ní ká anoint gbogbo ilé wa gbogbo nǹkan tá a nímú anoint ẹ Ọlọ́run pààrọ̀ gbogbo ẹ pátápátá títí dé ara ìgbálẹ̀ Ọlọ́run pààrọ̀ ẹ. Ọlọ́run ṣe ohun ìyanu fún mi lórí ọmọ mi lọ́rọ̀ ọ̀rọ̀ àti lọ lóyìnbó Ọlọ́run ṣe ohun ìyanu. o debe orise ope mi keta ni wipe mo ri owo mo de san da mewa mi ni mo ba se ri so ore olorun lori mi o po lopo lopo lori awon omo o po lopo lopo mo dupe lowo olorun mo dupe lowo yi ise ranse yin o bi baje sa o e se baba mi
3: e kaaro baba mi oruko mi ni omolola lati odife road mo dupe fun ore ti olorun se ninu aye mi ore yen ni pe mo travel ileṣẹ o fi oruko mi sile lati lo wo champions league pelu company taja alagbata won anfani yi wa ni ninu osu kerin kerekere asegbogbo to e ka se ṣugbọn nigbati isoro die ma dide visa o jade nigba to ye ko jade asa ni suru won ni ka ni suru pe na ninu ise olorun ojiji o gbodo sore fun mi ni mi o ro tele iwo olorun gbodo se ni gbodo se lase pe mo ro ti pe eni ka fi erupo gbadura larand match ka so ka fi se saku si mi ni ka gbadura mo se kini yen ni ojo meta pe ibi ti iwo mi o de ri mo fe debe mo fe laaye ja olorun de gba kuso fun mi olorun gba gbogbo oko a lo abo ṣùgbọ́n lórí tíkẹ́ẹ̀tì ẹlẹ́ẹ̀kẹta ni mo tó lè travel torí pé single entry visa lọ fún mi but ọlọ́run gba gbogbo ògo ìrànwọ́ dìde nígbà tí mo rò pé àbáwọn company yìí a sọ pé àwọn ti gbìyànjú tó ni wọ́n make sure pé àwọn sì wà débẹ̀ àwọn rí pa débẹ̀ gbogbo tó yẹ ká ṣe àṣe mo dẹ̀ ti padà sí nàìjíríà náà báyìí mo dúpẹ́ pé ibi tí mi ò lérò ohun tí mi ò lérò ohun tí mi ò lè lérò lọ́lọ́run ṣe mo dúpẹ́ bàbá mi ìpè yí pé mi ò.
0: ẹnìkan lẹ́ẹ̀tì ẹ̀ bomi ńlá gbogbo lé ẹ̀yin tẹ́ wà sọ́nà church gbéra o kẹ́ ẹ̀ tó pàdé mi lórí facebook ẹ̀yin ọmọ ọlọ́run ní agbára ẹni tó láyé àtọ̀run youtube máa wà tiktok máa wà láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago mẹ́fà àbọ̀ wàá fojú kàn mí live neat and direct aago mẹ́fà àbọ̀ ni màá sì wọbẹ̀ tẹ́ ẹ lè sáré bomi díẹ̀ omi yẹn mo fẹ́ gbàdúrà fún yín báyìí ẹ̀ mọ̀ sẹ́mu ni olúwa sọ fún mi pé yóò ṣiṣẹ́ ikùn yóò ṣiṣẹ́ ìta yóò ṣiṣẹ́ ọpọlọ yóò ṣiṣẹ́ ní gbogbo abala mọ̀ ń bọ̀ sábòmi ìbáṣe bọ́tù kan náà lórí omi àmukùn yẹn gan lẹ́tùn gbé pàdé mi lórí facebook engineer ẹjẹ tó ń gbọkàn sí.
1: bàbá mi èmi náà ti lẹ́rìí o ẹ ṣe ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ìjọ comfort life mo dúpẹ́ ọlọ́run tí ò jẹ́ kójú kó tì mí tí ò jẹ́ kí ikọ́ àwọn ọgbẹ́ kó dààmú mi ju bó ṣe yẹ lọ mo dúpẹ́ ẹnìkan sọ stress mú pè láti kogi ọmọ yín lórí ìjọ afẹ́fẹ́ òun ló ń sọ̀rọ̀ ní àná tí ẹnìkan give testimony láti us ó ń sọ̀rọ̀ nípa àìsàn bp tó ti ń ṣòwò láti gbà kékeré títí fóun ti pé 35 years tó sọ pé òun ti lòògùn pé láti nàìjíríà ni problem yẹn ti ń bá òun fà á pé oògùn oríṣiríṣi ìwà làwọn gáálíìkì wọn ní jíjà gbogbo ẹ pé ọ̀hún náà tó pé òun ṣàgbọ́ òun ṣàtẹ̀lé ìpè yín pé ọlọ́run bá òun ṣẹ́gun ẹ̀ àná yẹn náà ni mo kì í pẹ̀lú tẹsímọ́nì yẹn tí mo sọ pé ikọ́ yẹn ń disturb ní asin ikọ́ tí mo ń kú tí mo ń tọ̀ síra kó tó ìṣẹ́jú mélòó náà tó bẹ̀rẹ̀ bí ijọ́ mẹ́ta yìí náà ni mo wá fi omi jẹ́ lánàá mo fi sọ pé ọlọ́run iwọ́ tó lè mú bp sọ kí ni ikọ́ lásán tó ṣe wá ń rẹ̀ mí ṣùgbọ́n ọlọ́run àánú yẹn mo dẹ̀ fomi jẹ́ àánú yẹn náà la fomi jẹ́ gbàdúrà ibi tí bàbá wa ní ká jókòó ká fẹ̀yìntì mo fẹ̀yìntì lánàá tí ògiri mo gbàdúrà mo dẹ̀ mú mi lójú pé ìwọ́ tó ń fún àwọn èèyàn ní testimony pé kò sí kékeré testimony gbọ́ mo fẹ́ kí ikọ́ yìí pé kó gbé láti àná bàbá mi ó gbé mọ́bẹ̀ ni mi ò lo oògùn mo dúpẹ́ o mo mọ̀ lórí o testimony mi kejì ni pé last year ni mo join ìpè yìí lórí afẹ́fẹ́ ṣùgbọ́n last year this year first week of this year ní january ibi tí mo rò kàn sí a fi 200,000 ọ̀yàbọ̀ ọkọ mi kan ó sẹ́ndì ẹ̀ sí mi ó yà mí lẹ́nu òun ló jẹ́ kí èmi náà bẹ̀rẹ̀ sí ní ṣe one or two things mo ti san tithe mi o bàbá mi ẹ ṣe o ipò yìí pé mi o I really appreciate thank you bàbá mi kí mama o.
0: nice bí wọ́n bá nígbàgbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wá dìde dúró tí n bá ti ń sọ tẹ́lẹ̀ wàá mọ̀ ṣẹ́ omi mu bí n bá ti ń sọ tẹ́lẹ̀ mọ̀ mú mi yẹn tán díẹ̀ tó kù ẹ gbé pàdé mi lórí facebook ní 6:30. ni agbare ni to laye atun YouTube ma wa TikTok ma wa laaro kutukutu lola ni ago mefa bo wa foju kan mi live neat and direct ago mefa bo ni ma si wobe odekunle epaphras enikan ni pelu anointing oyin be lu anointing oyin tan yin tun fun yin mi se ti e ri ti convention eleyi o ya to gedegede mo ba fun yin ni royin ayo eh gbogbo eyan bi n ba tin so tele ni ko nawo bayi bo se nse ami mo se omi mu wa ni idakeje ni iseju die olorun to to wa ninu agbara re gbogbo emi to duo ti won lawon yo aye re lenu me ma bi to duo si to tin gbo mi mo doju agbara olorun kon won bayi Esa to ba mo to wa se nbi fi agbara nu e se ami ki won wo le nbi mama yi abi e le ju be lo fi gbogbo nu e se ami agbara to lohun ni ji ogberi o lo lodi so fi idile yi agbara to lohun di ni ogberi laye gbogbo eni to ba le se ami to ba se wipe igbe ni ara ma ke wole gbogbo iru agbara be gbogbo bi te ba ti wo mi loruko jesu ki won binu wole aha in the name of Jesus ekpo aso tele leketa enikan ki ba iku dugbo osi si eni to le dide ti o ma ba efo du odan eye ti won pe ni eye leke leke won ki ba du ikefun o lo ni kini white yen enikan ni to lo won bo du ayo e enikan ni to lo won bo du ogo to gbe wale aye ẹni tó lòun tó bá ọdún jíjèrè rẹ lọ́sẹ̀ yìí mi mọyé ẹyin tá ẹ lè ṣe àmì lórúkọ jésù kí wọ́n wọlé nbí ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ lẹ́ẹ̀kẹta bí ọwọ́ yẹn lórí sà àti gé àtọ̀pẹ̀ ní sàánú ewé tí wọ́n ń pè ní àfòmọ́ àfòmọ́ ò lẹ́ka asomọ igi kan ni ó fi mókè ẹ gbóhùn olúwa lẹ́nu mi mo di ọlọ́run elijah sí ọ ọlọ́run elijah ẹni tí bàbá yóò somọ́ tí ó fi mókè ẹni tí màmá yóò somọ́ tí ó fi mókè ìdí ní abáko àbẹ̀dẹ̀ háyà pẹ̀lú àṣẹ àti agbára ọlọ́run ìwọ nìkan ni ọdẹ mi ṣe lórúkọ jésù mo ní kọ́ yọ sí ọbẹ̀ ẹgbẹ́ àsọtẹ́lẹ̀ nọmba 4 mi mọ irú àìsàn tó gbé wá bí bàbá yẹn ní gbogbo àwọn màmá yẹn ní gbogbo àwọn tó ń bẹ nínú ọkọ̀ ní kí ọkọ̀ mi pẹ̀lẹ́ torí àìsàn burúkú tó kọlù àìsàn mọ́ lè dìde dúró àìsàn mọ́ lè bẹ̀rẹ̀ àìsàn mọ́ lè jókòó àìsàn tí òjò lè ṣe bẹ́gbẹ́ ṣe ń ṣe mọ́ àìsàn tó fẹ́ sọ́dẹ̀rù àrùká ó ní bá a ṣe ń bọ̀ láti Èkó lọ sí Jesus City ó ní gbogbo àwọn tó ń bẹnu ọkọ̀ ní kí pé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ó ní nígbà táwọn débẹ̀ ní Jesus City ó ní nígbà tó di ọjọ́ lóru ò ní ẹ yípo ó ní mi ò lè ṣe ó ní ẹ try ọwọ́ á gbìyànjú ìgbà tí mò ń wàásù báyìí ó dàbí ẹni pọ́wọ́ ìwòsàn ti ń kàn ìgbà tí ó fi délé ohun tí ò lè dá sùn nígbà tí wọ́n fi anointing oil àtomi 77 rá láàtán wọ́n ló sùn ìyàwó ni mò ń yọjú wò ó ní lẹ́ẹ̀kan náà ọkọ mi bẹ̀rẹ̀ sí rìn gẹ́gẹ́ ó ní kì í ṣe pò tí ń rìn nìkan ó ti ṣe kíni ó ti padà sí ṣọ́ọ̀bù ẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti ju ayé yín sílẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n ti màmá mú nǹkan lọ sẹ́yìn fún ọ ọjà rí ọ̀tà mọ́ wọ́n ti palẹ̀ rẹ mọ́ láì sọjà gbogbo ẹ̀yin tí wọ́n ti palẹ̀ yín mọ́ pò ńlẹ̀ mọ̀ di ọlọ́run elijah sí ọ báyìí gbogbo ẹni tó bá lè ṣe àmì lórúkọ Jésù ọyá padà sáyẹ̀ lórúkọ Jésù ọyá padà sáyẹ̀ bí ọwọ́ yẹn lórí mama yẹn ní 2024 ni mo join church yìí ó ní ní 2024 iṣẹ́ tí mo ti ń wá fún 16 years ó ní ọdún tí mo dé oṣù tí mo dé ni iṣẹ́ yẹn jáde ó ní ní 2025 ilé tá a ti kọ́kù fún ọdún mọ́kànlá ó ní àparí ẹ̀ ó ní ní 2026 yìí mọ́tò táwọn ń lò tó dàbí ẹni pé kì í ṣe mọ́tò ó láwa náà ó ní èmi náà mo tu 13.something million jọ mo fi ra mọ́tò gidi a fi ra káà that is turnaround wọ́n parí ilé wọ́n ríṣẹ́ gidi wọ́n tó ra káà ó ní ayé mi ń lọ sí ìpele tọkàn mọ́ pàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bí lónìí ohun tọkàn nínú ayé rẹ ohun tọkàn nínú iṣẹ́ yẹn ẹ jẹ́ wo yẹ àwọn tó lè ṣe àmì jẹ́ kí tí ẹ ọ yàtọ̀ lórúkọ Jésù ọ yà kọjá lọ síbẹ̀ ìdẹ̀ ní.

0: láyé. Bó ṣe ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ tó ń gbàdúrà tó ń dàgbà sí nínú ẹ̀mí kí ìyípadà kò dé bá ọ. In the name of Jesus. Ẹ mọ́ ṣẹ́ omi yẹn mu díẹ̀ tó kù ẹ gbé pàdé mi lórí TikTok lórí YouTube àti Facebook. Ẹ wo nǹkan o gbogbo lé bó bá ṣe kọ gbàgbọ́ ó sì ṣẹ́ omi mu. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ìrúbọ ò ní ọ̀rẹ́ ò ní ìdámẹ́wàá já tún fi ṣe tọ̀la. Bó ṣe rí nìyẹn kò wá sí bó ṣe ṣe tó ní mú nǹkan bọ̀ lónìí. Account number church leléyìí 1966 36 38 73 1966 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank. Bí yàn bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní ò tún gbé jáde. Kí n tó gbàdúrà fún àwọn ọlọ́run tí wọ́n bí lónìí. Oo inú mi sì ń dádùn. Sunday ọ̀kẹ́jẹgbẹ mọ̀mọ́ ẹ sàmì bá mi wánkáchief white méjì ilẹ̀ ìkan lámọ̀mọ̀ tẹ́lẹ̀ ádà kan dórí ẹ mọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n láàárọ̀ kùtùkùtù náà ni o ẹ mọ̀ jẹ ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ń bó jẹ. Èmi ò mọ̀ sọ tẹ́lẹ̀ ìsìn agbára ńlá mi tó wọlé ń jọ Sunday. Ẹ wá wo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ kúnlẹ̀ ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n gbàdúrà fún yín.
1: Níbikíbi tẹ́ ẹ bá wà arúgbó ọjọ́ o bàbá mi bàbá rẹ mo ní kó gbé ọ̀gá mo lo àdàbí lé ọ lórí àdàbí tí ẹ bá sò ní labí ọ lókù tó bá sò ní labí ọ ara yóò dé ọ bí ara ṣe ń dé ọjọ́. In Jesus name happy birthday long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa kí wedding anniversary yín lónìí ìgbéyàwó yín ó ṣe rere lọ́wọ́ yín àdàbí tí ẹ bá sọ ọmọ yẹn lọ fẹ́ lókù. O ológo ni ẹ pé happy wedding anniversary.
0: Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹjọ́ loud kó neat 08 0 88 71 65 66 ẹ send the message ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

0: kale omo Nigeria. Ku dede akoko yi jake jado ri kun mererin agba nla aye.
1: Eni a wi fun obe.
0: Mo kiyin.
1: Lajo won o ki ma.
0: E ka bo sori eto te ni fe si te ti nduro de.
1: Sugbon ka ke won le.
0: Eni ajo eda la peto yi.
1: Eni mo we la lo.
0: Eto si nirin ajo eda.
1: Wa tu rota.
0: E ka bo si kan ni omo lu abi.
1: Won la le eni mo we.
0: Si won pe bi.
1: Ologbo omo fun eni ma.
0: 84 to le kekeke marun.
1: Aye won la le.
0: Batch 105.2
1: FM.
0: Aye won la. Integrity Station.
1: Aye won la.
0: Promoting right values. Ita dani waye fiji re kale. Sile fufun balao. Lopo kona afele le nile bada. Mokiyin le kansi. Papa ajilo gwa wanto tin dro de to ye. Ita ti pe irosi ti pe. A se gogo e papa. Ago mokanla le ti lo bayi. Iyen lorilede Nigeria. Láyé àjọ ọjọ́ tó ń ti ṣe ọjọ́ 18 nínú oṣù kẹfà ọdún 2026 mo kì í yín o pápá ìlọ gbẹ̀yìn tẹ̀ ń láǹfààní àti wà lójú òpó lásìkò yìí gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá pátá tó ń bẹ ní platform ẹ̀ka alẹ́ ago ẹ̀sìnkú àtàárọ̀ gbogbo àwọn olólùfẹ́ akáàkiri ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá yìí tó ti wà níbi àpótí rédíò wọn
1: báyìí
0: pàápàá jùlọ àwọn tó ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà àtàwọn tó ń bẹ nílẹ̀
1: òkèèrè
0: ẹ káàbọ̀ sórí ètò tó ń fọn rere ọ̀nà àbáyọ àti ojútùú tí ọ̀pọ̀lọpọ̀
1: làásìkò
0: àti pé níjà táwọn èèyàn ń dojúkọ lókè èèpẹ̀
1: kò
0: kì í yín o láṣẹ lọ́wọ́ àdániwáyé àní dẹrù àríká lẹ́kọ̀ọ́ èèpẹ̀ yàtọ̀ fẹ́lẹ́ yìí ayé ò sì ní nira fẹ́nìkọ̀ọ̀kan wa láti gbé ẹ jẹ́ ká ṣe báyìí dọ́lápọ̀ akíndàpọ̀ òun làmẹ̀jú ẹ̀rọ fásikò tá a wáyé
1: ìyẹn
0: lórúkọ àwọn olóòtú mi mẹ́tẹ̀ẹ̀ta fún di ọmọláwo ọmọ lọ́jọ́ òbí òní congratulations fún ayẹyẹ oríkádún omi ìtótún kò lókè èèpẹ̀ happy birthday to you boss and congratulations as well. Ṣèwọ́ ọlọ́run ló ní kírin àjò orí bẹ́ẹ̀.
1: Ẹ̀mí ìdòkun ní ibikíbi mo yìí.
0: Ọdún ilé yìí ò ní jáṣe mọ́nú ayé.
1: Ìmọ̀ ẹ̀ àyè láì rẹ̀
0: mi. Ìwọ̀n abẹ̀mí àlàyé tó ba ẹ̀ mọ́ yín lọ́wọ́ lọ́dún yìí.
1: Ẹ̀mí ìdòkun.
0: Ọkọ̀kọ́nù rẹ̀ ò ní dòkun lọ́dún tó ń bọ̀. Ọmọ ọlọ́jọ́ ibi kan ní fi ṣàwátì láàrin wa. Àdàwọlé ó sì máa yọrí sí rere. Aya you brother. Má tẹ̀síwájú náà àánú ọlẹ́dùnmáyé happy birthday once again bákan náà ni mo kí àbímbọ́lá bímbí àbímbọ́lá sàdí
1: ṣùgbọ́n
0: mànìjà tó yàtọ̀ láàrin wọn àyájú ẹ̀ ní lọ́jọ́ bíi tiẹ̀ náà bákan náà
1: aláfáàlà
0: abdulkadir
1: adérọ̀gbà
0: àwọn tí mo dárúkọ yìí lójú òṣìṣẹ́ iléeṣẹ́ yìí ọjọ́ 18 nínú oṣù kẹfà ọdọọdún náà láyájọ́ ọjọ́ bíi kálukú wọn èyí ò ní jáṣe mọ lókè
1: èèpẹ̀
0: congratulations to you all. Ẹ wo torí ìjọba àkókò a ṣe gbogbo ẹ̀ pàápàá láṣàálẹ̀ ká tètè gbé bọ́ọ̀lù torí kébi tá à ń rè òjì ṣùgbọ́n bíi tá a fẹ́ yà sí ọ̀nà pọ̀ ńbẹ gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì tún dúró dè wá pé àkókò náà ti fẹ́ẹ̀ tó mú ń bọ̀.
2: Ọlọ́run ló ṣ

0: kí yín káàbọ̀. Ẹ bá mi ṣe à programu yẹn tààrà. Gẹ́gẹ́ bá a ṣe sọ lọ́sẹ̀ ọ̀sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ń dúró dè wá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé. Ayé gbà mí Ayọ̀délé, mo kí yín bàmí. Olórí Tìjà ní Fátímọ̀, thank you for being there always. Kazali Kazim. Alhaji Abdulateef Ademola. Aliu Abdulateef. Ademola. Adedeji Kẹ́hìndé Ọlámidé.
1: Àwọn
0: ìyàdé àlọ́. Ìránṣẹ́ Ọlọ́run Aláìwòlí Ọ̀gíní Ẹ̀ka Alẹ́ Káàbọ̀.
1: Ọmọ mi fura máa ń láàá, mo jẹ́ lọ́mọ kan balẹ̀, ọmọ mi ò ṣùpá.
0: Ó sàárí Wàsíù.
1: Ọlọ́run ló ń ṣohun gbogbo ẹ̀.
0: Abiola Akinwale Abọ́sẹ̀dé.
1: Ọlọ́run ló ń ṣohun.
0: Báwo yẹn ṣe ń wọlé, mo ṣe ń dúpẹ́ lọ́wọ́. Ìtòkan ìtòkan. Tádà ni wáyé ń lò láti wá ojútùú.
1: Wípé
0: níjà táwọn yẹn ń dojúkọ lókè èèpẹ̀. Àmúsàn Olúfẹ́mi. Thank you so much.
1: Ọmọdé yìí
0: yọ. Ẹ bá mi ṣe àìtàrà ká tó wọnú ètò. Ní sàn-án-sàn. Àti kọ́mẹ̀ntì tó pọ̀ rẹpẹtẹ. Ìyẹn kan gbọ́dọ̀ nírú ilẹ̀gbẹ́ kó lòun ò léèyàn.
1: Ọmọ sí mọ́nà dé.
0: Káàbọ̀ bá mi.
1: Wọ́n
0: gàjí ilé tiwa.
1: Ọmọ tó yájú ọ̀yọ́.
0: Aṣíwájú Adébísí Akinwọlé.
1: Ibi ìbáṣe kòkó.
0: All the way from United States of America.
1: Ṣé mo lẹ́bìrì kí ti Ọlọ́run ó kọ̀ fún
0: ọ? Ẹ kórè oko délé lágbára Ìlédùmarè.
1: Bàṣẹ bàjẹ́ mo débi tí mo fẹ́ tó ṣo tán.
0: Láàmú

0: ṣe yín máa ń yá gágá tí n bá ti rẹyìn tèmi lójú òpó.
1: ẹ̀rí pálára òpin ẹ̀dá fi ti wọn rọ́lọ́n létí o.
0: lórúkọ yìí mo fi ń kí àwọn àgbààgbà káàkiri àgbà ńlá yìí pàápàá jùlọ àwọn àgbà tí a. àwọn tá a jọ ṣètò yìí lọ́sẹ̀ ọ̀sẹ̀. àwọn ọba àfin. àwọn agbọmọlà.
1: ọ̀kẹ́gun roko tọ́ o ojú ọdẹ ti mọ.
0: padà níwáyé fún lẹ́bùn ọ̀mọ̀ràn tó mọyún inú ìgbé tòun ti ká. àwọn tẹ́lẹ̀dùà ń lò.
1: ọ̀kẹ́gun roko tọ́ o.
0: òbúrò àti ọlá òye yá mi dáadáa. ọ̀làjẹ̀ ká lẹ́. ẹ̀ka àbọ̀ sí pàdé ta lẹ́yìn. sátidé pàdé ọlọ́sẹ̀ ọ̀sẹ̀. wáyídì àkàndé.
1: akọmọdé máa bá àgbà
0: àmọ́ ní ọlájí wà á fiṣẹ́ ìnira rinu ayé lágbára ìlédùmarè.
1: àyè
0: gbà mí mo dúpẹ́ o. erí kí ogun dípẹ́ ń kọ́ ìpera yín jáde. àwọn èèyàn ti ń wọlé sórí tiktok wà lọ́hùn-ún.
1: mo ní ayé máa fa àgbà pọ̀.
0: ẹ darapọ̀ mọ́ wa lórí tiktok. mr talent ìjánilókun ọ̀nà. alákànfẹ́ adémọ́lá òkìkí ọlá.
1: tata
0: yégun olómi.
1: fún
0: ìyẹn ti ń wọlé tara.
1: fàgbà kọ́ sọ ẹyẹ máa fàgbà ṣe yẹyẹ o.
0: ọmọ ìlàjà tọ́ ìbátò lóye
1: dé. bá àdúgbò ta yìí.
0: ẹ ṣe é ìmáfùjì ẹ pítà.
1: fàgbà kọ́ sọ ẹyẹ máa.
0: ìdòwú àdá.
1: yẹyẹ sẹ. ọmọdé ẹ máa bá àgbà àdúgbò ta yìí.
0: ṣe gan. mo láǹfààní àti dúró tì í torí pé ẹni bá. àbàrẹ́ mọ̀dé jẹ́ máa. tọkùnrin gbogbo àwa tá a jọ ń ṣe àìsàn ni mo máa ń kí gan.
1: àbàgbà rẹ mo dúdú.
0: ọmọre david.
1: àbànà bàbà.
0: òun ṣòro dámọ́jú lórí àkókò tá a wà yìí.
1: torí pé bí tàgbà bá.
0: wákàlùkù ló mọ ohun tó fà á tó gbóhun lójú rẹ àti ohun tá à ń wánú ayé.
1: àbàgbà rẹ mo dúdú.
0: gbogbo ohun tá à ń wá lórí ayé wa àtàwọn ọmọ wa.
1: torí pé bí
0: tàgbà. ìlédùá ó fi lé wa lọ́wọ́.
1: àtúndé
0: jẹ́ kí n máa kí àwọn àgbà kí n máa fi gbólóhùn tí wọ́n náà kí wọ́n.

0: Clash FM 105.5.
1: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
2: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
3: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
2: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn.
1: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
2: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
3: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
1: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.
4: Oya ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàáfàá. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
1: Pẹ̀lú Media Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
4: So ti Cashier, ọmọ mo ti Cashier.

0: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akiyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity. Splash FM 105.5.
4: Monkey in Cabo. Siwaju kato mate siwaju si abala la koko lori eto fun tale ye. Mi nikan ko ni mo wa mo so fun wa siwaju wi pe ita ti pe irosi ti pe. Gbogbo awon iko ta ajo wa so de eto yi pata ni won tin be nkale. Ni papapa won yara kiyin ninu ile laba agbara kasira. Sugbon mo ti so tele pe weta ma gbe yewo lale ye. O le weta pe ni iwe oruwo. Eje ka lo sibi science Yoruba. Ka lo wo ise atupa lele to lagbara to yakin. Awon baba wa ti se lori ewe ti won pe ni oruwo e gbo winrin winrin ati fongba fongbe leyo ko kan je kin bere si yonda fun mi kan bere si ki ara le na ka le ba lanfani ati tesi waju oya e bere si ki awon yan nile
5: je ka tun ma fi asiko ko ya pe ku dede wo inu go bi ti wa ja ikan ni to ba fe de ikan ni splash 105.5 fm nilo football fa ele mbadan atun ti de lori to yin e to wa irin ajo da pelu won ba lukman omo tijani Mutado loko ti mo nje ba si loko ba mi te ma se almadani woni abuko ni de hoko to le kan yan be ni ya ni de yin ko to le je yan ateyin atawa a ni ka buko abuko ni kan wa a ni jiya yan ni je wa e seun te n tete si wa o
6: e ko ale na ori gbogbo wa se fi kin ran sibe pe se ara si aran ni abayin to ba je pe ara si aran ni egbe agoyin ka joko sire agba oyin meji shaki egbe awo meji foga eja se mole ki gbogbo ako te siwaju ri ori ara yi aruko temi na ko ma yipode ajari kana oni ama wa na lo obodo ona ni abi agun na ni mama mi agun na ni mama temi emi na saraye fun yin pe agun ni mama temi aja se npo ni baba mi eje ka jo mo ba aire to ko sere to kan be baba e paran mo roju e paran mo roju
4: iso ji ki ara le de le nti e ka to pa na
6: e se bayi gbogbo eyin ara le e je ka jo baye to yi ja sibi to ye ka ba ja sironi o ma ara rinrin agbon ma kan sinu e
7: agbon ni
6: koko kokon wo ki lo ki nbe
5: nje tun
6: e paran mo roju
5: e tun ko ajale jage jado agba laye ni gbogbo bi towo je to yin eto wa irin ajo
6: owa ja o sin bi se
5: to ba to fe de ara eto ni eni omo yin na ni aburo yin ololufe yin ramzi star lo gan
6: to won ti ko laburo
5: to yin eto wa
4: ko laburo
5: irin ajo eda irin ajo eda o tun ti dori agbagbe o awon agba tun ti mu tuntun wa
6: iwo ko mo we irin ajo adaran ni
5: irin ajo aja ko irin ajo eran ni
6: irin ajo ada
5: kesa ja irin ajo eda ni ewo eyin ti wa a tun ti de ba se de ati wa ba se wa awon agbalagba ti mu tuntun wa eje e mu takade mu gege yin ke tun mu tuntun ti o to wulo fun wa e wa mo gbo o e gbo n temi mo
6: mo gbo baba e paran mo lo ju se
5: e gbo n temi mo so o eh gege bi bo ti mo je oye wa idame wo ri eto yi
6: kore mo to fe so kore mo to fe so ro ro npa kore mo to fe so mo kore mo to fe so ko mo o ti so pe
5: leta
6: pa
5: pa
6: de layo be yen ko mo ruko mo sha e fun
5: wo o wo ri emi ati e ni lati
4: folo akosi ola Mrs. Ruth Amos Adeumi Aramide Adebisi Akinwole brother mi Alhaji Amu Ibata Adedo yen seun te wa nbe pelu wa Adisa Abiola awon yen seun wole soju okun se nfe mi mori han ajajo se laarin wakati meji tajo ni lori eto yi ka se papapa ko si laarin ko tun lanfani olowo ye bi ye ninu mo ti so si waju pe ohun ta kokon ma gbe yewo lale yi le we ta pe ni ewe oruwo opolopo eyan mo pe ewe yi nkan po lara re to bege o ta won yan ma nro ni pe ton ba nso nipa ewe oruwo won ro pe iba nikan na fi ntoju ni elomi o mo ewe oruwo si nkan miran mo ju pe ka so pe won fe fi toju iba e wa se be lo wa ri abi be ko e je ka tesi waju ka wo ara ti awon agba ti won fi ewe na da lale yi mo ti se ojo opo teyan agba sile lati pe wole tara sori eto fun tasale yi bakan na layin temi lupona mo ti ja na ti wa nile mo si tun lanfa lati pe awon number le ise mejeji e tun le pe yen na wole won de kan to ba fe da si 0706949 3000 tabi 0706 hello ta lo wa loju opo
7: kapo
4: do kaseun babi
7: omo adeleke mi
4: ologu ara omo adeleke ase idumare o
7: ya
4: ke yan
7: aki
4: uba yan wa
7: tu ku pade lale
4: e
7: seun
4: ni ewe oruwo
7: ja ka se ba ya ni ti typhoid ba ti doju e
4: iba typhoid to ba doju e tara
7: to ti doju e la se o ti mo pe so
4: oya
7: to sa kan ni o sa jagan
4: sa jagan
7: o sa jagan yan la lo ja Oma yo da omi fota yen o ma lo mi dada.
4: Eh eh.
7: Baba ti wa fun. Awa gbo iwe owo ninu e.
4: Mhm.
7: Baba ti wa se. Arajin nbe ni o.
4: Mhm.
7: Baba ti gbo a je ko lo to bi wa ka ni ji leta.
4: Mhm. Lei gba ta se tan?
7: Eh o awa no ka to se ta ba ti gbo. Ni aje ko lo duwa ka ti meji o peju ka ti meji ninu e
4: ehe
7: a se wa se
4: ehe
7: ta ba ti wa se se ke ni kada ma bu sinu mi iwe dale
4: e
7: awon e ti mo
4: eh
7: ni ke ni ka
4: nbe ni sa ta ma ta sinu mi iwe bayi
7: eh se ni ki un ta gbo yen ba to ke bottle water kan
4: eh
7: kini e si bi meji labu si
4: si meji labu sinu e
7: Eh.
4: Eh.
7: That is kuta ba to kira golisi.
4: Meji. A je pe kini yan ike asibi merin la bu sinu e. Eh eh.
7: To ba to ke e ba wota lala.
4: Mm.
7: To ba to ba je pe ke bo tu wota ni fi meji ti
4: to. Mm.
7: O ti do gun.
4: Pelu ta se yen.
7: Ah, ta ba ti mi po ni ti ta fo du yen da la mu ga. E jo mu ga ke kala ro, ga ke kala se ga ke kala le. To ba ti ko mo akọ yen ni ta ori o ti ma chin.
4: Eh? Ẹjẹ́ kí n tún àlàyé yẹn ṣe bó ṣe yé mi ìyẹn túmọ̀ sí pé ewé òruwọ lẹ́yìn ìgbà tá a bá ja tán kí wọ́n gbo kán wá fílẹ̀ fún bí wákàtí méjì.
7: A gbo nínú omi ọ̀sán ìjágàn yìí tá a ti fún.
4: Ìjágàn yìí tá a ti fún.
7: A wà sílẹ̀ bí wákàtí méjì
4: tí
7: o ti toró sínú omi
4: ọ̀sán yẹn.
7: A wà sẹ.
4: Tó.
7: Ìgbà tá a bá
4: fẹ́ kíní
7: ká bùsùn
4: mi wẹ̀ bí ìpakòkòrò
7: lára.
4: Bí kíní
7: kan
4: tá a
7: má
4: bùsùn
7: mi
4: wẹ̀.
7: Bẹ́ẹ̀ mọ́.
4: Tá
7: a
4: bá bù tán yóò funfun
7: báyìí
4: àbí.
7: Tí ó funfun wá.
4: Ọ̀rọ̀ yìí ti wá yé wa. O ti yé. A ti gbẹ́nà. O ń tẹ́tí ilẹ̀ pọ̀ jù óyá. Ọ̀rọ̀ yìí yé mi. Ológun ara ọmọ Adeleke. Ó yé mi bà mi.
7: Sáyẹ̀nsì
4: pìpì yẹn. Sáyẹ̀nsì yóò bá rè é.
7: Tá a bá ti bẹ̀rẹ̀ sí lò táífọ̀dù ó sì pòórá.
4: Eh?
8: Eni?
9: A
8: to run benu oro ta fe yanju eleyi tele cancer. Ewe oruwo.
9: Sele. Alo wa oga gbigbe.
8: Ehn.
9: Opolo gbigbe.
8: O di meji.
9: Awa mo se dudu. Dudu gaga. Ta fe o se elejo wa.
8: Beni. Mm.
9: O se elejo lo se ti wa ka daye balo wa baba wa.
8: Hmm.
9: O se elejo yen. A fi tele nu ape bi o ni apoka ito.
8: Hmm.
9: A fi tele nu ape. A wa fi o gadi gbe se gbe kan. Ninu a fi opolo gbe se gbe kan.
8: Hmm.
9: A wa fi atari bi ko kan le awon se da yen lori.
8: Hmm.
9: O ba di jo.
8: Hmm.
9: Baba ti jo ta a wa lo yo kun na a ro sinu oke kan.
8: To.
9: Hmm.
8: Eh,
9: yan buje so wa wa da fe. A wa fi hospital ro yen bo a wa da fe nu.
8: Mm.
9: Bo tin je ran cancer ni o.
8: Ah.
9: Eh, ajo yo ye ni mo ni o. E je won lo si wo ko fun alabo. Yo bada mo.
8: Ase idumare. Ko fun wa labo. Ologun ara mo dupe o. O seun ba mi. Elo ta lo wa loju opo e ka le o.
9: Elo iko ye so ma di le dogun.
8: Ije gbon ko ile le yo ma di le de ja le ba mi. Kai.
9: Ah,
8: ko
9: mi ba je fun o.
8: Ase idumare. Ini tun lojo oja wa. Oni lojo oja. Tori ti wa dire. Hmm. Okun ba mi. Oni lojo oja.
9: Ma ba mi so fun pe ojojumo ni.
8: Ojojumo lojo oja ti wa oni sin ti wa dire. Hmm.
9: Hmm. Okun lo je lo lan ti ko le aye
8: wo. Oluwa o.
9: O ko talbarika.
8: Hmm.
9: O ti ko to kaju a lowo.
8: Hmm.
9: Gbogbo en to ba mo koko re kaju a lowo.
8: Ilekun ibanuje ni o fi pada si kabiyesi. Ami ami ami ami ateyin na tomo tomo.
9: Wa mo kokoro albarika lo mo.
8: Hmm.
9: Eh Olorun wola le wa.
8: Ase o.
9: Wola awon
8: te. Ase o.
9: Albarika ni owo ye dola.
8: Ase o, ase o. Ami ase idumare. Be ni o ri fe yin na tomo tomo dupe o. La bilal ali le azim seun ba mi.
9: Mm.
8: Imam to ti ni moselasi.
9: O ti ni o baba ti saju apa o.
8: Oluwa ti seun.
9: O ti la si ti doctor.
8: Mm.
9: Eh baba wa si tun ma ni gbogbo ewu a la di patapata won ti saju apa ti ni moselasi.
8: Yo si ri be lagbara Olorun.
9: Olorun wa ma ni jo ba.
8: Ami Eledumare, e seun.
9: Ewu o wo.
8: Hmm.
9: Iyan gbo oka.
8: Iyan gbo oka, o di meji.
9: Eh. Ede ti mo yan iyan gbo oka.
8: E salaye e tori awon ti o mo bi temi.
9: Wọ́n bá gún ọkà. Kíni tí máa yọ lára ọkà yẹn
8: láti ìyẹn ọkà bàbà.
9: Ogun tí máa yọ lára ẹ̀yìn
8: ṣàkóso.
9: Èèyàn wá po ọ̀pọ̀lọpọ̀ owó. Tí a bá ṣe tán, wà láìka láì kí ní ìjù ọ̀run.
8: Kí lẹ pé?
9: Ìjù. O kò ní ìdọ̀kú.
8: Ẹni tó bá ní ìju.
9: Bẹ́ẹ̀ni bàbá.
8: Kó lọ lò ó.
9: Bẹ́ẹ̀ni.
8: Kábíyèsí Eledumare.
9: Ojú méjì yẹn náà lọ ewé owó pẹ̀lú ìyẹn gbọ́ ọkà yẹn.
8: Ẹ́ẹ̀.
9: Wà láì tàláì bí ìgbẹ́ náà bá ìju ọ̀hún. Ẹ̀mí mọ̀ bí ó ṣe.
8: Yóò ṣe pòórá.
9: Bẹ́ẹ̀ni.
8: Èyí tó lágbára.
9: Ẹ̀kejì tó ń ṣiṣẹ́. Wọ́n pe kíní kan ní òsì ni.
8: Wọ́n pe ní.
9: Òsìn inú.
8: Bẹ́ẹ̀ni. Bó lòun ṣe rí?
9: Ó máa dàbí pé dájú wọ́n ti jẹ́ kí ẹnu báyìí tàbí kí ọlọ kó wà nínú rẹ̀. Wọ́n tún á pè ní ọlọ inú.
8: Ọlọ inú ẹ̀.
9: Ṣùgbọ́n tó bá bù fún bí wọ́n ṣe lọ náà ni.
8: Ok.
9: Ṣùgbọ́n tútù ni wọ́n mú un bì. Kò ń ṣe gbígbóná.
8: Tó.
9: A gbọ́ tẹ gbẹ́ mẹ́jọ.
8: Lágbàre, mo dúpẹ́ bàbí o ṣe é, o kú àìsàn, ojú ò ní tì yín. Olúwa dá àwọn ọmọ sí fún yín o.
4: mo dupe oluwa se wo kan mi ti bale n ba ti gbo wun yo kan ti okay ya gbe pe diko dakun hello
10: baba mi abala baaji
4: ti yin oni baje baba
10: afa
4: yo ni
10: so
4: ah afa nu wa ariyo afa ariyo abide mi oya baba mi
10: ewe
4: oruwo hmm
10: ajo re po
4: ah o lo to be
10: bi baba n be la riyan to ko ti o lo
4: eh
10: o ma mi wa ewe oruwo
4: to
10: wa ni won
4: hmm
10: ewe dongo yaro
4: ewe dongo yaro di meji
10: ewe
4: ifirin le leketa
10: mete ta yi ni won ko sinu court kan ti won se lagbo
4: eh eh ko bo mi le lori kan se hmm
10: amamu
4: hmm
10: ato wa ma nlo bagun mo to je pe agun gbogbo ni se gbogbo ko ye mi me nje mo kan san re ta
4: awon ti ma fe so ye do ni guoguo yo pari weri la ro pori lo nfo to ba dosan yo so pe yin dun o ba do wa le ese de o tun kan o tun ti ma mu lowo oro le hmm
10: oruwo won ba mi wa
4: eh eh
10: epo gi pin
4: eh eh
10: epo re
4: eh
10: cinnamon
4: o di meji
10: ati kana furu
4: o di meta
10: gbogbo nkan yi mo so di powder won asa sinu le jo gbe lo ni won ma sa se
4: o abi orule eh eh
10: taba ti wa gbe leyin jo kefa won so di powder da
4: eni
10: kan ma fi mo gbo na
4: gbogbo ohun ti so di dugu ogu olagu ara
10: gbogbo e ni o jade pelu aso na
4: ti yun ni baje afa wa mo dupe o ti da o ti ye mi o di e ti e ti ipile fe kan ti to nu kan oni kan tele ele ni to bae omo ba musa tap tap tap ile yegun hello
11: makolu woja
4: ola makolu woja kabisi
11: enu enu ti sinkulu woja
4: eh
11: eh o dojo sinu ti bakulu woja
4: to
11: omo ti jani
4: to
11: ti gbogbo awon alaburu
4: awon alaburu aye ase idumare ateyina ati gbogbo awon to ngbo wa to nife wa ase o ase idumare ase o ase o
11: awon ti won o ma duro duro pe o fe subu awo ta siri eyan
4: to
11: asiri ti wa ni o si ni tu
4: lagbare iledumare mo dupe ba mi
11: ara bu ni banu latari pa mo ti
4: bulu won eyin agbanu
11: iya mi ni o so be
4: eh
11: iya mo re se
4: ohun lo bu igbolohun ya
11: mi mo so pe apanu latari pa mo ti
4: ojo
11: da te ba gbo baba mi
4: ko mo yin ninu keru yin o je ti yin ti yo ni baje kai
11: oruwo
4: eh kai
11: won ti fun wa ni esi re na ni ose to lo na
4: eh
11: ni da ri mo pada o ti lo nu we ba yen ti
4: o ti lo nu we ba yen
11: e lo wa tun bere n pa re
4: baba e pe lori oda baba oya mo gbadun yin ah ah
11: baba
4: eh
11: o
4: me se kiru pe se san ti ti le mi mejeji ni ese ruku ah
11: je gboro dagba ni
4: ah ah
11: se pe en wa dodo mi ji oni ri
4: kilo de
11: so I make us feel nice e wa nbe ta ra wu o ma gboro na o ba nbe
4: oya oya nabi ojo e ja tesi wa mo gbadun yi yes sir
11: fun eni ti ba nwa o ma
4: to ni idaduro
11: ni aben to ba fe fo inu
4: eh eh
11: ba juwe na kan aman kan lo ya to be
4: e sa wo
11: awa so ori alaye loro ba bala
4: ki ye ni
11: ti uru wo yi awa ti o po tutu re la nilo awa lo wa oruku tutu e je awa bi 24
4: orugbo tutu
11: bẹẹni
4: 24
11: bẹẹni
4: uh-huh.
11: E ka wa gbogbo fun ifo ara re
4: uh-huh.
11: Ta ba ti bu ifo ara re e ja gi si meta
4: eyo kankan
11: leyin gba ta ba sanu tan to won ta ba ti be
4: a
11: gbodo
4: e ma n so be
11: ta ba ti wa san eja ku sinu pot
8: to
11: una ku tele ni orugbo
8: hmm
11: iwo we asan nanu dada awa ko le lori
8: hmm
11: omi 3 liter
8: eh
11: o la da le lori to ba ko mi 3 liter le fe lu elomi le fe se ju be lo
8: eh
11: so uno fi wa mo ru won ti mo fe si
8: eh
11: mo fe sa la ji fun o to ba ko mi 3 liter le da si iyo agulo tomato
8: hmm
11: eyo kan
8: o da si nu e
11: ilaji re o je da si
8: hmm
11: o wa gbe kana
8: hmm
11: eni ti o wo mo
8: to
11: o wa si ti o je
8: ti o jina tara
11: kai o wa ra mo mu
8: hmm
11: were were
8: ko ma yo mu
11: o mo yo mu laaro lale o se mo yo mu ni
8: hmm
11: lo yin pe ni yo da to lo to je ko wa se fo nu ni
8: eh
11: to ba je ko se fo nu ni ko ni lo mi
8: eh
11: ri o ki lo lo
8: eh omi dun
11: amabusi se nanu
8: hmm iyen ni
11: yo kaka kunbe
8: o fe fo nu niyan
11: eh iyen to fe fo inu iyen pe tete ante alarm
8: eh
11: so omi dun lo mu fi se
8: hmm
11: ameni ti n wo mo
8: tara
11: omi oni olu
8: to fi abo n pe awon ibeji jade lodun to nbo
11: oda a tun fe lo je kan lai pe pelu yo nda to
8: eh yo de lo ni
11: e
8: ni bi kan mo wa jo ti mo gbe ko mo je je lo je kin yo de lo ni baba ko ni ba je lagbare
11: je ja kwaya ni
8: ko ni ba je lagbare lady mari
11: o ma mi ya bo eke o mo wa je laipe yi
8: e ma je lokan e ma je lokan sawe mo duke wa na bi ojo e ku eni o e ja sun si waju de ake to ba ri bi eyin mo nbo je kin yara wo eka ipolo oja ni pora ni mo nbo ba pada de nsan yi tori pe okun ise kan abibi meji mo fe yara gbe e ku ikale
12: ilaji no sile mi hello la watch no sile mi
13: ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́ ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́ ẹ̀dá ò lọ́gbọ́n nù owó gan-an lọ́ba ọgbọ́n ọgbọ́n
14: akábala tó jẹ́ kí n máa bùkátà báyìí
13: ó yá wá jẹ́ kí n já ẹ sí i já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé tó gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mídìí ẹ cashport nínú oṣù june owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó o bá jẹ́ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó o ṣe ń ta tó o tún ń ta sí i bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí i wednesday 24th of june yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹlú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng mídìí ẹ cashport ní june àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ mo ti káàṣì ẹ káàṣì ẹ.
15: Owó ni Monday ní wọ́pọ̀.
16: Jẹ́ a máa bá wọn san, ọmọ ṣe hùwà ìbàjẹ́ mọ́ o.
17: Àwòdì tó lè bára lórí yẹn.
18: Ó lọ mú agbára kún agbára ni.
17: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adewọlé Mr. AA. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
19: Ojú
17: ọ̀run sún dẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà.
20: Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday.
21: Àti gbangba làṣáàtà
20: láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé
21: 11 AM Saturday.
20: Pẹ̀lú Abiodun Adewọlé Mr. AA.
21: Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá.
20: Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́.
21: Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà.
1: ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.
19: Splash FM 105.5.
22: Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ wà ńbẹ̀ pẹ̀lú ẹ̀rí pò tí ń lágbára lálẹ́ yìí lórí ìkànnì ti TikTok lọ́hùn-ún. Adigun Lukman ó ní wẹ́dán sá. Bákan náà kówó pé ó ní you are wẹ́dán sá, you are too much, God bless. New morning, God bless you. C plus two street fabric ó ní let go there. Àlàáfíà bí àgbàṣá, thank you so much. Bàbá yìí mọ̀ ó dẹ̀ fún wa ní gift lórí TikTok. Léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là ń bẹ̀ pé ohun tá a fẹ́ kẹ́ ṣe fún wa gan rèé. Ẹ̀ràn ministry yìí lọ́wọ́ wọn náà fún wa ní gift látọ̀dọ̀ tiẹ̀ níbẹ̀ yẹn. Kò wá bá wa ṣí àìtara, bákan náà kò bá wa gbọ́ wọlé, bá wa tap ẹ̀kọ́ sún síwájú. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lẹ lè ṣe fọ́mọ ẹlòmíì dẹ̀sì lè dóòlà ẹ̀mí wọn kúrò nínú wàhálà kan. Àbó ẹ̀lú ẹ̀ kàálẹ́ o.
23: Hello.
22: Hello sir.
23: Ẹ mọ̀ sí Jani.
22: Tí yóò ní bàjẹ́.
23: Ẹlá ọmọ mi, Adúlá ti yín lọ sí gbà.
22: Àmì Elédùmarè.
23: A ní fún ṣàwátì.
22: Àmì Olúwa àtẹ̀yìn náà sà.
23: Ikú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀. Kò ní kẹ́yìn kò ní kan wá.
22: Àmì kò ní kan gbogbo ìran wa, àṣẹ o. Ilàbílàlè ìlàsìn.
23: Orúkọ mi ni Àfáṣe Ọpẹ́lúyẹrú.
22: Láti Máṣáì nípínlẹ̀ Ògùn. Ẹ káàbọ̀ bá mi.
23: Àjọ Àyọ̀gbà.
22: Àmì Elédùmarè.
23: Ẹ sọ̀rọ̀ nípa òwúwọ.
22: Bẹ́ẹ̀ ni ìwé òrúwọ là ń ṣàgbéyẹ̀wò rẹ.
23: Ewu tí ó ní agbára.
22: Ó tó bẹ́ẹ̀ ni.
23: Wọ́n nítorí ìjọba bí a ti bá wa. Ibi a ti bára wa. Pẹ̀lú ìwúlò tí wọ́n yìí mú wa. Ọmọ ti dá ní. Bóyá ẹ̀ ń sún máwọn àgbà kan.
22: Tó Elédùà ni o.
23: Àbí ọba tó mẹ̀mí ní dàrí ni.
22: Elédùà ni o, ẹ̀yin àgbà náà ni o.
23: Ṣé ẹ máa ṣe ọmọ aráyé lóore tó tó yìí?
22: Tó Olúwa ṣeun, Olúwa ṣeun.
23: Ọmọ aráyé wà ní ọwọ́ ọ̀dà padà
22: fún mi. Àmì àtẹ̀yìn náà àti gbogbo ẹ̀yin àgbà yẹn.
23: Àti gbogbo alápapọ̀.
22: Àṣẹ Ìdùmarè.
23: Èyí tí ó jẹ́ ètò sílẹ̀ ìgbàlà. Gbogbo òṣèdá tó ń sọ mi. Tí a fẹ́ wọnú ògùn. Tá a fẹ́ ká pátá wa. Ẹ bá mi já ewé òrúwọ ẹyọ kan.
22: Ewé òrúwọ ẹyọ kan.
23: Tí ò já, tí ò ya.
22: Tí ò dá lu.
23: Ẹ bá mi yọ ayọ̀ àtàrí kúrò kan. Ẹ bá mi fi ṣe oríṣiríṣi sílẹ̀. Ẹ wá yí papọ̀ bó ṣe kéré tó
22: yìí.
23: Fáwa ńlá obì àbàbà. Olóògùn mẹ́ta.
22: Tó.
23: A ó wá fún mi gbọ̀gbọ̀gbà. Káwọn ojú ọ̀gbọ̀gbọ̀ tó. A wá fi kéde nǹkan oògùn kúrò ti do oògùn. Oògùn tá a fatari sínú ẹ̀ka ayípapọ̀ yìí. A wá fi sáàárín obì àbàtà ọdún mẹ́ta tá a là. A wá papọ̀. A wá fi oògùn tútù oògùn tútù a fi yí. A wá lọ́rọ̀ ní ọwọ́ yìí. Pẹ̀lú oògùn ọlọ́run tá a bá fẹ́ jáde ká máa fi sáà. Àṣìta kìíní kankan ni ó ń pa wa.
22: Ẹni pé.
23: Àṣìta àwọn kìíní kankan ni ó ń pa wa.
22: Àgbọ́yé.
23: Ó bá ń bẹ lára ẹ̀. Mọ́tò wa fẹ́ tákìtì mi. Àwọn bàbá wa mọ́nimọ́ni máa ń ṣe pé tí bá fọ́.
22: Ẹ kú làákàyè.
23: Ìgbà bá ti fọ́ àtùmá.
22: Bẹ́ẹ̀ni.
23: Pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run. Ọ̀wọ̀ ni. Àṣírí tó pamọ́ sára ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀. Mi ì ní lè.
22: Tu jù bẹ́ẹ̀ lọ. Lórí afẹ́fẹ́ ẹ̀ṣẹ̀hùn. Ẹ̀ṣẹ̀hùn bẹ́ẹ̀ni.
23: Ẹlẹ́ẹ̀kejì tí owó yìí wúlò fún gbogbo òṣèdá tó lè dá kọ́lẹ̀. ti
22: o ba ri kan won ba kai sira won
23: e ma ku ori lale
22: won ku ori re
23: a ba mi ja ewe
22: owo ewe oruwo o ye mi o
23: 21
22: mokanlelogun
23: be won ba mi ja ewe patama
22: ewe patama
23: be ni o ni
22: ko lo nka e seun
23: a wa go
22: kogun mejeje papo
23: aye fi to wa wa nbe
22: eh eh
23: ogede omi ni
22: eh eh
23: ti o ti pon so ro to tin je la
22: mm
23: eyo ko
22: to
23: ta ba ti gun awon ko iwu
22: mm
23: a wa fi ogede omi ni opo
22: mm
23: a wa fo se o so di dupo
22: mm
23: kolomo okun yo ma fi fo mo okunrin
22: kai
23: laaro lale
22: ko ma fi fo baginetu
23: pelu ogun lodo olohun
22: irin tutu
23: iyawe o ni lawo
22: ti soje lenu kai
23: pelu ogun olohun
22: tani wayo
23: iwe oruwo ta wa nsu ni ta ba le go pelu emu obi
22: eh
23: ko si bi ta bodo won le aku sara
22: lagu ara
23: Ogbo
22: ewe oro won ti kuro fa.
23: Eni ti o ba ni lu ojojo.
22: Mm.
23: Ko to ba si ni lu ojo. Pelu bo ti kuro to.
22: Eni kan se ah.
23: To ba si ni ku.
22: Pelu
23: emu.
22: Mm.
23: Omo ti jan.
22: O je yin o. Ay ay ay ay ay. Network. Oh my God. Da to ba ri be ngba na mo dupe ti baba wa imasa iba lanfani ati pe wole padanu mi ibadun ka fi pari oro yen elo ta lo wa be lumi ti wole
23: omo ti jani
22: ah eyin na ni abi ero lohun
23: ope lo yebun na lo wole
22: mo dupe
23: mo ni ti eyan ba fi gbo emu oke
22: mm
23: yo ba mu iPhone lo ni ni
22: mm
23: pa lo ni ni elo wo lohun ni mara sisa
22: mm
23: koda bo ba je typhoid ko ti ni yo ba bed hospital
22: eh
23: e je ko ko lo la ro ko lo la le ni so wi
22: hmm
23: ko lo gbo lo to ba di joke ti mo re ni kokko ji
22: ti o ma pada bo nle
23: awon ti o so wi ti won fe gbe lo hospital
22: awon gan yo saju won ji
23: awon mo le jo lo le bed
22: oluwa o
23: ah awon gbe we yi ta
22: aba bi ka so pe so kuda laye
23: patapata ni
22: mo dupe ti yo ni ba je
23: se
22: wa iyawo yin na dahun ah iyegun
23: iyawo gba e ku ba won
22: ka ko gbarun fun
0: ah igbarun wa fun baba
22: bawo
0: baba le ni igbarun wa fun baba le baba igbarun wa fun yin aja ori yin o di are
22: ah
23: o se mo ya o
0: ka ja ori baba o da re fun
22: ki ojo ori o da le
0: ah aja ori baba di are
22: aja ko ni o dare
23: oga ni kan le ogbo
22: yi ojo oga o le gbo yi ko le gbo ile mo duke ba bi ese ti yo ni ba je ese o okay tori ijoba asiko eje ka sun si wa gbo yin te n pe mi mo dupe lowo yin ga mo mo pe ta ba fa koko le fun awon agbalagba lati ma da si oro ewe oruwo yi lo pelu bo se lanfani ninu to agbadun ara wa ju bayi lo sugbon koko wa nko to pe wa niya eja sun si waju ka le bo sodo awon ti won fe dupe lodun eledumare ti adani waye ti lu eto ilona kan abomiran ti won ti ri nkan ayo toka si mo nbo abalele keji lori eto futa shale ye iye lo ni se pela won ti olorun ti lu eto yi fun awon to fe gbegba ope ta tele leyin feji dara iya lode 001-001 ti wa fun wa ni gift mo ma dupe amori eri I really enjoy this program sola yen na ni nice job sa yen lori TikTok let's go there e ja lo boni re yo e ja ba awon eyan dupe mo awon ipe ni ja kan isoro kan isoro kan aisan kan tabo miran to ti de elomi igbale lai mo yi odun seyin bi ipenija kan telomiran tin gbe kaaka kiri bi igba ti oni rona abayomo nu aye e ja lo ba won yo lale e awon wo ni awon ti isoro kan sora re di ariku ta ku sinu aye won ṣùgbọ́n tẹ́lẹ̀dù á padà ló ìrìn àjò ẹ̀dá láti mú kí ẹ̀rìn ó pẹ̀ kẹ́ àwọn náà kípẹ̀ níjà burúkú ó dẹ̀ fínú ayé wọn sílẹ̀ àwọn nọ́mbà tó wọlé sílé agbára rèé fáwọn tó bá fẹ́ dúpẹ́ láàrin ìṣẹ́jú péréte ń pákókò yẹn ń pè wá níjà tó pọ̀ 070-6949-3000 or 000-144-75-770. Gratitude to God Almighty. Injera Yagbolo, brother Milo. Awon yen tin pe wole. E je ma gbe pele ko kan tori joba asiko. Elo e ka le o. E ka le ba mi.
2: Alaji.
22: Mo je yin o.
2: Mio
22: Oluwa seun Hello
2: Aga dupe ni sir
22: O ya wa na ngbo ya wa gan se tan ti ba yin gbegbe ope Nipa
2: Nipa
22: oju
2: Bẹni
22: o ni Ha E da kun esuko le

0: ti se oju oko sile nigba ti ago meji la ti koja iseju merinla ka bere si gba ipe awon to ba ni pe nija kan abomi to fe ki awon agbo ba won dasi elo e ka aro sa
1: e ka aro
0: ya wa sorry oluwa loye e ko legbe radio yin e ti wa lodo wa ti pe hello alakala oru abi losan eh ni we rin ajo eda lowo ni e gbianju eyan ma so pe ko ni sise eni suru ya wa ireke kama se o oda on ta le se lele koda pe so pe nkan o se ohun te o tun fi se gan tun be nu we sugbon e je ka se bayi e je kin fun yin lanfani e ba mi mo number won sile e ma ti kuro ya wa oro yin ti gba special case nu e sa duro sibe kan fi mu number yin o e duro sibe o benu aye kan tun niyan nu meta de logojo baba ilaye dupe lowo eyin agba to ro yin lo nlo nigba te to yi koko bere wahala ogun alakala yi ni sugbon olorun ba ti ni ko dikun opolopo yen ti ri ona abayo leyin igba ta pari rin ajo eda anu fasa koko o ti we ti jade opolopo loluwa ti la won kuro ninu ogun yen elo e ka ro o
2: elo e ka ro
0: sir yes sir oya an gbo yin sai ti wa lori afefe
2: ase ore mi kan ni iyagbe gbogbo nje to ba je ko ntunu e kan iyagbe no ti yo mo le to e sanu
0: eni kini
2: aburo mi kan ni gbogbo nje to ba je ki tunu e o ma ma iyagbe ni o ti yo mo le to
0: gbogbo nje to ba e ti e ba je eyan iyagbe te la bi ki le nilo e dakun e salaye ko le ye wa se bo se nje lo ya danu ni
2: kò lè rí
0: bí nkan kan lẹ́yìn àkójọ ti yọ mọ́ lẹ́tàn. Ìyẹn ti bẹ̀rẹ̀ tó bí ọ̀sẹ̀ mélòó ni.
2: Ó máa di pẹ́ẹ̀ tó oṣù mẹ́fà báyìí tó ti wà lẹ́nu
0: rẹ̀. Ẹ lọ ilé ìwòsàn ni.
2: Wọ́n kọ fún náà kò sí tó ṣe láàrin bẹ́ẹ̀. Gbogbo oògùn tó rà kò sí
0: láàrin. Ẹ má bínú kí ni àìsàn yẹn gan fi bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àbí kì í sáà ìpóúnjẹ náà ló ń jẹ́ lóde ohun tó kíló pilẹ̀ ń ṣe tẹ́lẹ̀ kó tó wá yí sórí àǹjẹun àǹyọ́ mọ́lẹ̀ yìí.
2: Yàtọ̀ sáàárẹ̀ ara náà ni gbogbo oúnjẹ tó lè wá jẹ tẹ wà dúnú ẹ̀mọ́ inú ẹ̀rí paná ń báyìí yọ mọ́lẹ̀ tán.
0: Kìdẹ̀ kí ṣe pẹ́ ni yẹn ti dàgbà ó ti dògbò.
2: Ara òbí kò tí wọ kò tí wọ 60 bí 55 ló wà báyìí.
0: Tó ó ti dá àwọn àgbà ti bọ ọ̀rọ̀ yín ti yé wa sà. Ẹ máa wá kọ sílẹ̀ ẹ má jẹ́ àgbàgbé ohunkóhun ọ̀rọ̀ nìyẹn o.
3: Kò dákun òun má padà lẹ́yìn gbogbo wa o.
0: Àṣẹ Ẹ̀dùmàrè kí ni Ẹ̀dùmàrè yóò dákun kó jọ kó má padà lẹ́yìn gbogbo wa ni mẹ́wàá ń bẹnu ayé yìí. Ẹ̀dá ọkùnrin máa kọ́ o. Inú àwọn ìbéèrè tó wà lọ́dọ̀ tèmi náà ní àyíkí ń sáré sọ bíi méjì. Nìkan ń bèrè lórí àwọn ẹni tó bá ní kókó orí ọyùn. Nọ́ọ̀sì àbí kí náà ń pè é. Ẹni burúkú kan tí máa so sí wọn níbi orí ọyùn báyìí. Ẹ wọ́pọ̀ láàrin àwọn obìnrin. Ìlọ̀nà àbáyọ kí la lè lò sí. Bákan náà prostrate. Wọ́n ti lọ̀pọ̀lọpọ̀ nǹkan sí tọ́sà takú. Ẹlẹ́ẹ̀kẹta ẹni tó bẹ́ ní ìpèníjà kíndìnrín. Ìkíni yẹn ń dà wọ́n láàmú kí làwọn náà lè lu ẹ̀yìn àgbà. Ẹ̀rí kò ti wá lágbára bá ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀ kí n fi. Ẹ̀lọ́. Ẹ pè wọlé tan àwa ní gbọ̀nyìn ẹ̀ ló kí lẹ sọ.
4: Egbò àdá àjìnà.
0: Ẹ egbò àdá àjìnà. Ìrọ̀ ẹlọ́ra wí fún yàn ẹ bá ti níwèé lọ́wọ́ yẹn ṣe wàhálà mọ́nà ìgbà dá jiná bá wò wọn tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè lo tántẹ́gbò yín gan fi jiná lágbára elédùá ẹ̀ ló ta ló wà ń bẹ̀.
4: Ìyàdá o.
0: Olúwa ló yé o.
4: Ọlọ́run ọmọ bá ṣe fọ́ wa.
0: Àmì Elédùmarè.
4: Ẹ̀jẹ̀ mi ní kẹ́yìn bí o ti ní ti ìyàwó. wa o da ko ni fi ya ko ni pe ni ja te yan ni mo fi gba o da ko e la ti ba wa nta
0: kile so pe kile so pe ni ja kile ni
4: oki
0: e kile wa ni won gba
4: an ko ni ba o gbe ni won gba ni
0: oke n ko nu sa won obirin iya ise yen na won ti awon agba oda mo ti gbo yin
3: Nigeria ti
0: ba ti salaye lori yen na okay ema wo number ema wo phone to wa me en call to ba ti wole so hello ta lo wa me
1: hello se kale
0: e ka ro let me
1: yes e ka ro sir
0: yes sir
1: e jo ti en ba n to ba se bi oye to ru lele kile en le lo
0: to se kini
1: ti en ba to to ba ru lele bi o se
0: eh eh eniyan to ito re wa n ro wa kile yi ro po n sele se niyan
1: ah mo
0: eh mo
1: eh ni la bi
0: awon agba la bi ore gbe ni na fe ni lowo di e bi mi bayi o mo ta sa eh
5: ito
0: oho ke o so ma o bi o se olohun mo eh ni la bi ka se ko lo sha e ja gba bi meji si elo ta lo wa nbe
6: e ka lo so
0: e ka ro ile ti mo o
6: E
0: da
6: kun
0: ri se ni be. Eh? Se ni
6: be se. Ipe
0: ni ja kini? Ese. Ese yin?
6: Ebi omo kan ti so mi ori ti lo ti ba mi.
0: Eh?
6: Oyin lo ti ba mi.
0: Bawo lo se sele? E salaye ko ye wa.
6: O da bi pa ti. Mo ni lo ka e wa. Ko da mi ba la di.
0: Nkan yen bayi ni baradi.
6: Bẹni.
0: E ki lo wa sele leyin e?
6: No, ti e te yen gbono.
0: Ese yen gbono.
6: Lati atele se te gbe baradi.
0: Eh.
6: Bẹni se. O se kan lo mu tele ti wa mu.
0: Ese yen gbono.
6: Ti wa pa.
0: So gbono nikan ni.
6: Ele re ga bayi mo ra ko mi.
0: E le rin. O to gba o to ti sele.
6: Ni ti wa lenu lati.
0: Lati.
6: 2025.
0: Lati 2025. Se lo le wo san sha.
6: Mi o lo wo san to.
0: Kilo de?
6: O won ni ibile le ka e ka mo.
0: Ah.
6: O ni ko lo ko yan.
0: Ko da gbe ko e lo si ejumo ijoba ngeri ko o won ni ti bi
6: le wa ya foto
0: won ri kan okay e ti gbe lo le iwo
3: san won ya foto e won ri nkan kan
0: o ri kan foto e gbe won le o ti da mo ti gbo yin sa ah o ga o so ngo phone okay o Hello, ta lo wa nbe e ka ro
7: e ka sa e jo afi e ko to ara fun je ni o ti ra mo go se to wa ni we mo ti lo
0: ki le lo sele
7: afun je jo on
0: on fun yin nkan je loju orun
7: en ben ba fun lo san wo gbe wa na ba fun le na wo gbe wa
0: ko si gba te sun te on ni fun yin nkan je ha
7: en sa
0: e dure ma lo afun je oju orun Iye bẹrẹ nsin to bi ọsẹ melo sẹyin.
7: O le to bi ọdun bi mẹta o.
0: Lati bi ọdun mẹta le ti wa lẹnu ẹ.
7: Bẹẹni sa.
0: Oda, mo ti gbọ yin sa. Afun jẹ ẹ dakun yan. Kọ dada o.
3: Ọba ilayi alawura.
0: Gbepe kan to wa waju ọdọ ẹ mẹ́ẹ̀ka fi kasẹ rẹ nlẹ. Ẹlo ta lo wa nbẹ? Ẹ kaarọ.
8: Èmi tí mo ní mo fẹ́ ra ìlú ọmọ tó padà wá.
0: Ok.
8: Ẹ ẹ yọ mo ní ìdí ayọ̀yanjú gómìnà kejì ni sá.
0: Ẹ má wọrí ọtí yé sá ẹ fọkàn balẹ̀.
3: Òṣìṣẹ́ ṣiṣẹ́
0: kò sọ. Ẹ jẹ́ fàṣìkò yẹn torí àwọn tó fẹ́ ràwé tó fẹ́ ràwé tó ń béèrè wọ̀nyí.
3: Ṣẹ́nu wa ní Nàìjíríà.
0: Ẹ jẹ́ fà àkókò yìí.
3: Ọmọ kàwé tán kò rí bí gbà.
0: Okay.

0: olúwa wa pẹ̀lú wa báwọn tó bá fẹ́ ra ìwé torí káwọn yẹn ń bèrè lórí ẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá la ta ìwé ẹyọ kan ṣùgbọ́n 1 and 2 ni wọ́n èèyàn bá fẹ́ ní méjèèjì dání tó mọ̀ sí pé 20,000 naira nìyẹn ìyẹn dúró bẹ́ẹ̀ àwọn nọ́mbà tẹ́ ẹ lè pè sí rí àwọn tó bá fẹ́ ra ìwé pé wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ wọn ló wà lẹ́bàá lóru tá a wà yìí méjèèjì nọ́mbà ọkọ tí mo fẹ́ fi lẹ̀ ẹ kàn lè chaatì wọn ẹ lè sàn di sms wọn tàbí whatsapp message ẹ má pè lóru yìí o nígbà alẹ́ bá mọ ẹ lè pè wọn àwọn nọ́mbà tẹ́ ẹ lè pè ló wà lọ́dọ̀ mi ní àyín àfihàn náà sílẹ̀ nọ́mbà àkọ́kọ́ rẹ̀ 08055471669 Number kiji ni yen. Se wa number ile keta. Eni ma to. Ko ma se ni ti omo. Pa la lo ma ku. Eni ma to. Ka se o. Eni ma to ye wa so po la. Bola ba
1: 0913-321-3057
0: Ayo a se oju opo le fa won agba ki won bere si dan gbogbo ele to nbe nle re re re yi a gbe pe mo to nbe nle gan ti yanju etan so nipa lom se ni to ba ni awon koko to ma nso si won nigba aya ma julo ti ma wa nigba aya obirin ìrírí ẹ̀kọ́kọ́ nìyẹn sọ nípa ti àwọn tó ní prostrate ń da ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láàmú lásìkò yìí ẹlẹ́ẹ̀kẹta ẹni tó bá ní àìsàn kíndìnrín nílọ̀nà àbáyọ lórí kẹrin ló fo sáyẹn àgbà tó wà nílé mo ti ṣe ojú òpó ti yín kalẹ̀ nọ́mbà tèmi náà ti wà nílẹ̀ ẹja fún wẹ̀yìn tẹ̀ ń pẹ̀ ẹja fún àwọn àgbà yẹn láàyè kan fi pè wọlé káàtì ẹ̀ kọ́kọ́ dáhùn èyí tó wà nílẹ̀ náà tàbárí yẹn yẹjú lágbára ìlédùmarè mo promise ìyá tún lè padà ká tún gbà pé mìíràn sí nínú àwọn tó bá tó kù ńlẹ̀ àbí ohun tí mò ń sọ àbí òye wa ẹja ti bẹ̀yẹn ká bẹ̀rẹ̀ torí ẹjọba àkókò yá. Ẹ ṣeun ìpè kan ti wà ń bí. Hello. Olúwa ló yé o. Ẹ ṣeun bàbá mi.
2: Ní àkọ́kọ́ náà, tí ẹni tí wọ́n sọ pé àwọn jẹ́ jojú òun
0: yẹn,
2: ẹ ní kí wọ́n lọ wá ọkùnrin.
0: Kí wọ́n lọ wá?
2: Ọkùnrin.
0: Ọkùnrin ẹ̀.
2: Ọkùnrin bẹ́ẹ̀ ni fọwọ́ ẹni ṣẹ̀bà wọn wà. Ọkùnrin tán bá fẹ́ wá yẹn, ká wá ìtọ́ba nínà o.
0: Èyí tó bá kákò fún ara rẹ̀.
2: Bẹ́ẹ̀ni kí wọ́n fi gbígbé.
0: Tí
2: wọ́n ti ń gbóná lẹ́nà òdìdí àtàrí kan sí. Kò ní túká láyé.
0: Ẹ kò ní túká.
2: Kò ní túká ìwọ̀n ni. Kí wọ́n gbé afẹ́ kan lẹ́kọ́ ilé fún lẹ́nà tàtàrí ìfẹ́ látàrí kí wọ́n jó. Tí wọ́n bá jó tán, wọ́n sì bẹ́rẹ̀ yípo ọrùn wọn. Kí wọ́n fi rá. Tí wọ́n bá ṣe àìmọye èèyàn ló lè lò.
0: Okay.
2: Ní agbára Ọlọ́run, wọ́n tún jẹ́ ìjojú oorun
0: mọ́. O tún bá wọn jẹ́ ìjojú oorun mọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Dúpẹ́.
2: Ní a máa fún fún wa ní ìkàjẹ́ lójú àyè ní agbára Ọlọ́run bí ẹ̀sìn ni wọ́n bì.
0: Kábíyèsí Elédùmarè. Ẹ́ mo dúpẹ́ o.
2: Ìpọ̀kejì ni mi ṣe ọ̀rọ̀ orí afẹ́fẹ́. Gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ sí.
0: Ẹ ṣeun.
2: Ṣẹ́wárí ti ìyàwó tí wọ́n kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n lá ìtọ́jú magangan fún ọ lọ wá ọsẹ
0: bí
2: ọsẹ rẹ kan ni o pẹlú irú tàǹjẹ
0: irú
2: bẹẹ ni ìgbà nílẹ̀ dáná nílẹ̀ you tap back and you make up with it. You know what it is, you want para, you want for same way.
0: O du oni ti yin mo dupe o e se mo dupe e ku ohun lataro yo ma ju se fun gbogbo wa o e se e ku ohun nbo ke o nbo o eyan mi
3: gasfujinaija.com
0: ni suru se ba mi gbe pe yen aya o se je o court le te nwora yin ran kai o mon ton ri ni o da gbe ba pin lo ba gbele mo ti eyi daju to number awon agba lele
2: hello
0: sir
2: omo ba ti jani
0: tin yin o ni baje ba mi
2: ojo ni tin fi seju kan
0: ami ledumare
2: ara no lo da
4: ami
2: la hawla wala quwwata
4: illa billah
2: to oruko mi ni afaseke opolu yoru lati masai
0: eseun
2: logo state abeokuta
0: adu
2: awogba
0: ami ledumare
2: to eje sari fun baba ti won soro nipa kidire ise yi ti n be ninu iwe irin ajo eda apaki ni
0: e ma seun
2: oye ti baba yi lo geti iwe ni ṣùgbọ́n nítorí ìjọba àsìkò ìjọba àmọ̀kòjò ojúmọ́ lè tó yí ń bímọ tuntun sí
0: bó ṣe rí nù.
2: A sì ń dúpẹ́ fọlọ́run
0: olúwa ṣeun
2: nítorí pé àtàárọ̀ fáyé káráyé wa dákun kan má tàárọ̀ fún gbogbo wa.
0: ṣé o
2: ẹ jẹ́ kí bàbá ti ń sọ̀rọ̀ nípa kíndìnrín kò bá jẹ́ kíndìnrín kò bá jẹ́ liver anything tó ń kọ́ bá jẹ́ nǹkan tó máa lọ bá mi wá rí kọ́ lọ́ba ń bẹ wá áàpù tá à ń jẹ́ tí wọ́n bá mi di wẹ́wẹ́wẹ́wẹ́ sínú pot kọ́ wọ́n bá mi kọ́ tí wọ́n bá ti kò di wẹ́wẹ́ sínú pot àwọn àpè ìwé kan ní ìwé ọ̀sẹ̀ ọkùnjù kọ́ wọ́n bá mi tú kọ́ sàn kọ́ kó lè lórí kí wọ́n bá mi wá yẹtuyẹtu àgbàdo yẹtí yẹtí àgbàdo ni àgbàdo tá a bá ti ya irun tá a máa ń bá lára
0: àgbàdo tó máa
2: wà lórí lórí ìkùkù ẹyin òun ni yẹtí yẹtí àgbàdo kan bá mi kó lè kan wá sí fún wákàtí kan ọmọ tìjà ni
0: ó jẹ́ o
2: tó bá jẹ́ omi kọ́ọ̀pù méjì ni wọ́n fi ṣe mi sọ pé omi kọ́ọ̀pù méjì ẹ̀ domi kan ó domi kọ́ọ̀pù kan sọ padà tó wọn bá ti wá hó dada bẹ́ẹ̀ kan sọ kalẹ̀ tó bá ti wá tutù kan bá mi tún fanta onígò ẹyọkan kan tù sí fanta onígò ẹyọkan kan tù sí ènìyàn máa mú ní gáàsì kan láàárọ̀ gáàsì kan lọ́sàn gáàsì kan lálẹ́ pẹ̀lú òkú náà tó wọn bá máa mú fún ọjọ́ márùn-ún péré ẹ jẹ́ kán lọ tún tẹ́sítì nífà tàbí kíndìnrín sí
0: kai
2: pẹlú òpòlọ́wọ́ adùpẹ́ fọlọ́
0: adùpẹ́ fẹ́lẹ́dùà
2: iṣẹ́ kan dẹ̀ tó ń bẹ náà tó ṣe é pé àwọn gba àrùn ni ṣùgbọ́n gbogbo wa ò mọ̀ tí ó dẹ̀ làwa lóògùn àwọn gba àrùn ni kò sí nǹkan tí ò bá wí nínú ó dẹ̀ dé ká sí báyìí ẹ kó gbogbo wa lọ sọ́jà lọ́la tilẹ̀ bá mọ̀ ẹ kọ́ lọ bá mira òrí tó bá mọ́ dáadáa tó lórí jìnnà òrí
0: tó
2: káwa máa fi síbí kan sínú ẹ̀kọ́ gbọ́dọ̀ láàárọ̀ kùtù yóò yòrò sínú ẹ̀ka pò papọ̀ kò ní ẹ̀ka míì lọ
0: káwa mú
2: kágbe mú ọmọ tíjà ní
0: èèyàn
2: bá lò fọjọ́ mẹ́rin péré yóò mọ̀ bóun lò kan
0: àgọ́ ara rẹ̀ ó yàtọ̀
2: pẹ̀lú òkú lọ́dọ̀ lọ káwa jẹ́ kó pé bí wákàtí kan bí 30 minutes ká tó jẹun míì lè lórí ẹ jẹ́ ká kàn lò fọjọ́ mẹ́rin péré
0: wọ́n fún wa lábọ̀ níjọ́ mẹ́jọ tí yóò ní bàjẹ́.
2: bàbá tí wọ́n wá ìyá kan wá pè tí wọ́n sọ wípé gbogbo nǹkan náà òwe làwọn ti lò tí àwọn ò rí yàtọ̀.
0: nǹkan ní nǹkan ò ń jẹ́ lára wọn.
2: tó bá ti wá dà bẹ́ẹ̀ ìrìn àjò wọn kì í ṣe orí afẹ́fẹ́
0: yìí mọ́ ìyẹn ti yàbí o
2: pẹ̀lú òògùn náà nǹkan ò ń jẹ́ lára wọn kì í ṣe
0: ase o
2: se ma gbo pe nkan je la
0: re o ti o yo abi o ti doran e ka won na o pe wa leyin eto o ti oro won ti kojo re ife nu mo dupe o ami lady mari e se on ba mi mo dupe o hello ah won ti wole me na hello aba gbo ologun ara e ka bo e seun e ku aisun ami ati ami
3: ami
2: ah,
0: oh
2: my
0: God!
2: Oh,
0: you
2: hmm.
0: Tell me, Ati gbe pe momo nbo

0: ayé yìí tó lè dá.
1: Fún bàbá tó ní ìpèníjà ojú.
0: Ojoojúmọ́, iṣẹ́ lòfin gorí òfin.
1: Tí wọ́n ń rí obìnrin fẹ́ nú ayé.
0: Ayé òfin bẹ́ẹ̀ tọrọ, ó lọ́gùn bẹ́ẹ̀ lọ́dẹ.
1: Èèyàn mọ̀ ń gbà mí.
0: Àtúrí òṣèlú tún wà bẹ̀ ọ́.
1: Àti ọ̀nà tí ilé ayé gbà kọjú sọ́mọ ẹlòmíì.
0: Òṣèlú tó kọjá lọ.
1: Ó sì di àdìtú pátápátá.
0: Ọlọ́gun ló tún dé ibẹ̀ o.
1: Ibi táwọn kan ti ń sọ pé obìnrin pọ̀ ó ya mùrá nú ayé.
0: Onílé mọ́, ìrọ̀lá.
1: Àwọn kan nìkan, wọ́n ní méjì, wọ́n ní mẹ́ta, wọ́n ní mẹ́rin, wọ́n ní márùn-ún lábẹ́ òde.
0: Ẹ ti borí ayé.
1: Wọ́n sì tún tàka sáwọn míì gbòòrò.
0: Láyé yìí tó lẹ tọrọ.
1: Ibẹ̀ lẹ́nìkan sì ń wá ẹyọ kan tí ó máa bomi sílé ìwẹ̀.
0: Ṣé dára, a máa nà tẹ́tẹ́ máa bọ̀ ọ́.
1: Láì fò ṣá.
0: Àbọ̀ wa, ayé ń dàrú lọ. Ẹsẹ̀ ń
1: kò sì rí.
0: Lójoojúmọ́ ayé máa dobi rí bọ̀.
1: Àwọn mí rẹwà lọ́kùn
0: yìí. Ẹ amọ̀nà o.
1: Obìnrin ń lé wọn káàkiri tán fẹ́ fẹ́ wọn.
0: Amọ̀nà o.
1: Mọ wọn wọlé tọ̀ wọ́n tán kí wọn ó tó rí pé wọn ò ní nǹkan ọmọkùnrin.
0: Nítorí pé
1: ayé. Ayé wá wò wọ́n títí á ní wọ́n sì wáyé o tún gbàgbé ìyókùn sọ́run.
0: Ayé dà.
1: Láì fò ṣá.
0: Àmọ̀nà tẹ̀tẹ̀ bọ̀.
1: Àdìtú lẹ́lẹ́dùá fi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe. Bẹ́ẹ̀ làwọn kan sì ní nǹkan ọmọkùnrin tí wọ́n rẹwà. Wọn ò ní ìpèníjà ojú, wọn ò ní tẹsẹ̀.
0: Gbogbo rẹ̀ ló.
1: Ṣùgbọ́n bí wọ́n sùn ti gba obìnrin inú ayé wọn ò ní torí ẹ̀ lóyún ẹyọ kan fún wọn.
0: Gbogbo rẹ̀ ló ń fara hàn.
1: Kásà.
0: Tàbá wọnú ayé, a ó rí báyé dógò lọ.
1: Lánàá.
0: Èdè ń jíde sí ìrawọn okun àtọ̀tẹ̀ ń ṣẹlẹ̀.
1: Ibẹ̀ nínú àwọn ìyá wa tó wọlé ọkọ.
0: Ọkọ.
1: Tẹ bá ń bi ọ̀pọ̀lọpọ̀ wọn léni.
0: Alágbàá.
1: Èmi ilé sọ fún yín wípé ìkúnlẹ̀ méjìlá lòun ní kẹyọ kan ó tó.

0: agbari la won kan si bi ogun gbogbo e si ye
1: oni la o kon koko lo dede
0: ola ba to ni pe ni ja imole yi
1: lo ba ye je awon to so le
0: tun ni pe ni ja ko birin tu eyan ri nu ohun baba yen pe oro ti so
1: dupe kan fi loke o
0: mi si n gbon loju mi bi won ti n soro
1: adura soluwa o ki wahala ma sele o
0: ja kun pe wa laaro
1: dupe kan mi loke o
0: e koko fi message ranse pe yin ni awon eyan ma n ko
1: si baba o
0: iri kan ti mo ti ni lori eto yi ni pe tenikan ba pe pe ese n dun e wa ni to ba daro e pe wa pe ni ja te koko ri ni pe mẹwa mi to ya to kẹni egan to ji awon mẹwa ti koko pe lowo da
1: ji
0: awa ni
1: ironu pe wa
0: da lo asiko number enikan sori ade nikan mo tele ijo wa ade lori pe ibi yan kan lo pe sori afẹ mẹwa se wa pe leyin pa un mẹwa wa si te de jora yi ko ni wo ti pe badan le mi ngbe abẹ kuta la wa ti pe ma wa le mo ki lo wa le to yi eyan kan lo ma lanfa ni ati pe igba eyan ni ru aisan yan ma nse labẹ ni Ma dupe Kasim Saidi Adeniyi Ke n gba ipe si lodo awon agbogbo yin te si n pe we dakun ni suru E we dakun yin tori popolopo eyan na la ti n gbianju gbe pe yan niyan ti n pe ti pe ka ti ewu ta lo wa nbe gan to ile to bayi Hello
2: Hello
0: sir Afariyo ile lo number eleyi ile ajamo pe imi da awon ya wa lele na gbeyun si to si ya mo re ke le o ma boya afariyo mo ngbadun yin o
2: en to lohun ni promise am fail
0: yin eh
2: ko lo wa esko ya lo de funfun
0: iya lo de funfun
2: en to ti pa sori re o pa o wa pa eso nu re nga lo fe lo omo nu re ko ko sinu to ko fi ọ̀pọ̀ díẹ̀ sí ọba gbogbo ẹwọ́ kọ̀ọ̀kan mọ́ ṣe dáadáa lójú ọjọ́ ọmọ àtẹ̀kọ́ pa ara lálẹ́ kọ́ máa wẹ̀
0: ẹ́ sùn ọmọ sùn
2: promise and fail yóò kó fẹ́ ìyá tí wọ́n sọ pé oògùn ìjẹ́ lára wọn yẹn èmi ìjẹ́ fẹ́ gbé lẹ́yìn káyọ̀ lóògùn ìjẹ́ lára wọn
0: kò ṣe wá ní jẹ́
2: oògùn náà gbọ́ lóògùn ọ̀rọ̀ àṣẹ ọlọ́run oògùn ọ̀jẹ̀ lára
0: rẹ̀
2: bó bá ti pé nǹkan mí náà bá mi
0: Kun o pe ko doro abi aso oye mi mo dupe o se baba mi oju oni ti yin ah nkan yen o
1: aye eje afura eje ka gbadura si baba o
0: brother mi asiwaju akinwole
1: eyin ojo kan aye eyin ayan fa
0: baba ni lord have mercy on us o hello ta lo wa nbe
3: hello
0: eh obirin bi okunrin
3: Adura
0: wọn gbọ́. Aṣe Edumare.
3: Ẹni tó sọ wípé òun jẹ ata lójú oorun.
0: Ntí ẹ mọ̀.
3: Tó lóun jẹ ojú oorun.
0: Ẹ tó lóun jẹ wọn ojú oorun ẹ̀.
3: Wọ́n lọ mú ewé òru wọ.
0: Ta sọ lálẹ́ yìí.
3: Ọmọ náà rẹ̀.
0: Ee.
3: Iná dá àmọ́ ni. Ọmọ náà rẹ̀ ọmọ náà wọ́n máa ń ní ọmọ
0: náà
3: wọ́n pa epo ẹ̀ wọ́n wa epo ó ṣe pẹ̀lú tọ̀ díẹ̀ ìtọ́jú rẹ̀
0: ni ó fi ṣe é
3: ó sì ń kó jiná ìtọ́jú ó lè tọjọ́ márùn ó lè pọ̀ pọ̀ pọ̀.
0: Ọmọ
3: mu. Kò tún jẹ ojú oorun mọ́.
0: Kò tún jẹ ohun ojú oorun mọ́.
3: Kò tún jẹ mọ́.
0: Mo dúpẹ́.
3: Iná lọ dà. Ìwé òun ó kó rà.
0: Kó rà.
3: Wọ́n kó ra ìwé. Ẹni tó ní òun àdá àjẹná.
0: Ọlọ́dún mẹ́wàá ti ẹ̀ ń bẹ́ ń bì.
3: Òrúwọ́. Ó wà. Omi inú kàdá tí wọ́n ń fa ni.
0: Ìṣe
3: kàdá àgbàlódé tí wọ́n fi dòró ń fa. Ọ̀nà sí. Ọ̀wẹ̀ lóríta. Tí wọ́n bá fún un ṣe yóò rí wò. tani o ti wẹ.
0: To.
3: Wẹyẹ. Orí tani o ti wẹ kọ wa lọ ra ipe. Àwọn ètò tí wọ́n fún wa ta kọ́ nù òwe o. Kọ́ dà wò bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán. Pẹ̀lú egbò tó wá di òrùwọ̀ igi oko.
0: Òrùwọ̀.
3: Tọ́ wẹ̀ lórí ìta. Kọ́ wa ń ra ìwé mu. Àwọn ètò tí lẹ́lẹ̀ kọ́ lọ sí.
0: Kọ́ lọ sí.
3: Kọ́ lọ sí.
0: Okun ìyàwó.
3: Ewé òrùwọ̀ ń bá kan náà. Tí wọ́n gbó. Tí wọ́n fi fọ gbogbo ọwọ́ ẹdí ọ̀la kọjọ. Sọ́dọ̀ ìṣiṣẹ́ sá kí n gba sálárì tí ò lò jù. Kí n gba sálárì tí ò lò jù. Kọ́ lọ dé ewé òrùwọ̀ kó fi fọ owó ẹ̀. Wọ́n máa fi fọ. Ibà ni ká kó ṣiṣẹ́ fún ọ.
0: Iṣẹ́ rẹ̀ pọ̀.
3: Ẹ forí jì mí o. Iná náà dààmú mi.
0: Ìyá.
3: Ìlú òrùwọ̀ náà, wọ́n bá nígbà tó ti gba abẹ́rẹ́ tó ti gbómi.
0: Tíbà ò lọ.
3: Wọ́n lọ rọ sí dídú. Ìbá wọn polówó ọtí dúdú tí wọ́n ń pè sí táàgì.
0: Ọtí dúdú.
3: Ó sì lórí iná kó jiná. Wọ́n wá bẹ̀rẹ̀ sí mi. Àmọ́ dandan nìwé o.
0: Ẹ ṣeun.
3: Dandan nìwé.
0: Ó ti yé mi. Àwọn èèyàn wa náà ti ń bọ̀.
3: Dandan nìwé.
0: Àwọn náà ti ń bọ̀.
3: Tí a bá kà débì kan tí ọ̀bà yí ọ. Ilé àgbààgbà tó ọba mọ̀. Ìwọ mú ìwé lọ kí wọ́n ṣàlàyé
0: ẹ̀. Wọ́n ṣàlàyé ohun tó ń bẹ ẹnu ẹ̀ fún ẹ. Ẹ ṣeun.
3: Ìwòsàn yìí wọ́n ní àwọn kan pé wọn ọ̀kọ́ pé kí wọn ọ̀kọ́ pé. Mo mú lọ sí àwọn àgbààgbà.
0: Ẹ̀ló ẹ̀ ṣeun. Ẹ̀ma fi ẹ̀ló ẹ̀ ti wọlé o ẹ̀ ṣeun. Ayà ẹ̀ ọ̀kan ti rí ẹ̀ló ẹ̀ló ọ̀dà ẹ̀ló. Ẹ ṣeun.
4: Ẹ má bínú mo sáré padà wá ni.
0: Ok. Ìpè yín ló já ti ìyá mọ́rẹ́kẹ́.
4: Èmi náà mo tó já.
0: Ó dà bẹ́ẹ̀ ẹ̀ ṣeun. Ẹ ṣeun.
4: Àwọn nǹkan kan bẹ tí a kíyèsí.
0: Ẹ ṣá wò ó.
4: Ṣé ní gbogbo àìsàn kidney, àìsàn liver, àìsàn lungs yìí? Látara ń tà ń jẹ́ ní tí ń wà. Ó kàn wá gan. Tàbá tó wá jẹun tán, àwọn tó wá gbé oúnjẹ yẹn ṣépè.
0: Lọ́nà wo?
4: Ìgbà tó tá a bá jẹun tán nísìnyí, omi náà fíríjì la mọ́lẹ̀.
0: Omi tútù tó ti gan.
4: Òun láàmọ́lẹ̀. Kẹ́sì rí kẹ́bára wọn lọ́mọ̀wé dáadáa tó lójú ayọ́ tó bá tó àṣírí epo àti òróró fún yín ẹ̀ní fẹ́ jẹ́ mọ́.
0: Epo àti òróró?
4: Tó bá tó àṣírí ẹ̀ fún yín tàbí ẹ̀yin gan. Tí ẹ bá ti gbọ́ bẹ̀ síwájú bá ṣe bí ẹ mú ice water ẹ dà sínú ọbẹ̀ ẹnìwò kẹrí bí kẹrí fáì kẹrí ohun tí yóò fún yín. Gbogbo stone kidney, stone liver, stone kidney kan yìí kò yí ṣòkúta.
0: Kì í ṣòkúta.
4: Ìdọ̀tí àrọ́tì ọ̀rá kíkí ni.
0: Kí o máa ṣe o.
4: Nílá akàyè kíkí ni tí mo ní mo máa ń fi sápò mi rin ni. Ṣùgbọ́n ẹ jẹ́ kí sára.
0: Torí ohun tá à ń jẹ.
4: Ká kí sára ká bá jẹun tán ó yẹ ká lè mú mi tó lọ́wọ́ ọ̀rọ̀ le. Àwọn kan yóò lè dìsọ́ọ̀bù lọ sísàlẹ̀.
0: Ṣùgbọ́n ká wá gbé omi tó ti di búlọ̀kù ká gbé lé lórí.
4: Yóò dì ní o.
0: Yóò dì ní.
4: Yóò lè mọ ẹ̀dọ̀, yóò lè mọ kídìnì, yóò lè mọ àwọn ibìkanú ara ni
0: o. Àwọ̀ àṣẹ tán á ní ẹ̀jẹ̀ ọ̀ráyè kọjá nínú ẹṣan ara bó ti tó àti bó ṣe yẹ. Káì.
4: Wọ́n wá mú wá ní nítorí àwọn ẹlòmíì.
0: Aya.
4: A kò yóò ká ní ìtìpọ́nlá.
0: Ìtìpọ́nlá bẹ́ẹ̀ ni.
4: Àbífa gbòrògbò. Gbogbo ẹni tí àìsàn kan ṣe ní ẹ̀yà náà fún ara. A ṣe. Bàbá ti ṣe ẹja máa yọ ọmọ lọ́wọ́ rọ.
0: Ìtìkun ọlá.
4: Bẹ́ẹ̀ ni sẹ́ni gbogbo stone kidney yẹn gbogbo stone lè fa yẹn gbogbo nǹkan kálẹ̀ wọn mi yóò sì máa yọ dànù.
0: Ọlọ́run o. Láì fi nǹkan kan kún.
4: Bó ṣe jẹ́ ni mo sọ ni.
0: Mo dúpẹ́.
4: Àwa lè gbowó yìí ní àgún wọn. Ká máa tún mọ ẹ̀kọ́ gbóná. ke die ohun le weyin olobe
0: hmm
4: ohun ti e yara gbo kidney daada nti e ati pansa
0: eyin olobe
4: a le se lase ka ma mu ni loworo a le se awon re
0: kasa
4: gbogbo awon ogun ni pe yan ba lu ti e ba para ko ni se ba ki no lo ko su meji o
0: bi osu meji telera won ni ko fi lo so ki se pe mo lo laarin jerin jarun pe akini yo sise
4: e ma bi to ba e ba ti ya mo de ko
0: mo dupe iya na tin gbo yin e bi se ti won na lejo se yi
1: gbo re lo para ta ba wonu aye a ri pa ye dogo lo
0: se pun eyin agba te wa letin ba redi ka meji pe se sare gba ise ina ko to di pe pe wole
1: ologun ni ogun ni
0: le ogun lo so nipa ogun orun yi
1: ma poju
0: o lodun mewa seyin la won ti wa lenu e
1: oni la
0: ti so awon di edun arin le
1: ogun lo de
0: ti le iwosan kan si le iwosan mi eyin sibe sibe ko lo
1: ba
0: n gbe ti ba mi oloye ajiboye ka bo latapata ganga nle ibadan mu magboro ba mi lale yi baba doctor ki lo sele hello hello e ka ro ba mi
4: e
0: ma binu e seun
4: gbogbo ewo ti won ti fi le ko ni ja fi kun mo ati kun kin ka fi kun ni pe ta ba fe si agbo
0: e
4: ka try ka mo ju ko ti ko ma rupa ne ta gbo ba ti rupa ne ko ni si se o a fi bi si agbo yan to ni o
0: ti agbo ba ti rupa ne irufe agbo be o ni sise
4: ko ni ti se o awon agbalagba na mo je ni a n si agbo ti wa rupa ne ko ni ti se o
0: kula kaye
4: aba wa nti awa ti agbo tan oju nkan wa lati fe mu awa gbu sinu koko awa ki di ebo mi tutu pe ko le tutu bi gata fe mu ti
0: eh
4: ko ni si se
0: ah nkan ti se jire lojo to pe o oloyi agba ajiboye latapata ganga le ibadan agba oni tan lori ile o awo ohun bo wa ti ma se nu nkan ti se ngba na nkan ti se ju wa se ma lo ba mi mo dupe o mo se ku ohun o ti mo bi aba gbe gbagan pe ti yun na dakun o ya ah baba oro re o e seun ami o
5: mo ki wa ku yaju
0: hmm
5: ene to ni ogun o nda won la won
0: odun mewa
5: mo si odun mewa ologun odun kan olohun ti si
0: hmm to gun oru faye won le oni wonu aye ti wa na tomo tomo
5: ama ke sin ta ma juwe fun ilora
0: fefe lori afefe hmm
5: o da kiko iyan ke
0: o ti ye wa
5: lawon se kan ko se pe lohun ni ja fi po lu pe
0: ba mi
5: so buru wara pa ni o ni to lori e
0: ati da
5: ti eni ko se
0: e seun mo dupe e seun
5: o ki ya ajari ke
0: ajari ke
6: aja ori yin o ma gun baba aja ori yin o ma gun baba
0: e je fi yun le ko ma saye se bo yin se bo n wa kankan ni o jare bo lati e fi yun na si o jare
6: a ma wo n koko
0: eh
6: a fi n koko sire
7: e je koko ko amuni
6: e ko le so pe awa ikoko ni
7: ikoko ko amuni
1: a de fi na olori ati lu ikoko maya
0: lata koko yi to lo fi daro la
1: pastor music olori ati le
0: o se se ka ma le yanju gugu pe nija to nbe nu aye se o se la won eyan to ndara po meto yi le ba wa ran ma dare urun ka le ranra wa lowo tara bi pe ni ja nbe nu aye lo ni ranran awon agba fi parapo ti won pa ori po ti won sagbe jade iwe ile ta n toka si fun wa be ba gbelomi lai pe gbo ohun ti won so ye ma ko sile o ko da ji nu e ngan o ti gbagbe sun lo tabi ko mu epo peta so ipo asota a lo bi lodo awon alagbo nbo ba debodi inu kon so pa awon mo nton je be tabi kon gbe nkan kan le lowo wa do seketa ko pada pe ko sise e je lara ohun ti o gbo nton wiye igba gimelo mi ile ti lasiku ba ti oro to kan gangan yo ma gbogbo nton so lataro mo ngba to ba debi ipe nija ti e inu ko run okun lo iwaju àwọn àgbà ṣe parapọ̀ tí wọ́n gbèwè jáde àwọn àgbà ẹ̀rí pé wọ́n náà tẹnu mọ́ ṣe ọwọ́ wọn dá wọn lójú ni wọn kínní àti ìkejì bá lóhun kóhun tó fẹ́ bèrè kọjá lọ síbi ìwé yìí wọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà wípé kò lè kárí ẹnìkan tó ń bá wàá gbọ́ ètò yìí tàbí tá a jọ ń ṣàìsùn á wọ inú ilé rẹ̀ tá a ní báwo ìrìn àjò ẹ̀dá ìkínní àti ìkejì nǹkan míì rárá pé ìdá mẹ́rin tàbí kí n sọ pé ìdá ọgọ́rin nù dá ọgọ́rùn-ún ìpèníjà tẹ́dà fẹ́ nínú ayé ti ń bẹ nú àwọn òwe méjèèjì àfikún lókun àràkún laṣọ gbági ṣe bọ́kan la wọ̀ débẹ̀ tẹ́lẹ̀ pàṣípò ìrọgbọ àwọn tó ṣẹ̀ ń darapọ̀ àtàwọn tó ń gbọ wà láàárọ̀ ti fa àwọn nọ́mbà tẹ́ lè pè síta ẹ̀jẹ̀ ń gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí kí n tó máa dágbére 080-5547-1669 080-5547-1669 tàbí
7: 0913-321-3080